0: abalẹ anipa ojo balẹ ata sharashara diamond fm 88.7 nipinlẹ kwara
1: oba gbogbo ẹnlọ yóò mọ ayé bá sọrọ ẹ kí kana jẹgbẹ mọ bọ ẹ lọwọ
2: tí àti gòkè ẹdá bá dogun
1: ẹmí ogun ojú kan náà tó bá wà yáìjà
2: ẹni táyé fà ìsàn dé mọlẹ
1: bí ogun àti lórí ọkọ tàbí àti lórí aya tòun àti bímọ bá di wàhálà
2: bí ohun gbogbo bá le kokoko bí ojú ẹja
1: ó dààmú jìnnà
2: ọ̀nà àbáyọ ti dé o
1: jésù ní ọ̀nà náà
2: jésù fúnra rẹ ló ń pè ọ
1: pé kí ìwọ fàdúrà gbáre
2: níbi ètò
1: ìsìn ọjọ ìsinmi tó mọ wáyé ní gbogbo ọjọ sunday kẹta
2: third sunday of every month
1: lábẹ́ àkòrí
2: ọjọ ìsinmi alágbára
1: power sunday
2: tí oṣù yá wáyé
1: ní sunday kẹta nínú oṣù yìí
2: níbi tí agbára ọlọ́run a ti máa tún ìdè
1: já ìdè
2: ṣe ogun ọlọ́jọ́ pípẹ́
1: sọ àgàndọ́ lọ́mọ
2: bẹ̀rẹ̀ láàrin aago mẹ́sàn-án òwúrọ̀
1: kí òòrùn kàn tàrí ọjọ sunday kẹta nínú oṣù
2: níjọ CAC Goshen Land District Headquarter
1: gbọ̀ngàn gbọ́gọ̀mì
2: ilé ànúyẹjú ẹ̀
1: tó wà lẹ́yìn Monarch Luxury Palace Hotel
2: ìyànà sàpàtì
1: gọmọ ìpínlẹ̀ Kwara
2: níbi tó lóun ti lo bàbá wa
1: wòlíì
2: àti ajíhìnrere Fẹ́mi Dáìró JP
1: tí gbogbo ayé mọ̀ sí bàbá ànúyẹjú ẹ̀
3: ẹni tó determine àti finish ẹ tó bá ń fò lókè ó máa jábọ́
1: ẹ̀ẹ́jọ́
2: àdúrà pàtàkì ìpè sórí
1: 08032404977
2: ó gbàgbé o
1: gbogbo ọjọ sunday kẹta nínú oṣù
2: power sunday
1: sunday àjára
2: rí kó wà níbẹ̀
1: ìdí ẹ̀
4: ogo ni fun olorun loke orun
5: hallelujah
4: mo ki oku orire tori pe ota o bori re loju orun opolopo eyan lo sun lale ana ṣugbọn won odo uro yi idi ni pe ogun ti bori won kile o to mo be eyan ba mu to nsele si eda be eyan ba ti sun eyan mo wi pe fun odidi ojo kangan o ye ko ma pari o pe oluwa o se ni amo mo ki won ku orire ni ti dede akoko yi ati eto to ngba yi wa gbo mi ye o ohun olorun re latenu re nse re wole Fẹ́mi Dáìró JP ti o gba yi mo si baba anuyanju e si waju ki baba mi o to wole imole nla gbola ti nbenu ile agbara nbi angeli tolorun gbe kale fun sanase igba keyin akoko ta wa nbe yi wa gbo mi ye sunday keta ninu osu olorun pe ni power sunday ninu ijowa CAC Goshen Land District Headquarters to wa ni yana sapati ni lorin ni ipinle Kwara akoko agbara lo mo nje aago mesan owuro la mo pade ni sunday keta ninu osu power sunday sunday agbara wo gbogbo eniyan to wa sibi ipade adura yen pata ni won se be ti won ba olorun pade ori ile anu yanju e tori sunday keta yen ese ki ngbero nbe awon kan nbe daddy mo nbere pe se ibi le nsun ni won mo yohun tolorun se iwo na mo bo tori sunday ose gangan sunday ta nwo yi ohun ni sunday agbara yen aago meso wuro ka kiri gumere ni agbaye olorun gbe eto yen kale iwo na mo bo abe pẹlu ohun to dun han yan atomi kan mo bo ogun yo de se ba mi e ka bo sori eto
3: ogo ni fọlọ loke orun
6: hallelujah
3: ah mo so tele si olaro
6: yi I prophesy to you this
3: bi oluwa ti nbe ti emi e wa
6: as God liveth and his spirit lives
3: anu ma yanju oro re
6: ah mi jesu
3: ogun to ma yanju
6: the battle that appears
3: nigba ti oro re ba fe yanju
6: when your case is about to be settled
3: anu ba mi yanju ogun yen
6: ah mi jesu
3: owo adani loro lori oro re
6: the hand of the afflicted on your life
3: owo yen gbedan
6: ah mi jesu
3: o didi emi to ngbe ninu aye
6: a old spirit living in your life
3: to ma le olore jina si
6: your sent helper far away from you
3: emi yen ma lana
6: mi jesu
3: agbara to ma fi bori ogun oju ala
6: the power to overcome the battle of the dream
3: to ma fi bori ogun oju orun
6: to overcome the battle of the sleep
3: olorun awon woli
6: the god of the prophets
3: ko ba mi yonda agbara yen fun
6: mi jesu
3: okun e ko bale
6: amen
3: wara anu gba
6: amen
3: ileri ase
6: amen
3: oju oni ti o
6: mi jesu
3: gbogbo eyin te nse igbeyawo loni olorun ko ba mi dapo mo
6: Amen Jesus
3: gbogbo eyin te nsojo ibi Oluwa ko dapo mo yin
6: Amen Jesus
3: kera anu gba
6: Amen
3: ogo ni fọlọrun loke
6: hallelujah
3: Olorun gbo adua
6: Amen
3: Jesus Oluwa wa
6: Amen Amen Amen loruko Jesus
3: gbogbo omo Olorun to ngbo mi
6: all God's children listening to me
3: kin to tesi waju laaro yi
6: before I continue this morning
3: gbo awon eri alagbara yi
6: listen to this powerful testimony
7: gbogbo mi amo je nu abadmos mo je omo ajo baba ni branch won ni amayo so mo se olopa 45 years lati ma retire won da ogun le fun mi mo de te ogun le bi pe mo lo sodo awon aboku soro won si gbere ko si won se fun mi awon ni kini eyan iye won retire mi o gbadun je mo ko wa le njo kan mo ti lo church tutu mi a church mi mo ti lo so e gbogbo ro mi ba lo ko ise so mo sa wa ni ore pe ko wa le njo kan ni mo wa salami baba mi won wa se evangelism wa ra won wa di won ni baba wọn ní kí ló dé mo ní amóhùnmí lọ ṣọọṣì kankan mọ because gbogbo ibi tí mo lọ kò sí tí wọn ṣe kò sí ìka mo lòóró kò ṣiṣẹ lára mi torí mo mọ tí mo tẹ mọlẹ so now ìyá sáwà ni kí mo wá sá ń bẹ wọn ní kí mo wá yẹn mo lọ sí branch wa ní amóhùn bẹẹ mo ṣe wá ń lọ o bá a ṣe máa ń gbàdúrà ń bẹ yẹn mo mọ ń sọ fún yà pé a mọ mọ ń rí nǹkan kan mọ ń tú lára mi bẹẹ tí wọn yà mí lẹnu pé sábà every Sunday wọn mọ sọ fún mọ ń wá létà mi ò wá mọ torí mi ò gbádùn bẹẹ wọn á bẹ mí pé kí n wá ní Saturday yìí tó lọ yìí wáìfì náà mo níbi lọ ó ní kí n wá mo ṣáà wá kódà àárín ṣẹ̀wá ni kò tó lọ mi gbà wá dé tí bàbá fún wa lóró vat nígbà tí mo dé tí mo lòró yẹn bá mo mọ̀ pé ọlọ́run wà.
5: Hallelujah.
7: Ṣé wọn rí ṣé rí ọwọ́ wa yìí yẹ ó kù tó wọ̀ ọdún mo sì pẹ́ mi ìwà mi tí wọ́n tú mi lẹ̀ lóru nǹkan kan wọ́n tú mi wọ́n á jẹ́ àmì pé kó mọ̀ ó ní ilẹ̀ bá
8: somebody shout hallelujah.
7: So débi pé àwọn ilé wa gan fẹ́ àwọn ọmọ wa fẹ́ dájú ẹ̀mọ̀ tí yàtọ̀ wọ́n fi náà gbọ́mọ̀ tí yàtọ̀ àlẹ́ pẹ́ pọ̀ gbogbo màá sáré pé ìtumá ìṣòro òbí jẹ́ ẹnì kó kàn wá bí dọ́kítọ̀ wa máa kó kó ẹni tó kọ̀ ọ̀rọ̀ nígbà kó kó
5: kó ohun tí bàbá ń sọ ni wípé for a very long time ni àwọn ò ti gbádùn ara wọn ní Saturday tí a ṣe anointing service lẹ́yìn yẹn làwọn rí pé ẹnìkan kan wá ó bẹ̀rẹ̀ sí tú kinní kan lára àwọn gbogbo àtàpá àtọrùn.
7: up to now kò dúró ogún lóru ni ẹni àkàn dé
5: àfẹ. àwọn rí continuous ìtúsílẹ̀.
9: àti bí bàbá wa wọ̀nà wà ìjàkọ́wà ogun yẹn lé ní november dáyẹn là ń ṣe program tá à ń ṣe ní ṣọ́ọ̀ṣì ìbàdàn. Profession mo wá wò pé kí n wá rí wọn pọ̀ mo tún wò pé àwọn èèyàn pọ̀ ìgbà yẹn mo bá nígbà bá sọ bẹ́ẹ̀ pé ti bá yàn má lè rìn pọ̀ ó kàn ti dé níjọ yẹn mo ṣe rò pé wọ́n lọ́rùn tí kò sí àpò pé jákèjá yẹn wọ̀n píkọ̀ pé bóyá máa ṣe èyí bú kàbọ́ sí ẹ̀ mo wá wò pé olúwa tó bá jẹ́ lótìtọ́ wọ́n lọ́rùn ló pe adéfẹ́mi adétòkun bẹ̀ fádà ẹ̀rọ fádà sí ọ̀rọ̀ ayé mi wá bá mi ṣe kó yọ sí ó ṣe ti dọ́ọ̀kì ju bí mo ṣe sọ nìyẹn mo bá rí dájú lójú àlá bí mo ṣe bí wọn nìyẹn fi fáfù tó ń kọ ọ̀rọ̀ mo bá ṣàlàyé fún wọn ní kọ́ńtù kò sí orí blọọkù ń bí níwájú ju kọ̀fẹ́ṣẹ́ wáyé ẹjọ́ ló ń rò kí mi fẹ́ gangan mo bá ká sọ̀rọ̀ mo bá ní tókè ṣé nǹkan tó fẹ́ nìyẹn ni wàá ti ṣe mo bá rí ọba dìde wọn bá mi báyà dájú ẹ ń lọ àwọn àti àtibọ́lá náà jọ ẹnìwọlé àtìkọlẹ bá mi sọ fún wọn pé mi ò tí sọrọ tó ní kí ló tó fẹ olólùwà ti ṣe ìṣèdájú nìyẹn lótìtọ mo pe tó ń pa mí lẹkùngbà yẹn olọ ọlẹ onífọkànbalẹ èyí tó tún bá yẹ kó sọ mí lójú tí mi ò nílò ẹ rí tí oníwọ̀sáyé kan ò lè ṣe fọlọ́run ṣe fún mi ìgbà tó di second week tá à ń ṣe ẹgbẹ́ wà nínú àwẹ̀ bẹ́ẹ̀ ṣe ó kọjá ẹjẹ́ àwọn kọjá gan lọ sẹ́yìn ẹ̀mí mi ṣàkóso mi pé kí n fọwọ́ pé janet ni mo ní ká ẹni tí mi ò lẹ́ẹ̀ká ń kápọ̀ bí wọ́n ti mi ò ní ṣe mẹ́ńbà ṣọ́ọ̀ṣì wọn fún yẹn mo kàn wá ń gbọdọ̀ kẹ́ńdì báyìí tí bá wà lọ fọwọ́ kan ti janet wọn àwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn tó bá wà sọ pé kí ni mò ń wá kí ni mo fẹ́ sọ tọ́lá jíjẹ́ mi ò mọ̀lé dá wọn fa títí aṣàtìparí program rẹ lè fọwọ́ kàn wọ́n ìgbà táwọn èèyàn tún rọ̀ṣù wá bí oníṣèmá wá ní ẹjọ́ mo fẹ́ fọwọ́ pé kí aṣọ inú rẹ̀ mo bá tó lọlé tí mo ṣe wá délé àtìgbà tí mo ti bí fọ́ọ̀tàn mi ọ̀dùn bá pàṣẹ sí ẹ tó ti ẹ fún ẹ mo ní ẹ lájẹ́jọ ìlú bá tí mo bá tí mo bá sílẹ̀ dára ni tàbí tí mo ṣáà jà wọn kan tí ò ti lọ sí ìjọ tó bá yá sí bá lóògùn bá bẹ́rẹ́ àtúntò báyìí mo ṣe pé olè lọ́wọ́ ìgbà tí mo ti wá sí second born ní kóòtù ìdílé ẹ̀sìn wọn mi ò ní àlàáfíà nínú tí mo bá rọra fọwọ́ kan báyìí á fi kẹ̀yìn ìgbà tí bá ti wá sí péyà tí mo gbogbo àbí àpá tó wá di ìgbà tó wá di dá wíìk mo bá fẹ́ dára mi títí gan yẹ sẹ́ǹkẹ́ ìgbọràn tí ẹ̀ ti ṣe mo ṣe mo délé mo ti ṣe pọ̀ fún toro ti ẹ ṣàlàyé fún mi pé tó lọ pé tó máa ń pa ṣẹ́ dára mi tó ní ìtàn àti ìgbéyàwó ìbájú mi wọ́n yà o se se ni ipo de mi da ti o da ni o ta ta dikibo o ta ora ko o ma ni jara ma sa ko la le wa ni la de ma sa da ko se mo da ni ni e ni o mo ti to mi ti towo won e mo ti ka ti mo ba yan ti ko ta ra nkan o lo ti ni josi ti ko ti o ti to ti mo na sa mo ti ni de de de de mo do wa mu ni ko sa an to ni yesi ko wa fo ko wa mo pada ko se mo pada o wa ti de pada o wa ni je o wa ni ah ya ki e ti ti de bo wo kan mi o wa ni da to ti o me e ti se bo operation de ko ni be ni da to bi ba wo lo ti operation se ni da to bi e ko se pe de mo ni o kan mi mo ni be la se ke ko jo meta mo ni ah ki wa ni ma se si daju won ni mo ba bere je ma lo gun e leyin ojo meta o leji kankan sugbon to ba ti ta ji saye ki hallelujah meje oko meje iye meje o sana meje o wa lo si ile anu ni to Thursday to ba ti program o lo so pe o fi ese re kan ile anu to ba ti be do jira ko ni pe do wo Olorun awon Olorun pe o ko to se ni na aye e mi je se pe se ko se se ko ko mi so ni je ti mo wa ko to ti je ko wa ni to yo ta mo ga ti mo ta ji mo ke hallelujah o se gbogbo mo ti je so to mi o fi le business e mo ala ni ye ope o la ti pe mo kan fi pe ki kan ba to di job keji ye je tuesday mo ti mo wednesday ba to di job keji o ti te o sa mo kokoko kan ninu ile emi na ba to ya o ti ni o ni ti akoko bi ti ense mi mo je rush ba to di thursday o wa ko mi ti lo program ko le ma lo mo wa ko lo yira ni le anu ba to ti aro friday ti mo ti ti ta pe nkan ko ti e se riri ati kikan ati didun you feel anything mo up now olorun wo mi san patapata o to lu wo ta ko le se

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ti ọdún kejì.
1: Oh yes sir.
0: Ní ìgbà 25.
1: Kábíyèsí Ọlọ́run.
0: 580 step. Mo kẹ́ ni o.
1: Jésù.
0: Egun asọnimọ́lẹ̀.
1: Jésù.
0: Tó fìyà jẹ ọmọ ilé yín.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ kó lànà.
1: Amẹ́ Jésù.
0: Má sàmì ó yẹ kó lànà.
1: Amẹ́.
0: Egun tó sọ ọmọ ilé yín mọ́lẹ̀.
1: Orúkọ Jésù.
0: Tó fi ojú pọ́n wọn.
1: Orúkọ Jésù.
0: Ìnira mi tí mo fi ń gun òkè yìí.
1: Ayérayé o.
0: Ṣé ni wọ́n ń dì mí mú gòkè?
1: Báni o.
0: Irinú ẹsẹ̀ mi.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó ń gún ẹran mi.
1: Jésù.
0: Ìnira yìí pọ̀.
1: Ó yẹ sà.
0: Irinú ẹsẹ̀ yẹn.
1: Kábíyèsí o.
0: Ó sì mọ̀ pé láti Ìbàdí dé Orókú.
1: Ó yẹ sà.
0: Irin nìkan ló wà ń bẹ̀.
1: Ẹ o.
0: Ó ń gún ẹran mi báyìí.
1: Ayérayé Ọlọ́run.
0: Inú ìnira ni mo wà.
1: Jésù.
0: Mo rán àṣejáde.
1: Orúkọ Jésù.
0: Nínú ìnira yìí o.
1: Orúkọ Jésù.
0: Egun ti fojú pa àwọn ọmọ ilé yìí.
1: Orúkọ Jésù.
0: Egun yẹn gbiná.
1: Mẹ Jésù.
0: Ó gbiná.
1: Mẹ Jésù.
0: Ó gbiná.
1: Mẹ Jésù.
0: Egun.
1: Orúkọ Jésù.
0: Afojú pọ́n ni.
1: Adániwáyé o.
0: Ẹ́ẹ̀.
1: Ó yẹsà.
0: Egun.
1: Ẹ o.
0: Àfàyè sun ni.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Sọ lè kí gbàdúrà yìí.
1: Ó yẹsà.
0: Ẹ máa kọ́.
1: Ẹ o.
0: Egun ilé wa.
1: Egun ilé wa.
0: Tí ń pa àwọn ọmọ ilé wa lójú.
1: Tí ń pa àwọn ọmọ ilé wa lójú.
0: Tí ń mú wọn ṣàṣetì láyé.
1: Tí ń mú wọn ṣàṣetì láyé.
0: Jáde lára mi.
1: Jáde lára mi.
0: Ó yẹ ó yẹ ó yẹ ó yẹ.
1: Orúkọ Jésù. Àmì mímọ́ o. Egun ilé wa. Tí ń pa àwọn ọmọ ilé wa lójú. Tí ń mú wọn ṣàṣetì láyé. Oya, jáde. Oya, jáde. Oya, jáde.

0: méje sùn.
1: Mo máa ti bàbá tó ń gbọ́ mi.
0: Ó yẹ sà.
1: Ìnira tí mo fi gún ọkẹ yìí.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Má jẹ̀ mú wípé.
0: Ábí ẹ̀ṣọ́ lọ́rọ̀.
1: Yóò bí ẹ̀rí fún ọ.
0: Méje sùn.
1: Yóò bí ẹ̀rí fún ọ.
0: Méje sùn.
1: Àní yóò bí ẹ̀rí fún ọ.
0: Méje sùn.
1: Ẹ̀rí rẹ láyé fẹ́ gbọ́.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ó ti ń bí ẹ léèrè.
0: Kábí ẹ̀ṣọ́ lọ́rọ̀.
1: Kọ̀sán máa ń rí ẹ. Ojoojúmọ́.
0: Yẹ́sà.
1: Mo máa ń mú owó lọ.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Ẹ bá wa ṣe ọrẹ ìṣe àkáǹtì. Wọ́n rí ẹ bó ṣe ń ṣe.
0: Ó ti rí ẹ.
1: Ní gbogbo ọjọ́.
0: Ó yẹ̀ṣà.
1: Wọ́n retí ẹ̀rí rẹ.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Mo kéde. Igun òkè mi yìí.
0: Orúkọ Jésù.
1: Pẹ̀lú ìnira mi yìí.
0: Orúkọ Jésù.
1: Kó bí ẹ̀rí fún ọ.
0: Jésù.
1: Kó bí ẹ̀rí fún ọ.
0: Jésù.
1: Mo ti rẹ̀ mí yìí.
0: Adániwáyé o.
1: Mo kéde. Kì yóò sí ìnira mọ́ láyé rẹ.
0: Jésù.
1: Kì yóò sí ohunkóhun tó ń fi ìnira ṣe mọ́.
0: Jésù.
1: O ò ní fi ìnira ṣe ohunkóhun mọ́.
0: Jésù.
1: O ò ní fi ìnira náwó mọ́.
0: Jésù.
1: Olúwa ní kí gbogbo èèyàn rú ẹbọ.
0: Kábíyèsí o.
1: Ẹsẹ̀ ẹbọ.
0: Ẹsọ̀ ẹbọ yọ.
1: Èdìdí àdúrà yìí.
0: Kábíyèsí ọlọ́run.
1: Ìwọ ò tẹ̀lé mi gòkè.
0: Ó yẹ sà.
1: Ṣùgbọ́n nípa ìrúbọ. Tó ṣe ti àdúrà yìí.
0: Ó yẹ sà.
1: Mo nílò èèyàn 400.
0: Kábíyèsí ọlọ́run.
1: Tí wọ́n lè rú ẹbọ yẹn.
0: Èèyàn 400.
1: Ẹbọ 1000 naira.
0: Kábíyèsí ọlọ́run.
1: Ẹbọ 1000 naira.
0: Ẹgbẹ̀rún kan náírà ni o.
1: Àwọn 400 àkọ́kọ́.
0: Ó yẹ sà.
1: Tí ẹbọ wọn lè wọlé.
0: Tó bá lọ ṣe ẹbọ yìí.
1: Tí aago méjìlá ọ̀sán tó lù.
0: Jésù.
1: Mo kéde.
0: Jésù.
1: Olúwa.
0: Adániwáyé o.
1: Mo tutù sọ léleyìí.
0: Kábíyèsí ọlọ́run.
1: Tí ara ò bá ti ní mí gun òkè yìí.
0: Ọlọ́run ò kò tọ́ Jésù.
1: O gbúdọ̀ gbọ́ igbe wọn.
0: Ayérayé o.
1: Àwọn tó dì mí mú gẹ.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Wọ́n dibi irin yẹn mú.
0: Kábíyèsí o.
1: Irin yẹn wá dàbí kó fẹ́ yọ sí wọn
0: lọ́wọ́. Ó yẹ sà.
1: Irin yẹn ń gún ẹran mi. Ní ó ń gún ẹran mi.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ̀ṣà.
0: Bàbá mi o.
1: O mọ tán pè ní ìnira.
0: Kábíyèsí ọlọ́run.
1: Olúwa ló bá mi dámọ̀ jẹ̀mú gbé.
0: Jésù.
1: Gbogbo ìjọ ń bá ti nílò ẹ̀rí. Ẹ̀rí.
0: Ẹ̀rí o.
1: Fún àwọn ènìyàn mi.
0: Ayérayé.
1: Kí n fi ìnira képin o.
0: Àmì mímọ́ o.
1: Mo ti lọ fi ìnira képin.
0: Jésù.
1: Nítorí rẹ.
0: Jésù.
1: Ibẹ̀ mo ti ṣàdúrà yìí.
0: Bẹ́ẹ̀ni o.
1: Àfi tí ìgbàgbọ́ ti rí ọba ti gbé.
0: Ayérayé ọlọ́run.
1: Ẹni tí ìgbàgbọ́ rẹ gbé.
0: Jésù.
1: Ẹni ó ṣe ẹbọ 1000.
0: Ẹbọ 1000 naira.
1: Kí aago méjìlá ọ̀sán tó lù.
0: Kí aago méjìlá ọ̀sán tó lù o.
1: Àyàdálẹ̀ kẹrúbí náà jà. Àkọ́ bá dalẹ̀.
0: Jésù.
1: Jìrìbùtà dalẹ̀ àká.
0: Ayérayé.
1: Wárúbí náà ṣe káyìnà.
0: Kábíyèsí o.
1: Àkádìdà bárú náà
0: tì. Kábíyèsí o.
1: Ọlọ́run àwọn àpọ́sẹ́lì.
0: Ìbàrẹ̀ o.
1: Ìbàrẹ̀ agbára májẹ̀mú kátákátá.
0: Jésù.
1: Májẹ̀mú tó dá kátákátá dúró.
0: Bẹ́ẹ̀ni o.
1: Àṣẹ orí kátákátá.
0: Yẹ́sà.
1: Àṣẹ ìmọ̀ mẹ́ta. Ìkángbẹ, ìkántutù, ìkánrọ.
0: Yẹ́sà.
1: Májẹ̀mú CAC. Májẹ̀mú ìjọ àwọn àpọ́sẹ́lì ti Kristo.
0: Ayọ̀ bàbá lọ́lá o.
1: Ìgbẹ́ àpọ́sẹ́lì ti Kristo. Mo kéde o.
0: Yẹ́sà.
1: Báyìí ni Olúwa wí o.
0: Orúkọ Jésù.
1: Ní àánú jáde sí ọ.
0: Bẹ́ẹ̀ Jésù.
1: Àwọn 400 tó bá rú ẹbọ
0: yìí. 400 people ni o.
1: Ẹ̀ṣà.
0: Bàbá mi o.
1: Màá tẹ́kì táìmù mi.
0: Ó yẹ sà.
1: Kí 12 tó lù.
0: Káàgọ́ méjìlá tó lù.
1: I will take my time.
0: Ó yẹ sà.
1: Màá tẹ́kì táìmù mi. Láti kọrúkọ wọn.
0: Jésù.
2: Lọ ṣe báyìí.
1: TTB.
0: TTB.
1: 05 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8 05 2 8
0: Sunday.
1: Mau Event Center.
0: Mau Event Center ne.
1: Yara Mau Event Center.
0: Sangwata.
1: Egbon ti Oluwa wi.
0: Ayera yo.
1: Aso ti mo wu o.
0: Kabies yo.
1: Buori o ki erin mo.
0: Oh yes sir.
1: Ti Ogun se si la. Asa ti omi je mi kan si lara.
0: Kabies sir.
1: Ma ayi kopa. Aso ti mo wu. Buori o ki erin mo.
0: Oh yes sir.
1: Ti Ogun se si lara.
0: Kabies yo.
1: Ti ekun mi se si lara.
0: Adari wa yo.
1: Oluwa wi pe.
0: Oh yes sir.
1: Ki nge si ona 1000.
0: Eh,
1: kitu leleyi.
0: Ah, ele lagbara o.
1: O lo fowo ke ise ti aso re.
0: Bẹni o.
1: Isun eje re si gbe.
0: O bẹni o.
1: O gori oke pelu mi.
0: Kabiyesi Olorun.
1: O fowo ke ise ti aso mi. ṣùgbọ́n aṣọ tí ogun yẹn bọ̀.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Àwọn tẹ́lọ̀ máa gbaṣẹ́ṣe báyìí.
0: Ayérayọ́.
1: Ó máa gé sí ọ̀nà 1000.
0: Yẹ sọ.
1: Màá tètè dé sango.
0: Ẹ o.
1: Kí aago kan ọ̀sán tó lù.
0: Kábíyèsí o.
1: Àwọn tí má tètè bá.
0: Ó yẹ sọ.
1: Tí aṣọ ìbálẹ̀ tẹ̀ wọ́n lọ́wọ́. Ẹ sọ.
0: Bàbá mi o.
1: Mi ò kì í ṣe Jésù.
0: Yàrá o, rárá o.
1: Ṣùgbọ́n mo gbé agbára rẹ̀ wọ̀ bí ẹ̀wù.
0: Yẹ sọ.
1: Màmá.
0: Kábíyèsí o.
1: Mi kì í sọ lọ́hùn.
0: Rárá o.
1: Ṣùgbọ́n mo gbé agbára rẹ̀ wọ̀ bí ẹ̀wù.
0: Ó yẹ sọ.
1: Mo fi má jẹ̀mú gun orí òkè.
0: Ó yẹ sọ.
1: Ìnira ni mo fi gùn.
0: Bẹ́ẹ̀ni o.
1: Olúwa wí pé. Gbogbo ẹni tó fẹ́ bọ́ nínú ayé ìnira.
0: Ó yẹ sọ.
1: Struggle.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Kí ló dé?
0: Ó ti sún mi o.
1: Tí ò dẹ̀ sí ẹ̀rí.
0: Ó ti sún mi o.
1: Tí ò dẹ̀ sí àyípadà.
0: Kò sí àyípadà.
1: Tí ò dẹ̀ sí àkójọ.
0: Kò máa ṣàkójọ.
1: Ó yẹrú ẹbọ yìí.
0: Ó jẹ́ lọ ṣe tíyà.
1: 1000
0: naira. 1000 naira ni o.
1: Àwọn 400 àkọ́kọ́.
0: 400 àkọ́kọ́.
1: Màá wọnú ìṣura yẹn.
0: Ayérayọ́.
1: Tó bá ti pé ti àwọn 400 àkọ́kọ́.
0: Bẹ́ẹ̀ni o.
1: Wọ́n tètè ló máa kó orúkọ wọn jáde.
0: Ayérayọ́ lọ́rùn.
1: Tí ìwọ bá lè tètè ṣe.
0: Ó bá ti ṣe tíyà.
1: Wọ́n rán mi sí ọ. Ẹ̀rí yìí máa tẹ olówó.
0: Mẹ́jọ
1: sùn. Gbá ẹ̀rí.
0: Amẹ́.
2: Lọ ṣe báyìí.
1: TTB. 05 2 5 2 8 2 8 7 5 7 5 1 8 1 8 0 5 0 5 2 5 2 8 7 5 7 5 1 8 1 8 GTB. Desaye mi o.
0: Desaye mi o.
1: Hey, anu to jojo ri mi lo.
0: Anu to jojo ri mi lo.
1: Anu ma se la la mo.
0: Anu ma se la la mo.
1: Desaye mi o.
0: Desaye mi o.
1: Oya.
0: So.
1: Àánú mọ́ sun ẹkún mọ́.
0: Àánú mọ́ sun ẹkún mọ́.
1: Àánú mọ́ làágùn mọ́.
0: Àánú mọ́ làágùn mọ́.
1: Ayayayayayaya.
0: Sọ.
1: O Bíbélì sọ wípé.
0: Ó yẹ sọ.
1: Ọjọ́ àwẹ̀ rẹ yóò dópin.
0: Bẹ́ẹ̀ni sọ. Bẹ́ẹ̀ni o.
1: Ẹjọ́ ẹ kígbe.
0: Ẹjọ́ ké dada.
1: Àánú mọ́ gàwẹ̀ mọ́.
0: Àánú mọ́ gàwẹ̀ mọ́.
1: Àánú mọ́ jìyà mọ́.
0: Àánú mọ́ jìyà mọ́.
1: Àánú mọ́ ṣe làálàá mọ́.
0: Àánú mọ́ ṣe làálàá mọ́.
1: Àánú mọ́ làágùn mọ́. Ayé mi gbà
0: ó.
1: Mo fẹ́ kó máa. sọ sọ tẹlẹ fúnra rẹ báyìí sọ pé ayé mi gbẹ ìrànlọwọ tí o ṣe ń dádúró ayé mi gbẹ ojú rere tí o ṣe ń dádúró ayé mi gbẹ ìgbédìde tí o ṣe ń dádúró ayé mi gbẹ àṣeyọrí tí o ṣe ń dádúró mo gbà mo wọ yàrá ìṣe rere lọ. Wòlíì máa ti wọ ilé ṣá.
3: Kábí ẹ̀ṣẹ̀ lọ́rùn o.
1: Láti Tuesday.
3: Láti Tuesday ni o.
1: Tuesday.
3: Tuesday.
1: Máa ti wọ ilé ṣá.
3: Alleluya.
1: Ọ̀gá dìde o.
3: Ó jẹ́ dìde tiẹ̀.
1: Kó tètè máa súré tètè bọ̀.
3: Máa sáré tètè bọ̀.
1: Láti Tuesday.
3: Láti Tuesday bẹ̀rẹ̀ ni o.
1: Di Saturday.
3: Di Saturday.
1: Gbogbo àwọn tí máa fẹ́ ṣiṣẹ́ wòlíì fún.
3: Kábí ẹ̀ṣẹ̀ o.
1: Màmá ṣe fún wọn.
3: Tó bá fẹ́ gbaṣẹ́ wòlíì.
1: Bóyá o ní kẹ́ẹ̀sì kan.
3: Bẹ́ẹ̀ni o.
1: Tó fẹ́ kí Ọlọ́run bá oyè yú.
3: Yes sir.
1: Tó lè fẹ́ rí wòlíì ẹ.
3: Kábí ẹ̀ṣẹ̀ o.
1: Wọ́nà wọn.
3: Wọ́nà wọn.
1: Máa bọ̀.
3: Ó jẹ́ tètè máa bọ̀.
1: Tuesday to Saturday.
3: Yes sir.
1: Ó máa burú fún ẹ̀ṣẹ̀.
3: Ó bá lágbára o.
1: Àyá dálẹ̀ kẹrúà. Olúwa ní nínú ọ̀sẹ̀ yẹn.
3: Yes sir.
1: Ó máa rán mi lọ ìlú kan.
3: Kábí ẹ̀ṣẹ̀ ọlọ́run.
1: Kò tí ì sọ ìlú yẹn fún mi.
3: Àdáríwáyé.
1: Tó bá ti sọ.
3: Yes sir.
1: Mò ń bọ̀ wá kéde rẹ̀.
3: A
1: jẹ́ pé ìlú yẹn soríire.
3: Kábí ẹ̀ṣẹ̀ ọlọ́run.
1: Ẹ̀rí dé o. Ẹ̀rí dé.
3: Àmẹ́jọ̀sọ.
1: Májèmú dé o.
3: Àmẹ́jọ̀sọ.
1: Sẹ́ndẹ̀ tó gbẹ̀yìn.
3: Ní Sọ́ndẹ̀ tó gbẹ̀yìn.
1: Nínú oṣù yìí.
3: Nínú oṣù tá a wà yìí ni o.
1: Ilé ṣá.
3: Ilé ṣá.
1: Ẹ múra lẹ̀.
3: Ẹ dìde.
1: Sẹ́ndẹ̀ tó gbẹ̀yìn.
3: Last Sunday.
1: Ẹ dìde.
3: Ẹ dìde o.
1: Kò ní yí.
3: Kábí ẹ̀ṣẹ̀ ọlọ́run.
1: Yóò wà pẹ̀lú yín.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Ní àárọ̀ Sunday.
3: Láàárọ̀ Sunday ni o.
1: Sẹ́ndẹ̀ tó gbẹ̀yìn.
3: Sunday tó gbẹ̀yìn.
1: Àyè máa wà gbé. Lẹ́yìn Sunday yẹn. A máa tún wa àyè.
3: Kábí ẹ̀ṣẹ̀ ọlọ́run.
1: Láti dá àwọn èèyàn lóhùn. Ó máa lágbára.
3: Alágbára o.
1: Ṣé mo bá yóò sọ̀rọ̀?
3: Bẹ́ẹ̀ni sà.
1: Mọ̀mọ́ yìí.
3: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi o.
1: Tó bá ṣàmì.
3: Tó bá ti ṣàmì báyìí.
1: Ìwọ ni ẹ̀rí kan.
3: Àmẹ́jọ́sọ.

0: ọrùn ẹ̀ pàfà tó wò mí sàn lójijì o. Wọ́n ti sọ pé ọlọ́run òjijì wà, ọlọ́run òjijì wà, mi ò gbà, mi ò bìlíf. Ọdún kẹta rèé tí mo ti rí nǹkan yìí, kò sí ní ibi apá yìí, ó ṣẹ̀ṣẹ̀ sọ tán ni tí má ti lọ báyìí gẹ́gẹ́gẹ́gẹ́. Ó ṣubú làgèrè.
1: Ẹ mọ̀ ṣubú lulẹ̀.
0: Ó ṣubú làgèrè nígbà bá jásẹ̀ tí kò tó. Màá tó ṣagbára ṣe, màá tó ṣe gbogbo ẹ̀.
1: Látàrí pé ẹ̀rí náà.
0: Ìwọ náà bó ni wọ́n ṣe wá rí báyìí, tí wọ́n sì wá ṣe ọlọ́mọjọ gòmí ó wọ̀ kùkùn o. Ọmọ mi yẹn yóò máa fẹ́ gbẹ́ mi díẹ̀ díẹ̀ díẹ̀, ọmọ mi sísí yẹn. Lọ́rọ̀ kan sá ní Òtúnbà ìdájí báyìí, mo dédé gbé sẹ́ẹ̀tì mi paná pì yẹn. Mo gbé lọ́wọ́ báyìí, mo ṣì báyìí, mo bá gbọ́. Gbogbo ibikíbi tí ogun ayé wa bá wà, kọ́lọ́hún bá rí bọlẹ̀, kílẹ̀ ò gbé mi kó mọ̀ ṣe gbérí mọ́. Àti gbà yẹn mo ti tọ́ọ̀nù sí rédíò Ọlọ́run Ẹ̀pàfà, Ọlọ́run Òjijì. N bò wá di January, tá a ṣe 77 by January, mo bá wówó lọ́nà kọ̀nà, mo fún ọmọ mi, mo ní kọ́ wá bí. Ó wá béèrè, kó wá béèrè Jesus City, ó wá béèrè, ó débì, ó wá dé làgèrè, ó wá rí àwọn ará ọlọ́dẹ tánà ń lọ Jesus City, ó pèsè kó tiẹ̀ ní ìnàbàjọ́ débí. Bó ṣe ń bá mi romi wá nìyẹn.
1: Ó romi 77.
0: 77 wá àti òróró wọn fún. Ó tún gba mọ́tù náà wá, mọ́tù ọ̀hún rèé, ó tún gba mọ́tù wá. Bó ṣe gbédé, ó ní màmá, ó lómi ṣiṣẹ́ dá, mo bá mú òróró, mo mú omi yẹn, mo fi bọ́ ojú, mo tún lérí. Mo mú òróró yẹn, mo fi bọ́ ojú, mo dà sí gbogbo ojú, mo dà tó kò mu. Mo wà títí tí òróró ẹ̀ta mi lójú ojújọ́ mẹ́ta.
1: Ẹ̀ta
0: mi ni ara mi wá balẹ̀ díẹ̀. Ó tún di 77, ó tún lè, mo tún rán ọmọ yẹn lọ. Ó tún gbómi.
1: Ẹ tó ṣe lẹ́ẹ̀kejì.
0: Ojú ṣe lẹ́ẹ̀kejì, mo sá ń gbọ́ ojú mọ́ta. Báyìí ní ìsìn láti bí ọ̀sẹ̀ oṣù kan báyìí, mo ti dìna o. Mo ti dìna kedere o.
1: Ẹ̀rí na.
0: Bílàkì rẹ̀ wọ̀.
1: Kí mo wọ̀?
0: Bílàkì rẹ̀ wọ̀.
1: Ẹ tẹ̀lé mi. Kí lélẹ̀ yìí?
0: Kéèkì ni a bò síbi kéèkì.
1: Ni a bò mọ́lẹ̀.
0: Mo rí iná rí dáadáa, mo rí iná rí kéèkì. Ẹ rí àìrínà mi yìí. O ní àtọ́dún karùn-ún, òun ló ti yẹ kí n ti travel out, kí n ti bá ọmọ lọ. Àwọn ọmọ ní mi ò rí iná dáadáa. Wọ́n làwọn ò lè mú mi lọ. Ṣùgbọ́n àgbà mo wá rí iná, ìjọ tí mo rí iná báyìí, òun náà ni a wá fún mi sẹ́ẹ̀tì yìí. Torí níjọ́ tí bàbá mi ò tó sọ pé nǹkan tí ò bá ní sẹ́ẹ̀tì bíbí, kó máa náwó sókè, kó máa béèrè, náà ń ṣàdúrà fún wa. Mo ní bàbá mi, èmi náà fẹ́ o, èmi náà fẹ́, mo fẹ́ máa gbọ́ púrágà, èmi náà fẹ́ o. Ìjọ tí mo rí iná lọmọ yẹn wá fún mi. Ó ń torí pé mo ti rí iná ló sì wá fún mi. Mọ́tò tí ó wà fún mi ní ẹsẹ̀ ó wà ńbẹ̀. Wọ́n níjọ́ tí mo bá rí iná làwọn ò gbé fún mi wà. So ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì.
1: Kò ṣe kí ni náà yí?
0: Kò gbowó. Nífẹ̀ẹ́ ọ̀fẹ́fẹ́ kò gbowó, kò gbobi lọ́wọ́ mi. O ní ìjàta mo tó mọ bí o, mi ò mọ bí rí ìjàta mo tó mọ bí.
1: Lẹ tó rí bí.
0: Mọ bí mo tó rí bí mo tó wá bí.
1: Màmá ọdẹ ẹja ṣe báyìí, ẹ lọ sọ́ọ̀kan yẹn, ọkùnrin tó dúró yẹn, ẹ lọ bá mú wá kẹ́ máa mú bọ̀. Màmá, mo mọ̀ ní béèrè, ẹ tọmọ ọdún mélòó?
0: 1947
1: ni wọ́n bí yín. Màmá ẹ jẹ́wọ́ lẹ́rọ o, ṣé wọ́n kọ yín ní tẹ́ ẹ̀ ń sọ yìí?
0: Kò sẹ́ni kọ́ mi.
1: Ẹ ṣúọ́.
0: Láéláé kò sẹ́ni kọ́ mi, èmi ni. Èmi mo ń fi owó fún ọmọ wábí kó máa wábí, kó máa wábí gbà mo gbọ́nu afẹ́fẹ́.
1: So kò sẹ́ni tó kọ yín pé kẹ́ ẹ máa sọ tẹ́ ẹ̀ ń sọ.
0: Kí ẹni tí ó kọ́ mi lórúkọ tí bàbá àti ti ọmọ àti ti.
1: Tẹ́ ẹ jì yín fún lọ́jọ́
0: ìdá. Mo rí iná nígbà yẹn pé nǹkan kan ò sojú mi pé mo fi parọ́ kọ́lọ́hún ó nàmí lẹ́gbàá. Mi ò rí iná.
1: Ó ti tó mọ̀ mọ́. Ẹ ń bá bí ọ gbọ́, ẹ ń bá bí ọmọ gbọ́. Nígbèyàn bá ń ṣépè fúnra rẹ̀. Torí àyè kan tó mọ̀ sí niyín láyé. Nígbà ọlọ́run ó sì ṣe é. Ṣé mi mọ̀ gbọ́ wọlé wọn? Kí wọ́n lò.
2: Àwọn mi.

0: Ogbe ya didi akigbe ni igba meje anu o anu oluwa anu oluwa anu oluwa anu oluwa anu oluwa anu oluwa o fun laye temi na
1: arugo ojo apa meje npe le orun olorun awon arugo woli mi olorun e fabra a be se o
0: ikan lo tun gbo isa ikan lo tun gbo yo gbogbo eyin omo Olorun gbogbo nti eda ba se laye ni o jin ni ojo idajo ko si nti mo fe gba lowo re ti ma ma fi pe Olorun lori aye mi bura bo ba fe gbagbo bo ba fe won gbagbo but eyin te ba gbagbo gbogbo nti nta o tin ruo gbogbo nti nnu o loruko baba to ma ti temi mimo ki e mi mimo ko tu ole ka ja gbogbo ide ati ajaga yen in the name of Jesus Christ Olorun ojiji ni won ti fun ya moto ko legun moto tori pe ofa nbe ninu oju e ta ba yo ni keni ti ofa nbe lara re tin deprive lori nto je eto re ki ina ko gbon dale in the name of Jesus iya di ola niyan lati ilu ife gbogbo bi ta ba tin pe testimony o wa dola to ba fe lo confirm go there and confirm it oni je mo da ko awon eyan bi ogo se nje ti Olorun e to wa daju gbogbo eyin te nbo ni service lola se ran ti pe mo so te ba gbagbe pe ipade tola isin meji ni isin alakoko yo bere ni ago meje fun awon omo odun meje awon omo odun meta lati ti wo ogbon odun 13 to 30 elekeji o bere ni ago mesan awon agbalagba won niyan lati omo odun 31 lo soke kini kan o sele ni ola emura o church wa ati ni gbogbo sona church egbe iyoyin dani lati iworodu ni e ti wo moto gbagi elebe so kale ni wema ebere church olorun ojiji ni bi garage yen gbogbo sona church na ni ojo imi temi ni pe ki n gbadua se n bi on question kan se gbogbo ti n sele so olorun o le se ni ko gugu se nto ni o mo won wa abi mo ni ogbogo kankan fun mi ni isin isin so pe mi mo n se iran mi o se yanu ri jesu nikan lo ni se yanu o ni ma si kegbe re titi ma fi ku o si le mu mi lenu nle tori pe ise to ran mi niyan o ni go ye into the world and preach the gospel and what is the meaning of gospel eyin pastor ke gospel good news ki lo gbo la aro yi good news e pe nikan si
2: oruko mi ni oluwa sola opaleye mo wa lati dupe
3: dupe mbadan
2: en osu keta ti mo darapo mo ijo yi ni
3: ese deni
2: mo se deni ati nu osu keta yi na mo tin ranu gba
3: e tin ranu e ki gbe oluwa jemi na mo ranu
2: ebi ati gbese lo gbe mi deni ijo
3: ebi ati gbese
2: en ogun ni mo nta ise ogun ni mo ko so igba ti gbogbo nkan daru ma wa to ogun yen sinu pari ma ma kiri gbogbo
3: e kiri lo
2: lo ti na ko si nkan mo gbowo napo mo gba jina mo gba grace and mercy ko yo ko si nkan na
3: e wa buro yin
2: so igba to wa ya ma wa ma sa fa won ni gbese yen igba te bi pe mi ata omo ti ma kiri de ma sa re gbe gbale won ba ti mo pa ma jale won lowo ma sa lo mo wa mi wa sunle mo wa lo ma so family o si oko mi mi wa mo eni to juwe fa won ni gbese yen ni daji jo kan won kan ka mi mo ibi ti mo
3: se se raye eyin ku le lota wa because o si ni ogun o le jayan bi oba si informant o le mo wo ton ki gbe po olore o je banu so ko mo be eyan so
2: won wa gbe mi ninu le laaro ni daji won ni wo o ti sa fun wa ti pe amu eleni o ya ni so l'office wa aya mi ja eru ba mi mo sa ngbon tori ko si nkan ti mo fe fun won o mo egbe mi d'office aten to to mi aten ti o to mi e to ma na mi e to ma ya mi a ma post e oni gbese o le ma ja mi sa nja won ni an gbe lo to lo o jade te ma pa won to ba mo mo pe oko oko wa oko mi de lo je ki ma wa si jo e awon na oko lo Jesus ti mi de berry won bu ye pe be wa won da sori le bi ti mo tin taja pe ile yo ti wa lo ma je pe kemi na wo ye pe Jesus ti se le pe o yato o sign mo ni be ni mo ni ba won gbese n wa nko mo sa se gbe mi won gbe mo wa pe eni kan to je awon eyan mi ilo oyinbo na wa emi ni last born mo wa pe kan nu won won ni kilo de asabi o ti ma yo mi lenu ti pe
3: eyin la sabi yen
2: eni sa
3: ten sa dollar ṣùgbọ́n tó jẹ́ gbèsè.
2: mo wá ní kí ló kí gan ló fẹ́ kí n ṣe fún ẹ mú ní àhántì mi ẹ wo eléyìí ti kọjá bíi kẹ máa fáwọn ọmọ mi 20,000-10,000 owó oúnjẹ mo jẹ gbèsè ní o kò dẹ̀ sí nǹkan mọ́ wọ́n ní ṣe mi ṣiṣẹ́ ni mo níṣẹ́ oògùn tí mo kọ́ kẹ tó travel out òun náà ni mò ń tà tí mò ń kiri kò sí nǹkan gbèsè ló gan ló jẹ́ mo ló pọ̀ ó tó bíi 180.
3: ṣé gbèsè tẹ jẹnu.
2: ó tóbi ó dẹ̀sí ju bẹ́ẹ̀ lọ wọ́n ṣáà bá mi san gbogbo gbèsè yẹn wọ́n ní kí gan ló wá fẹ́ báyìí.
3: lẹ́yìn ìgbà wọ́n san gbèsè tán.
2: tán san gbogbo gbèsè tán wọ́n ní kí ni mo fẹ́ mo ní tẹ bá tiẹ̀ rí mi báyìí mo ti gbẹ kò sí nǹkan mo ní bọ̀ orí ibilẹ̀ kan wà tí mò ń manage tán ni pé kí n máa manage ẹ̀ mo ibẹ̀ mo gbé gátàsì tí máa kiri oògùn lọ tí máa dé wọ́n ní ṣé ká wọ́n ra ilẹ̀ yẹn fún ẹni. mo ní mo má lè jẹ ni pé bọ̀ wọ́n tí ní kí n ra kí ló wá fẹ́ kí n ṣe òun disturb mi mo ní òkè tẹ bá mo ní ní ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ òkè mo ní kọ́ńtẹ́nà tiẹ̀ ti dáa ká má kọ ó yá lọ náà kọ́ńtẹ́nà iyekiye tó bá jẹ́ mo ṣe kọ́ńtẹ́nà ó tún yá wọ́n tún send kankan sí mi wọ́n ní ó yẹ kí extension wà níwájú ẹ̀ wọ́n tún bá mi ṣe wọ́n ní kí ló wá fẹ́ báyìí mo ní àti ní ṣọ́ọ̀bù yìí.
3: owó ọjà owó ọjà ló kù.
2: wọ́n wá ní gbogbo ọjà tí mo máa ń ta pàtàkì máa lọ bẹ̀lẹ̀ yọ kọ̀ọ̀kan iye tó bá jẹ́ káwọn máa send ẹ̀ mo dé bi omi ní mínírà ìyẹn jẹ́ 170 wọ́n send 170 wọ́n kó lọ ṣọ́ọ̀bù mo dé bi olóògùn lágbèéni ní fọ́kọ̀ mo ra oògùn bí 150 wọ́n ní sọ máa kú ṣọ́ọ̀bù yẹn wọ́n ló ti wá òkè wọ́n ní nírò onígò nǹkan mo ní mi kì í tà á wọ́n ní ó yá lọ ra ìgò ní mọ́kọ́lá empty wọ́n send owó ìgò empty wọ́n ra gbogbo ẹ̀ wọ́n ṣe fún mi wọ́n wá ní pé wọ́n wá send freezer kan èmi ò mọ ẹbí ṣe báwọn kòkákùlà ló máa ń gbé fún wọn wọ́n pè ní jìlà ó ga ó ní gíláàsì iwájú èmi ò wọ́n ní ó yá ṣó láìkì ẹ̀ mo ní ẹ̀ wọ́n ní lọ ná mo ṣe pé ọkọ mi ni mo pa búrò mi eléyìí ti ń kọjá òye mi o mo wá lọ ná ìyẹn jẹ́ bíi 350 wọ́n ní ṣé kò dẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣá àwọn wo lórí kínní ṣé kìí ṣe 400 a ní 350 ni wọ́n send ẹ̀ ara ó wà ní ṣọ́ọ̀bù mi wọ́n tún ní o tún máa ní di freezer kékeré kan o kò gbé yẹn sínú store bó ní store mo ní wọ́n tún rà wọ́n ra generator ó wọ́n ra 100 fò fáwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta
3: wọ́n ra lọ́wọ́
2: fáwọn ọmọ mi fẹ́mi náà wọ́n ra irinṣẹ́.

0: Awo ẹni aṣojú rere.
1: Láìrí sí government of heaven.
0: To fi sọ́rí nígbà kẹfà.
1: Who dawọ́ down your head the sixth.
0: Wà á máa gbàdúrà.
1: You will pray.
0: Wà á máa rìn kiri.
1: You will go to and fro.
0: Gbogbo ibi tí n bá gbórí ìwọ.
1: Anywhere I take my head to.
0: Ilẹ̀kùn máa ṣí.
1: Lọ́s ọ́pọ̀.
0: Ilẹ̀kùn gbọ́dọ̀ tì mọ́
1: mímọ́. Lọ́s ọ́pọ̀ short again.
0: Ilẹ̀kùn máa ṣí fún
1: mi. Lọ́s ọ́pọ̀ fún mi.
0: Lọ́tún lọ́sì.
1: From the left to the right.
0: Níwájú lẹ́yìn.
1: Behind before.
0: Ilẹ̀kùn sí o. Lọ́s
1: ọ́pọ̀.
0: Ilẹ̀kùn sí o.
1: Gbogbo ibi tí n bá gbọ́ ni wọ̀ láti ọ̀dẹ́lá ilẹ̀kùn máa ṣí ilẹ̀kùn máa ṣí ilẹ̀kùn máa ṣí ní oṣù máa ṣí.

ẹtú jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ máa kíyín kú ojúmọ́ máa káàbọ̀ sórí ìròyìn àtúpalẹ̀ ìròyìn ní kọ́ni diamond 88.7 fm ìlọrin àkíyín lápá àríwá ìlà orin ìwọ̀ oòrùn àárín gbogbo gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé pátá gbogbo bí tẹ́tí tí láǹfààní láti tún máa gbọ́ ìkọ́ni diamond 88.7 fm ìlọrin àkíyín ní gbogbo tìbútú orílẹ̀-èdè nàìjíríà pátápátá gbogbo orílẹ̀-èdè nàìjíríà gbogbo orílẹ̀-èdè àgbáyé pátá omidan Ọláyinka Ajani Ajibade lorúkọ tèmi ẹjẹ̀bú òkèlè àkọ́bù mi láti inú ìwé ìròyìn the punch tó jáde lójúmọ́ tòní olórí oko káfátà lórílẹ̀-èdè nàìjíríà ààrẹ bọ́lá mi tinubu ti pàṣẹ o ní kí wọ́n ṣe ìwádìí tó kún rẹ́rẹ́ tó kún kẹ́kẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ikú àwọn afurasí awakùsà lọ́nà àìtọ́ eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ jáde láyé lákàtà àwọn ikọ̀ àjọ nscdc nípínlẹ̀ niger níbẹ̀ òun ni ààrẹ bọ́lá mi tinubu ti jẹ́ kó di mímọ́ òun láwọn òṣìṣẹ́ àjọ yìí òun ni wọ́n ní ipa láti kó nínú ìṣẹ̀lẹ̀ ìpapòdà àwọn awakùsà lọ́nà àìtọ́ ọ̀hún níbẹ̀ òun ni ààrẹ bọ́lá mi tinubu ti pariwo wípé báwo ni èèyàn tó báwo yóò ṣe wá ṣe bẹ́ẹ̀ gbẹ́mí mi lákàtà yín ó lọ́rọ̀ yóò ń ṣe kékeré o ẹ̀sìn gbọ́dọ̀ fọwọ́ kékeré mu ó lè ṣèwádìí eléyìí tó kú kẹ́kẹ́ lórí báwo ló ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ gan-an ọwájú di mímọ̀ ó ní gbogbo ẹnikẹ́ni tàbí àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ tàbí ọlọ́dọni kọ́lọ́dọni tí ẹ jẹ́rẹ́ ìwà yìí tó bá ṣí mọ́ lórí ó lè rí i pé wọ́n fi mú fojú kẹ́nu wọ́n fi gbogbo ojú àtẹnu àti mú wọ́n fi kó ata òfin àtẹ̀jáde yìí òun lẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lẹ́kàn ọ̀rọ̀ tó ń lọ àti ìlànà báyọ̀ ọ̀nànúgà ló tari sí gbogbo ayé gbàtí ní ìwé ìròyìn the punch eléyìí tó jáde lójúmọ́ tòní lórí wàhálà tó bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ niger ìjọba ìpínlẹ̀ niger ti pàṣẹ òfin kónílégbélé oníwákàtí 24 látàrí ìfẹ̀hónúhàn eléyìí tó ń wáyé lórí ìṣẹ̀lẹ̀ ikú àwọn awakùsà lọ́nà àìtọ́ 37 eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbẹ́mí mì ní ìpínlẹ̀ ọ̀hún àtẹ̀jáde eléyìí tó tọwọ́ gómìnà ìpínlẹ̀ náà muhammed umaru bago jáde ó jẹ́ kó di mímọ̀ fáwọn ìròyìn ó ní òfin kónílégbélé yìí ti bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ rinlẹ̀ láti àná tí ń ṣe ọjọ́ etí òfin kónílégbélé yìí òun ló gbéra sọ ní ìpínlẹ̀ niger lẹ́yìn ìgbà tí wọ́n kírun jímọ̀ tán ọwọ́jọ́ di mímọ̀ ó ní ìṣẹ̀lẹ̀ òfin kónílégbélé yìí ló wáyé látàrí ìfẹ̀hónúhàn eléyìí táwọn kan ti ń ṣe lórí kí ló ṣe kú pa àwọn awakùsà lọ́nà àìtọ́ tí wọ́n fẹ́ sùn kàn àwọn tí wọ́n ń lọ bíi 37 àwọn ẹjẹ́ di mímọ̀ wọ́n ní àwọn ẹni wọ̀nyí àwọn ni wọ́n mú wọ́n náwó gán wọn fún ẹ̀sùn wípé wọ́n wakùsà lọ́nà àìtọ́ kó tó wá di wípé wọ́n ṣe bẹ́ẹ̀ jáde láyé lákàtà àjọ nscdc ìyẹn ní ìpínlẹ̀ náà ẹ̀wọ́ daily post ló gbéròyìn jáde láàárọ̀ tòní ẹjẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n tún padà sínú ìwé ìròyìn the punch tó jáde lójúmọ́ tòní gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe èyí tí wọ́n ní kò ṣe kọ́ rí àmọ́ ó ti ń ṣẹlẹ̀ kejì bẹ́ẹ̀ bá dé ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ máa gbọ́ 2.0 ṣe èyí mákindé ni wọ́n ń pe rí un ó ti buwọ́ lù àwọn ẹ̀tọ́ eléyìí tó ní kí wọ́n máa san fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún bíi oṣù mẹ́ta báyìí ó tún wájú ó di mímọ̀ ó ní owó ìkópa ẹ tún máa fọ́ san fún àwọn òṣìṣẹ́ lórí ètò ìrìnà eléyìí tí wọ́n pè ní transport subsidy ìyẹn fáwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe èyí mákindé ó ní pàtàkì ìgbésẹ̀ yìí òun ni láti lè fi ran àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́ ìyẹn lórí ọ̀wọ́ngógó tó tún ti dé bá epo rọ̀bì báyìí ó tẹ̀wájú ó ní ṣe rí làásìgbò owó eléyìí tó ń ṣẹlẹ̀ báyìí eléyìí tó pè ní financial problem táwọn òṣìṣẹ́ ti ń kojú látàrí ọ̀wọ́ngógó epo rọ̀bì táwọn nǹkan sì ti ń gbẹ́nu òkè ṣèyí mákindé lánàá ọjọ́ etí gbà tí ọwọ́ ẹni tí ó jẹ́
adele re iyan abdulrahim bayola wali ati awon loga loga leko isejoba awon olori awon osise ati be lo nigbati seyi makide to nde pada leyin olide olododun eleyi to ma nlo fun ohun lo se ikedi ohun ipe awon eto kan wa e ma fa awon osise asiko yi o derun owo epo ti won nkan ti ngbowo lori sugbon eje ka gbe igbese yi lati fi mu ideku ba awon osise ni ipile oyo bawo lo se bo gbogbo ediwo ninu iwe royin the punch to jade lojumo toni.

ẹ̀tún jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n tún náwó gan ìwé ìròyìn daily post tó jáde lójúmọ́ tòní gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ anambra ọ̀jọ̀gbọ́n chukwu masoludo ó ti ṣàforíjì fún bàbá kan eléyìí tí wọ́n pè ní àwọn oníṣègùn ìbílẹ̀ orúkọ rẹ̀ a máa jẹ́ chudozi nwaye tí gbogbo èèyàn mọ̀ sí akú àkúkọ túwárí akí orúkọ ogun díẹ̀ ogẹ́ bí ó ti ṣe àforíjì fún ó sì fi jẹ olórí aṣojú lẹ́ka àtúgbédìde àwọn ọ̀dọ́ ìyún ambassador for youth reform ṣẹ́rí nwaye òun ló jẹ́ ọ̀kan lára àwọn oníṣègùn ìbílẹ̀ mẹ́jọ eléyìí tí ìjọba náwó gan lọ́sẹ̀ tó kọjá lórí ọdún tó kọjá inú mi àgò nígbà tó ń tẹ̀wájú ọjọ́ kó di mímọ̀ wọ́n ní àwọn oníṣègùn ìbílẹ̀ mẹ́jọ tí ọwọ́ ìjọba tẹ̀ lọ́dún tó kọjá ọ̀hún ni wọ́n jẹ́ àwọn oníṣègùn ìbílẹ̀ tí wọ́n sábà máa ń ṣe ìpolówó lórí pa fẹ́ ṣògo owó a fẹ́ ní ọrọ̀ kíákíá àti bí a ti ṣe ń lo ẹ̀yà ara ènìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá ní gbòdì ọdún tó kọjá o ni ìjọba palẹ̀ wọn mọ́ kúrò nílẹ̀ ìpẹ́ ẹ̀dí bàlújẹ́ mọ́ wá lórí ṣùgbọ́n ní ọdún yìí nwaye ó wá ti gbà wípé òun ó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ náà ìyẹn lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ oníṣègùn ìbílẹ̀ tí wọ́n máa ń bá àwọn èèyàn ṣiṣẹ́ ọ̀rọ̀ ó ní kíákíá ẹni tó jẹ́ olùgbanilámọ̀ràn pàtàkì sí gómìnà lẹ́kọ̀ọ́ àtúgbédìde àwọn ọ̀dọ́ ìyún dókítà nọ́ọ̀sì onumegan òun ló kéde ọ̀rọ̀ yìí pé gómìnà ìpínlẹ̀ anambra ti foríjì ìyẹn chidozi nwaye ẹni tó jẹ́ olùgbanilámọ̀ràn pàtàkì sí gómìnà lẹ́kọ̀ọ́ àtúgbédìde àwọn ọ̀dọ́ yìí òun wá jó di mímọ̀ pé ìkéde yìí òun ni gómìnà ṣe lásìkò tí gómìnà tó lọ ṣe àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ojúṣe rẹ̀ nígbà náà ló ní ìwọ ń tiẹ̀ àforíjì ṣùgbọ́n òun níṣẹ́ tó ṣe fúnjọba lẹ́ka àtúgbédìde ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ daily post ni ìwé ìròyìn tó gbé jáde lára ọ̀tún ni.

bá a ti ń yọ sọ bẹ́ẹ̀ náà la sì ń yọ gbọ́ kò sáwó kan nínú owó epo ẹ̀pà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar ó ti kéde ó ní ẹ máa wò ó ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò dá owó ìkópa epo padà gẹ́gẹ́ bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ti ṣe súnmọ́lẹ̀ Atiku ló sọ̀rọ̀ yẹn ìyún lọ́jọ́ etí lásìkò tó ń bá wọn ròyìn tó ń bá wọn tàkùrọ̀sọ ní ilé ìgbé rẹ̀ tó ń bẹ nílùú Àbújá ẹni tó jẹ́ igbákejì ààrẹ ilé wa tẹ́lẹ̀ rí ó wá ṣèkìlọ̀ fáwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ó ní ẹ má gbàgbọ́ o bí ìgbésẹ̀ yìí bá wáyé bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá dá owó ìkópa orí epo padà ẹ má gbàgbọ́ o ète ni ó jẹ́ ó di mímọ̀ ó ní gbogbo àwọn ìgbésẹ̀ wọ̀nyí ló ṣe wípé wọ́n máa ṣe láti lè fi rí wípé ètò ìdìbò ọdún 2027 ó ṣẹnu rẹ̀ lọ́dọ̀ tiwọn inú ìwé ìròyìn daily post ni ìròyìn ọ̀hún wà láàárọ̀ tòní.

àwọn ní ikú tó yẹ kó pa ni tó bá ṣe ni nífìlà ẹ̀já dúpẹ́ fẹ́lẹ́dùà gẹ́gẹ́ bí àjọ ọlọ́pàá àti ìpínlẹ̀ benue wọ́n ti dóòlà àwọn arìnrìn àjò mẹ́jọ eléyìí tí àwọn ọkọ̀ tí wọ́n fura sí wípé wọ́n jẹ́ ikọ̀ ajínigbé tí wọ́n jí wọn gbé sá lọ àwọn arìnrìn àjò yìí àwọn ni wọ́n jí gbé ní ojú ọ̀nà ọ̀npẹ́chí ògòbíà tó ń bẹ níjọba ìbílẹ̀ ohimini àwọn jẹ́ kó di mímọ̀ gẹ́gẹ́ bí kọmíṣánná fájà ọlọ́pàá ní ìpínlẹ̀ náà kletus nwadi ogbu òun kéde ọ̀rọ̀ yìí lọ́jọ́ etí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ àjọ ọlọ́pàá tó ń bẹ nílùú makọ́dé gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ kó di mímọ̀ òun ni àwọn èèyàn méjèèjọ yìí ni wọ́n wà lára àwọn arìnrìn àjò mẹ́tàlá eléyìí tí àwọn ènìyàn tí wọ́n jí gbé owó tẹ̀wájú òun ni àwọn ẹni wọ̀nyí ni wọ́n ń ré kọjá nínú ọkọ̀ akẹ́rù kan eléyìí tí ó ń lọ láti ìpínlẹ̀ abaka láti ìlú abakaliki ní ìpínlẹ̀ ẹ̀bọ̀yì tó sì ń lọ sílùú àbújá owó jẹ́ odi mímọ̀ ìpoko tó wájú wípé àwọn gidi gan kú wọ́n ṣe àkọlù sí ọkọ̀ náà tí wọ́n sì jí àwọn èrò inú ọkọ̀ náà gbé sá lọ kọmíṣánná fájà ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n jẹ́ kó di mímọ̀ pé ìwádìí àti àwọn ìgbésẹ̀ àjọ ọlọ́pàá láti wọnú ogbó lọ tí wọ́n sì lọ gbé ti àwọn ará bí ó ní kó tó wájú wípé wọ́n dòlè èèyàn mẹ́jọ nínú àwọn mẹ́tàlá ọ̀hún daily post ni wọ́n ròyìn tó sọ di mímọ̀ ẹ wò ó kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ omidan ní gbogbo ọjọ́ sátidé nínú ìròyìn àtúpalẹ̀ ìròyìn ẹ mọ̀ pé bí bá ti ṣe ń kúrò lórí àtúpalẹ̀ ìròyìn òun náà ni precious yóò máa tari àwọn ìròyìn wọ̀nyí sí yín léde fitifitin léde gẹ̀ẹ́sì omidan ọláyínká ajani ajibade lorúkọ tèmi níbikíbi 13 láǹfààní láti máa gbé ìkànnì dára monday to 8.7 fm ìlọrin ni mo tún kí yín wípé ẹ máa tún ká

0: Umura lodun 2027 eyin da Alaja Bolajoko Travels and Tours ile ise to letule ho yaya nipa ka ba ni seto irin ajo lona to ronu gba ilegbe to suma aramu ni won ko awon alalaji ti won si lati mo kijijo seto nti tita wa fu fọlọhun oba ala ko lo lai mu inira kankan dani our services are flight booking passport assistance hotel reservation travel consultancy travel insurance tour packages and many more e kan si ile ise Alaja Bolajoko Travels and Tours lati ba yin seto eyike irin ajo labele tabi si oke okun ile ise won wa ni Kinu block along Sobi Road ni agbegbe Akerebi Atanilu Ilorin tabi ke pe sori awon number yi 0913364253 tabi 0707805249 be let's tun le pe 0907898931562 Alaja Bolajoko Travels and Tours lilo fun irin ajo aja ti owo moda dironu gba
1: E tẹ́tí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ Alaja Bolajoko Travels and Tours ń fi tìfẹ́ tìfẹ́ pé gbogbo ènìyàn síbi ètò ìfilọ́lẹ̀ ìrìn àjò Hajj àti Umrah eléyìí ti ń ṣe àkọ́kọ́ irú ẹ̀ ìyẹn first launching of Umrah and Hajj tí yóò wáyé ní ọjọ́ Sunday ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà yìí ní dédé aago mẹ́wọ́ òwúrọ̀ nínú agboolé Balógun Fulani tó ń bẹ nílùú Ìlọrin àwọn àlejò àyè sí pàtàkì ọjọ́ náà ni bàbá wa ìmáàmù àgbà tìlú ìlọrin asheik al-imam muhammad bashir dasoke ìmáàmù fúlàní tí mọ́ bàbá wa tí wọ́n jẹ́ mufti tìlú ìlọrin fadilat sheik farouk oníkìjìpá al-miskibililai àti àwọn èèyàn jankan-jankan mìíràn ni wọn yóò péjú pésẹ̀ síbi ètò yìí gbogbo ènìyàn lápẹ́ o ẹ jẹ́ kájọ ṣe iléeṣẹ́ Alhaja Bolajoko Travels and Tours ni olùkéde.

Ìbá kọ́dá, ìbá ṣẹ̀dá, ìbá olódùmọ̀rẹ̀, àjọ kí ayé àṣà kí ọ̀run ọlọ́run tó ní kẹ́kẹ́kẹ́ lọ́dọ̀. Ó fẹ́ lẹ́yìn ojúbà ọlọ́run akọ́dá ayé, ọlọ́run tó tún jẹ́ ká wà lórí ètò àyọkà lónìí. Bẹ́ẹ̀ ni mojúbà gbogbo ládéládé, mojúbà gbogbo ọ̀run ọlẹ́kẹ̀. Ìbá ọkùnrin lé, ìbá obìnrin lé, ìbá tọmọdé tàgbà tó ń gbọ́ mi láàárọ̀ tòní. Etí tẹ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Ọlọ́run, kò sí nílé ìta ìdánwò lé lórí láṣẹ Elédùà. Ètò àyọkà ìfẹ́ Olúwa Adébáyọ̀ olórúkọ mi. Èmi làmọ̀ kí àrò ọmọ awúkọ obìnrin bí erin fún. Èkó yí ẹ̀ṣọ́ ni mí, ọmọ àgbọ̀n iyùn mi lọmọ òṣìṣẹ́ apọ́pìnrin dàgbọ́ fà sọ́kùnkùn fún yọyọ dàgbọ́ fà á lẹ̀. Ètò àyọkà rèé o, Babatunde Azeez Ọlọ́yẹ̀wò olóòtú ètò yìí. Daniel Àfọlábí òní ọlọ́wọ́ bọ́tìnì mi ti bá mi tó gbogbo ẹ̀ papọ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ìwé mọ̀rẹ̀mí àjàsòrò Ọláńkà lọ́wọ́ lórí ètò yìí. Abáwá làgbà Débọ̀ Awẹ́ àwọn ni òǹkọ̀wé ìwé mọ̀rẹ̀mí àjàsòrò. Bẹ́ẹ̀ bá sì rántí dáadáa fún àwọn tí a ti ń fi ọkàn bá ìwé yìí bọ̀. Orí kọkàndínlógún ibẹ̀ náà ló yẹ ká ti gbéra lónìí, tá ó sì ti mọ gbéra ní ojú ìwé 50 ibẹ̀ la ó ti mọ gbéra pa lónìí. Mọ̀rẹ̀mí òun àti ọ̀ràn míyàn ti padà sílùú Ilé-Ifẹ̀, àmọ́ ọ̀ràn míyàn ti wá kúrò nílùú Ilé-Ifẹ̀ o, ó ti padà sí ìlú Ọ̀yọ́ níbi tí wọ́n ṣe ránṣẹ́ sí tó ti jẹ́ aláàfin ti ilẹ̀ Ọ̀yọ́. Ìjà mọ gbéra pa ní orí kọkàndínlógún ní ojú ìwé 50 orí kọkàndínlógún. Wọ́n pe àkọlé orí kọkàndínlógún ní ọ̀rọ̀ olórógbò àtológìní. Bó ni tàkọlé yìí ṣe jẹ́? Ẹja mọ tẹ̀síwájú. Ọ̀ràn wà lú o, ẹgbà o, ogún dé o, èmọ̀ ti dé o, ikú o, sàǹgbàfọ́ o, yéé pàrìpà, iyán ti kó mi lọ́mọlọ́ o, mọ̀dàràn lùkùlùkù o. Ẹnìkan ló ń sọ̀rọ̀ báyìí nínú ìwé ìmọ̀rẹ̀mí àjàsòrò lójú ewé kọkàndínlógún yìí. Ní orí kọkàndínlógún tí a ń sọ yìí ló bá ní òní lọ́jọ́ ikú òun pé o, oró o, níbo ni kò ń yà sí o. Àwọn tó wà ní àfihàn tiẹ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀.

0: aná ni ọ̀rọ̀ mi yóò ṣẹ̀ṣẹ̀ lọ. Wọn ò fọkàn sí pé wàhálà kan tún lè ṣẹlẹ̀ rú báyìí. Láfogídó tí wọ́n fi délé, o tiẹ̀ tí bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ láàfin. Afi ariwo táwọn aráàfin ń gbọ́. Ṣèèsì kí lọ ṣẹlẹ̀? Níbo ni bòtí ti há? Ìgbà tí wọ́n fi máa yọjú síta pétímú ni èrò kún iwájú ààfin. Àwọn tó ń dẹ́ra Sunday ò ṣíwọ́ rárá. Àwọn tó ń fi ìwọ́ra já irun orí wọn ò dẹ́yìn. Wọ́n ń ke èkáná bọ̀. Wọ́n ń já pẹ̀rẹ̀pẹ̀. Wọ́n ń fà á tìdítìdí. Obìnrin kan tiẹ̀ ń sìn gbàlá káàkiri láàrin wọn ni. Ó ń kígbe pé ọmọ òun dà. Yéè ọmọ òun dà. Àníkẹ́ òun dà. Ká bá òun wà. Yéè ọmọ òun dà. Ojú rẹ̀ ti gbéra kó àfi bíi màálùú tó já níbi tí wọ́n ti fẹ́ dúnbù rẹ̀. Anú abiyamọ sì ṣe àwọn tí wọ́n jọ ká wọ́n pọ̀ tí wọ́n fi ń ṣe ìrànwọ́. Ta ni káwọn ó kó sí? Ta ni kí wọ́n ké sí? Níbo ni káwọn ti ki ọwọ́ bọ ọ̀rọ̀ yìí? Oníkálukú wọn dúró gógógó sẹ́nu ọ̀nà. Wọ́n ń wòran ọ̀fẹ́. Àwọn ẹ̀ṣọ́ náà ń sá mọ́ rọ̀rọ̀ sí àyíká. A kì í bà mọ̀. Ẹnìkan lè fẹ́ ta gbọ́ngbọ̀ngbọ́n wọnú ààfin ìṣẹ̀báyé lẹ́fẹ̀. Àfi bí ẹni pé àwọn ògbó ti ń retí kí ọ̀rọ̀ mi yàn ó re ìrìnàjò. Ọjọ́ kejì tó kúrò ní ìlú ni àwọn oníjà adìyí gbé ìṣe wọn wọ̀lú. Wọ́n ti ẹ̀dá omi sórí lọ́tẹ̀ yìí ni. Wọ́n jà kiri ìlú bíi dìgbòlugi. Gbogbo ọjà mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ ọjà lẹ́fẹ̀ ni wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Tìbínú-tìbínú ni wọ́n fi ṣòro bí agbọ́n. Ó fẹ́rẹ̀ má sí ibi tí ọwọ́jà wọn ò dé lọ́tẹ̀ yìí. Bí wọ́n ti ń ké wúrẹ́ ni wọ́n ń kọ́ àgùntàn. Gbogbo wọn àbíyẹ́ ò tiẹ̀ kù. Ṣebí wọ́n ní ogun kì í jà. Kókó adìyẹ orí àbá. Bí ti ogun ìgbọ̀n ọ̀tẹ̀ yìí kọ́ o. Tefetefe ni wọ́n kó èyí tí wọ́n bá lórí àbá yẹn kù lé ilé Ògúnsádé lọ́jọ́ náà. Tikánra-tikánra. Tìbínú-tìbínú. Ó ti ẹ̀dà bí ẹni pé tebi-tebi ni wọ́n fi ṣòro pàápàá. Ṣé láti bí ọdún méjì tí ọ̀rọ̀ míyàn ti dé sí ilẹ̀ ẹ̀fẹ̀? Wọn ò ta kú tó rárá. Kò sẹ́ni tó mọ òkò lówó lọ́yọ̀ọ́. Nígbà tí wọn ò tó ẹrú ẹni tí dáná sun ilé onílé. Àmọ́ báwo ni wọ́n ṣe wá mọ̀ nípa ìrìnàjò ọ̀rọ̀ míyàn? Àbí wọ́n ní ẹni tí ń ṣe amí fún wọn ni? Àbí ọlọ́tẹ̀ wà láàrin àwọn òjòyè tó ń fún àwọn ará àbí lọ́wọ́? Òfúfó tí mọ̀njàlà èyí ṣe ooru ni lójú o. Pọ̀nwọ́n èyí sì ṣe rédé ìdíjù. Ó sì mú ìfura dání. Àwọn fẹ́ kí ààfin ó bá wọn bẹ̀ dí ọ̀rọ̀ wò. Àwọn ò wá láti dojú ìjà kọ ikú bàbá yìí láàfin ohun. Àwọn mọ̀ pé kò tiẹ̀ sí nílé. Adelé ọbẹ̀ ò tiẹ̀ tí ì bẹ̀rẹ̀ iṣẹ́. Àwọn mọ̀ bẹ́ẹ̀. Ààbò làwọn wá dé ààfin o. Bí àwọn ẹ̀ṣọ́ ààfin yóò ṣe pa wọ́n mọ́. Kókó àwọn ìgbòho má kó wọn sẹ́mú-sẹ́mú tán. Àwọn ò mọ inú oró táwọn tún lè da ọ̀run lá sí o. Èyí ti ẹ̀kàn wọn kú láìrò tẹ́lẹ̀. Àwọn ò mọ ohun táwọn lè ṣe o. Oníkálukú wọn kàn ń hó bọ̀lọ̀bọ̀lọ̀ pẹ̀lú omijé lójú ni. Wọn ò rẹ́ni rẹ̀ wọ́n lẹ́kún. Wọn ò rẹ́ni sìpẹ̀ fún wọn lọ́jọ́ náà. Ọjọ́ burúkú èṣù gbomi mu ni. Nígbà tí òkìkí kàn dé ọ̀dọ̀ Láfogídó ti ṣe Adelé ọba. Ẹ̀rú bà á. Jìnnìjìnnì dàbò lónìí ọjọ́ kejì tí òun da ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí Adelé ọba. Nínú ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Àpẹẹrẹ burúkú lèyí o. Òun ti rò pé ohun gbogbo ti tùbá tuṣẹ́ nì. Òun ti rò pé gbogbo rẹ̀ ti jẹ́ rodò lọ́mú mi ni. Òun rò pé eégún ẹ̀yìn àwọn ẹni bíi tí pọnmọ́re balùwẹ̀ ò tún ṣẹ́ mọ́ ni. Òun ò mọ̀ pé mọ̀jàmọ̀sà ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe. Òun ìbámọ̀ bẹ́ẹ̀. Òun ìbámọ̀ gba jọ̀gọ̀dì ọ̀rọ̀ ìlú. Àbámọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ ní tòótọ́. Ṣé òun lè rí ẹbọ yìí ṣe bí? Òun gbọ́dọ̀ ṣe bí a tó fi ṣe ogun rán ni o. Òun lójú gbogbo ń wò báyìí. Ẹni tí à ń wò kò sì gbọ́dọ̀ wòran o. Kò ń tètè yára ránṣẹ́ sáwọn awòrùṣàṣà káwọn pé bíríkótó lórí ọ̀rọ̀ yìí o. Ìwà rẹ̀fọ̀ ọ̀tún. Ìwà rẹ̀fọ̀ òsì lẹ́fẹ̀. Ayé ò gbọ́dọ̀ tójú àgbà bàjẹ́ o. Bí bàbá bá kú, bàbá náà ní kú o. Bàbá ò wá tí ì kú. Ó rí àjò ni. Bó o láti tètè pè é wálé o. baba fi ni joyawodi o saye ko le gbe oku oromodi e bi o ba se le gbe aye re ko si ye ki asa wa bale lasan ko ma ri nkan fe kan na ese re ko oro yi ka mure mi lara di agbari oro titi ko riro rara o tokan to won si gbangba ni pe oro yi kan gbogbon o sun se iwo mo lara lona kini oko re ni olori ilu ti o si nile baba baba re tun ni adele oba oun si ni olori oba ati omo mo adele oba o ri pe ko si be asepori aja ti a o ni pe ri ikoko ta fi se eyi lo mu da si oro na ni bi ipade ti la fogido pe si afin ata tun ni gbogbo won ta mu o le fori ikoko se oduro lori oro ti won le gba segun ota won ni ogun oju koju ko la won ogbo n ba won ja won ni owo osumomi ni won gbe sa won won ni eyi gan logun na o fi se kapa boro won ni ki se pe awon o lo mo ogun to le koju won lai won ni ogun osumomi o se ja eyin o le mo akoko ti won ogbogun dide eyin o mo bi ti won le ba yo sa won won ni ti eyi ba si mo ni hawo won ni patapata kọlọ pọ lo awon oniru won ni ai lora ogungu ha le fi weti adigbaranku rara won ni ta lo nje omo adigbaranku nibi to ma ku yanyan wa won ni amọ oro sumo mi eyi ru won loju afi bi awon ba fi ifa be di oro wo won pe baba ifa ohun ti agbon iregun so jade gara o gara o ni bope titi imole nbo leyin okoko biribiri nje ki ifo tun salaye siwaju si baba ifa ni ifo o soju be o ni ifa ki paro ohun o si le wa iro pa fun o ni ifa o yen ebo ko yen etutu kankan bo ti soro yin tan ni baba fa ku eru re to ta koso sita ipa ko re lawon baba ilu nwo lo lai le soro mo won ni aisi ni be ni aidasi esi to ba oba lori onje toni bi ohun toni bi won o fi lo ohun eti aba obe oba to ohun loro na je fun mo remi oro tun sun ro sibe se lo san bi igbe yin omo okan re poruru okan re daru nkan o ka laya bi eleyi ri nkan o le fun bi eyi ri ko ma ti wo jutu si amọ ọrọ yi yi bobo oyimọ lọwọ aseyin wa aseyin bo nigba ti mo re mi ti o soro gudu gboro lo jabo o koro to fogba yen ga won ojo loju sile lojo na o ni oro ti won pe kelu lata aro ni rara o ni ko se ni ti o mo ibi to birin fi bimo ki won to ni ko keyin si ina oro teyin oloye ngba bi eni gba igba oti yi dabi oro olorogbo ati ologi ni awon olorogbo pe ipade bi awon se reyin ota awon kan soso to nyo won lenu loki oja enikan ninu won ba dan pe o mo bi awon se segun ota won awon loye bobo tun ijoko won se won gbe agbondo lowo awon miran fo meji gbe ide ti won lowo won wo mo re mi bo tin la oko oro sile oju ewe kerinle ni adoje ibe na la wa ninu we Moremi aja soro eso ayoka e ka se mimu die ta ba parade a mo te so wo waju
1: e mo le fe oye lagbo oma ma ba nla owo re mo ipe o ni iru jeje an duro kini ni fe o ni abere kini ni fe oye lagbo

0: ẹ̀lẹ́ o ẹ̀yìn ẹlẹgbẹmẹgbẹ ẹgbẹ́ mi ti kọ́lé ńlá o yẹ kí mi náà o ti kọ́ ẹgbẹ́ mi ti rọ́pò bọ̀gìnì o yẹ kí mi náà o ti rà ẹgbẹ́ mi ti ṣègbéyàwó o yẹ kí mi náà o ti ṣe ẹgbẹ́ mi ti rèlú òyìnbó o yẹ kí mi náà o ti lọ ẹgbẹ́ mi ti joyè láwùjọ o yẹ kí mi náà o ti jẹ o wá dá bẹ́ẹ̀ bákan méjì nílé ayé ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́ ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ó yẹ kí ìwọ náà ti lọ ọ̀rẹ́ mi dẹ́kun àti máa wagun aláago ṣiṣẹ́ má fàyè rẹ wáyé aláyé adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ìgbà àti àsìkò wà fún oníkálukú ìkànnì diamond 88.7 fm ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí kọ́ sùúrù ìgbà náà ń bọ̀ wá gbà ọ́ ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé má kánjú jọlọ́run lọ.
1: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: Two brilliance, Diamond 88.7 FM.
1: The time is 9 o'clock.
2: Ago mẹ́sàn-án ti lù.
3: Ó ti lalẹ̀ bí ó ṣùmarì. Ètò kan ṣoṣo bíi tẹ́rẹ̀ ọ̀sán sún.

0: Moko wa pe ako ojumo ni oni ni ojo abameta ojo kokan deni ogun osu kesan odun ta wa yi moko wa kabo so di akotun eto yin eto wa eto gbagede ajoro ni ikanyin diamond 8.7 to wa ni lorin ni ipinle okora bada ajo ireto so pe ati man se agbeyewo awon oro ton lo lori sirise eka bi eka idajo ni eka oro royin awon oro to lede ninu awon iwe iroyin ati awon oro ton lo ninu agbami oselu ati iroyin to lede ni opin ose taiwo adeyemi ni oruko mi oni yi akoko wo nkechele abadi to waye ni ipinle Niger tan salaye pe awon awapusa lona ti o bofimu meta din logoji 37 oni won dagbede faye ni akolo awon osise ijoba NLCDC yen eso alabu gara kan fi sori ni bayi ifonuran waye ni ipinle Niger to pe gomina ipinle o mawo bako ti kede ofin ko le ngbele oni wakati merin leni ogun o ti kede re bayi be pelu ikede yi ile ise arele yi na ti pase wi pe kan tan na wade okunfa isele yi sugbon fọra kan to gbina ya awon to duko enu isele yi fi die mule fi pe won ten kan si awon loju nibi tan ko awon si yi to je pe o lo fa iku yi esun ni won ti fi de ile mule awo eleyin loni oni na awo ifafa to waye laarin Peter Obi gomina tele ri ni ipinle Anambra ni bayi to je pe ona ni omoye fun egbe oselu Alatako Nigerian Democratic Congress NDC fun eto dibo to bo fun ipo are ati ijoba ipinle Anambra Obi oni nigba to nko ni ipinle Anambra oni owo je gbese kankan sile aje pe ona fi owo kan to bilionu 2 naira won fi sinu aposun won to won pe ni ecology fund amo ni bayi ijoba ni owo on pe ko ri be pe awon ti gba ojulowo eda customer account yen ibi ti owo wa ipe owo yi o si nbe owo yi gan ipe ibe won pa wole si labele ni ipinle Anambra le sha ile ti fesi ipe obi komo re se ipe se bo ni tan ba so pe ta so pe o nje gbese nigba to nko ni gomina ni ipinle Anambra won so pe o dije fufu are mo le sha re bayi ti ni ki obi gbegbese ko mu ede re se oni na agbiyanju awo ifafa to waye laarin awon gomina tan diboyan labi asia egbe oselu APC ati minister fun ilu Abuja yen so wike lori kan ta pe ni rebo coalition oni iye idarapo awon egbiselu alatako lati ri pe kan sise fun are tinubu fun ipo are sugbon awon obo to ku won di fun egbe oselu mi awo eleyi lo ina ta gbagba loni agbiyanju lati lo si eka oro aje papa julo ifafa ton waye laarin awon mo ile China ati awon ton ta oja Leko ninu foro to gbina ya ohun won fi esu kan mo ile China ipe won je ka won ta mo tori pe won ni oja ti won ta o ti dinwo mo ye kan lana ipe awon ile ise yi awon ise China yi bayi won ti kaakiri ipinle won ti wa bi ipinle maru to wa ni ekun dibo iwo orun Nigeria yen Southwest won ti wa ni ekun dibo iwo orun Gusu bayi awo eleyi na ni ajo mi lo so ni kale na ni alagba additional adegbite ton wa lati eka ton tin ko nipa simaragbelewo ori tage fasta ni lorin ni ipinle Kwara awon lajo wo loni ekun ojumo sa
1: mo ki gbogbo ara le ati atokun pe atokabo si ori eto gege bi oruko eto yi gbagede
0: ajoro
1: eri pe enikan ijawade opo eyan lo nje jomo so mo fe ro awon ara le pe eje ka jo se tori eni to mu owo re to fi n pe sori eto eri pe ife ara ilu lo ni o si nife ile ise radio yi tori na ife na Olorun ni je ki esu o baje o.
0: Amen.
1: Mo ki e ka bo.
0: E ka ko lo si ipinle Niger. Mo nko inu ti sey to waye nbe ti won ti kede ku awon afurasi awakusa. lọ́nà tí ó bófin sí akolo àjọ NSDC ní báyìí ní fọ́nrán kan tó gbìnàyá mísítà fúnra abẹ́lé Túnjí Òjó ó lọ ṣàbẹ̀wò nínú fọ́nrán yìí a rí bí gómìnà Bàkó ṣe ń ṣàlàyé ó ń tu láwùsà nǹkan tẹ́ni tí oríkọyọ ń sọ wípé ó ní wọ́n fi nǹkan sí àwọn lójú ibi tán kọ́ àwọn sí ló fa ikú yìí ààrẹ sì pàṣẹ pé kán ṣe ìwádìí nípínlẹ̀ Niger báyìí wọ́n ti kéde òfin kónílógbélé ní wákàtí 24 bẹ̀rẹ̀ láti ẹ̀yìn irun jimá àná ó jẹ́ ìfọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí.
1: Ojú tí máa fi wọ ọ̀rọ̀ yìí ó pín sí bí ọ̀nà méjì mẹ́ta àkọ́kọ́ ojú òfin torí pé n tí wọ́n ń sọ yìí ìwakùsà lọ́nà ìbófin mu kì í ṣe pé wọ́n wà lọ́nà tó bófin mu ojú àkọ́kọ́ nìyẹn ojú ìkejì ni pé àwọn agbófinró lábẹ́ òfin ẹ̀tọ́ wọn àti ojúṣe wọn àtúnwò yẹn a wà tún wá wo nǹkan tó wá padà jẹyọ tó wá dá awuyewuye lẹ̀ lákọ̀ọ́kọ́ ná ìwakùsà láì bá òfin mu láì jẹ́ pé èèyàn gba àṣẹ lọ́dọ̀ ìjọba kì í ṣe nǹkan tí ó bójúmu tí òfin àti ìlànà tá a fi ń ṣèlú tí ó sì fọwọ́ sí so àwọn tó bá ń ṣerú eléyìí kì í ṣe àwọn tó wá tí wọ́n lọ kó yìí nìkan ni àníbáwí torí àwọn yẹn ni àwọn náà ń ṣiṣẹ́ fún yàn kan ni ọ̀rọ̀ wà di pé ta làwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún ta ló kó wọn lọ síbẹ̀ torí ibi tí wọ́n ti mọ sọ pé ìtọ̀sẹ̀ ló ni ọ̀yọ́ nìyẹn iṣẹ́ pọ̀ tí ìjọba ó ṣe lórí eléyìí torí ìgbà míì a kàn máa ń gé igi lókè ni àìwú ti gbòǹgbò ti gbòǹgbò ta ló níbi tí wọ́n ti ń lọ ń wakùsà ta ló fun láṣẹ tó bá yẹ pé wọn ò fun láṣẹ kì í ṣe ẹnìkan ló jẹ̀bi kódà kì í ṣe àwọn tí wọ́n lọ kó yìí nìkan ló yẹ kí wọ́n kó kán kó àwọn yẹn náà so àkọ́kọ́ nìyẹn nígbà táwọn agbófinró wa lọ ojúṣe agbófinró iṣẹ́ tiwọn ò ní láti mú òfin ṣẹ kí lòfin wí n tó fin sọ pé n tẹ́ ń ṣe yóò dá o wọ́n gbọ́ olobó ni wọ́n sì tẹ̀lé wọ́n sì rí wọn bẹ̀ wọ́n sì kó àwọn èèyàn kan ibo ni wọ́n kó wọn lọ wọn ò gbọ́dọ̀ kó wọn lọ lé wọn ibì kan náà wọn kó wọn sí tí ń ṣe bóyá àgọ́ wọn ni o àbí ní bọ́rọ̀ yìí sì ṣe wà àgọ́ àwọn ọlọ́pàá àbáwọn agbófinró wọn mọ níbi tí wọ́n máa ń kó àwọn èèyàn pamọ́ sí tí wọ́n bá ń ṣèwádìí lọ́wọ́ tí wọ́n bá sì wá parí ìwádìí wọn gbà mí wọn àwọn ènìyàn wọn lọ fojú wọn ba ilé ẹjọ́ èmi ò sì rò pé wọ́n ti mú wọn lọ ilé ẹjọ́ ṣùgbọ́n tó wá wà tó dá wàhálà lé ojú pé nínú àwọn tí wọ́n kó tó ra ń gbọ́ pé wọ́n lé ní bóyá bíi 60 ṣùgbọ́n àwọn tó kú nísìn wọn fẹ́ wọ 40
0: 37
1: fẹ́ wọ 40 báwo lè yan 40 láì ṣe adìẹ láì ṣe ẹran mo ti rí ríru kan báyẹn rí nígbà táwa ń dàgbà ọ̀dọ̀ ẹni tí mo gbé ó ń sin adìẹ nínú yàrá kan la ti ń sìn so adìẹ yẹn sì pọ̀ díẹ̀ nínú àìlóye tiwa pẹ̀lú yàrá tó wà ń bẹ̀ tí ò tiẹ̀ tó tádìẹ sì pọ̀ lọ́n bá ní ká gun adìẹ lábẹ́rẹ́ èmi ò tiẹ̀ kọ́kọ́ mọ̀ ẹ mọ̀ pé tẹ bá gbá bẹ́rẹ́ ìdí ni ṣùgbọ́n nígbà tí wọ́n gun àwọn adìẹ mo rí pé wọ́n ń ṣí apá wọn ó ní wọ́n ń kí abẹ́rẹ́ yẹn bọ̀ so àwa dá yàrá yẹn sí méjì tába tí wá ń gún wọn tán a kàn mọ na ọwọ́ jù sí òdì kejì ni so nínú àìlóye tiwa àti ẹni tó jẹ́ ọ̀nkù mi àtèmi náà àti bóyá ẹni tó ń tiẹ̀ ń gún náà ní mi mọ̀ gbogbo wa náà ni àlóye bìkan tá a bá lóye ohun tó ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àṣẹ báwọn adìẹ yẹn ṣe ń láǹdì bá àwọn wọn ń bà lé orí ara wọn àwọn tó ń wà ń sàlẹ̀ àwọn kan rọra ń palẹ̀ mọ́ tiwọn ni àmọ́ ìgbà tá a wá ṣe tán ká wá mọ kó wọn padà o la rí pé adìẹ tó ti kú kò rẹ́rìn ìfáàrẹ ọjọ́ yẹn bígbà téèyàn lùsì èèyàn ni àfẹ́lẹ́ mọ ké torí adìẹ bíi 200 tí almost 100 bá kú ẹ mọ nǹkan tí yẹn mi kì í sì táwọn adìẹ kéékèèké àwọn adìẹ tó ti dàgbà ni so kí ni mo fẹ́ fàyọ́ ń bẹ̀ yẹn ni pé ibi tí a kó wọn sí àti àìlóye wa ó dá wàhálà lẹ̀ èèyàn là ń sọ yìí níbo ni wọ́n kó àwọn èèyàn wọ̀nyí sí nínú nǹkan tí a gbọ́ ọ̀nà méjì tiẹ̀ ni mo tún gbọ́ kan ìyẹn sọ wípé ibi tí wọ́n kó àwọn sí gbígbìyàn bá dọ́ǹpù yẹn sí yàrá tó fún tí ò tiẹ̀ gbà wọ́n oru mú àwọn bẹ̀ ká tó wá sọ wípé ẹnìkan tó wá sọ pé wọ́n ń fin tajútajú sẹ́ni pé ọ̀nà ti di méjì báyìí ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ yìí tí mi ní fẹ́ kí àwọn aráalé ká sì wá gbọ́ lórí ọ̀rọ̀ yìí ká sì ṣe sùúrù ni pé ẹ̀sùn ló ti ṣẹlẹ̀ báyìí ó kà fún gbófinró o si kan awon wo lo n wa kusa
0: NSCDC ni
1: agbofinro ni won civil defense awon civil defense apeja won ni kukuru so o ka awon civil defense de bi pe lese kese eni to joga awon tan pe ni commandant won ti ni kon lo koko ye ba na so ti won fi mo si wadi ijoba na lo ku ti o si se yi tori n to kan ijoba gbogbon lele a fe duro lori wi pe won ni won pe tori nisin ilorin lawa awon toro ba kan tori ngba mi ti royin ba jade iroyin gan ma nde ti elomi kan gbo koni dabi po soju mi so awon to kan boro ise nlo a pada mo gbo tori na won ko oro yi o ti wa lowo ijoba a si ro won kan si ofe tutu re ka wa mo kilo sele gan
0: e ka o ba alabare gbete ni ana won ni won se fe won ni ipinle Niger to je pe won se awon eyan won se kolu se dukia ijoba orile ise awon egbe oselu ile ise awon eyan ni ba ijoba ipinle ohun o ti kede ofin kun lo gbele coffee fun wakati merele ni ogun e ka o bai alagbade gbete bi awon se se fe won yi se ani amo ga tira mo lowo ni aka so bai pe gba ijoba ngba mi won ni kan se fe won won tori kan bai na ni se do pe se tori pe ijoba ti wa ti wa ta nse lo je ki nkan bai wa aye ni aka bai ri pe awon eyan kan lo jara mo won lowo
1: se ri ife wonu han o se dun lanu ri pe igba ta ti bo si ijoba ta wa tara wa to je ti wa nti wa awon oloselu wa won mo bi an se mo moju to awon mo nkoko nri la koko na gege bi idojuko ko ye ki ifehunu won ko mo ri be won se nri yen o wa ti wa ran ara ilu na de bi pe telomi ba ti gbo ifehunu han e ra won ti nta oja aba won ti ba nlo ko da elomi o mo so pe eh won mo ni won se fo tete lo mo mo yin ni lewe eh won mo ni won se fo wonu ran lola e mo mo jo mo yin o jade e mo jade e mo lo je e mo lo ra unje se ri o ti wa da iberu kale ifehunu han o pe orisirisi ifehunu han elomi mo nfi ebi ati ra awon elewon ti won ti mo le boya lona ito ti won si so wi pe papa awon ajafetolu won si so pe won se ntan pe ni ifehunu han elebi won ni jeun
0: younger strike
1: esu ti won o ni jeun won la won se ifehunu han awon ti si ko won sodo ni gege bi ofin e gbodo moju to won gbodo ku mo yin lowo so awon eyin de ni won ti pinu pe awon o ni jeun je ti an ba gbe wa fa won afigba ti an to fi awon le ifehunu han niyan eyan mo se ifehunu na te si lo joko legbe titi e kan gbewe lowo ni awon o fe o e si joko sibe emi ti darapo mo ifehunu kan ri to je yi pe akasa gbe nta gbe koda ko si nkan kan ta mu lowo a mu ada lowo a mu nkan kan lo iwe ta kan gbe ta ko nkan si to je ehonu ti wa awa mu le yoko kan a pin lowo a si duro soju kan se e ri baye sugbon tori pe iha tawon oloselu ijoba ni aye tiwa igan ten ko si efohunu o ti mo nda nkan le o ti wa je pe bara ilu na ba ti wa jade tori oniruru eyan lo wa mo ti wa ni bi ifehunu to je pe oto ni ba wa se plan re a si roran bank wa bo lataro gege bi omo lewe ngba yen igba ta fi degboro tori ati bere lati bi ago meta oru igba ta degboro bi ago mejo si meje ebi ti npa won kan won ba bo si bi won ti won ka bo si asiko tawon eyan kan to se gbe bread ti a gbe nkan tawon ta won ba bo si ta bo se bo sasiko yen ni gege bi eko temi ti ni emi nta nba lo lemi kojumo ase lara wa awon kan ti bere ti ni wo odo awon ni bread yo se gba bread won gba butter won gba sardine se e ti ri awon iya to ndi akara won ti ko akara lori igba won bi wa la se de ni e iru awon wo si ni awon mo sota tori pe awon yen ti lupo mo wa sawo si le ami sori pe awon mo lewe ni tori ki se lewe ta nwo aso so ifehunu han emi fe ro awon ijoba ataralu ifehunu han e je ka mo se ni ona to bofin mu tori be ba fe se fohunu han e gbodo lo ba awon agbofinro ke je ka mo pe lola o a fe jade abi lojo medogun a fe jade o nta si n se ifehunu han le lori ni alalaafia ni o si je ejo e wa protect wa tori pe oju se awon agbofinro niyan tawon mo ti wa n bi ifehunu han to je pe awon agbofinro siwaju awon lo tun kan wa debi pe won se to je pe awon omo ti o ni kan se awon omo o jade nle yo bere ta o je pe awon yin o wa lupo mo wa so lati prevent won ko si nkan to sele ba se lo asibo asi gada nbi kan akorin onkaluku si tuka awon agbofinro na si pada lo si ibi ti won se eri baye so emi ro atagbofinro ati joba ati aralu tori gba mi wa awon agbofinro mi gan oni ni boya ifa ipamora to koro mo ti dele bayi ye mo ranti odun kan baye na ifowo na ni awa nbe ngba ta kokko pade won won ni ka pada ani a le pada toro ni bi tan lo now on ba jutaju kan le odun ye ni mo mo pe tajutaju won bi se mo nlo o tun police risi serele je kokko ju le ye ko se pupo lara wa gbo wa to bi atun rin si waju o ba doju e laare kan won ju ikan le ha teyan ba juru yen le ninu yara ti an de yan mo be eni yo ku tori awa ti mo trick ta wo lo a lo trick akoko ti yan o po pupo sugbon ngba ta fe lo elekeji yen kini yo work mo oro di pe eni ori yo o di le
0: ah leyin polowo oja ye won rale ba wa da se ta ko wo loni ale kan si ah mo kin pe eku ikale
2: HBM Nigeria PLC, formerly Lafarge, is inviting ambitious entrepreneurs with growth mindset to join its distributor network.
3: With 250 million naira working capital, 500 square meter warehouse, access to 520 or 40 ton trucks, you can partner with one of the top 10 most capitalized companies on the Nigerian exchange with over 1 trillion naira in annual revenue.
2: Become an HBM distributor today. Call 0913-901-3242. 0913-969-3510 and 0916-863-2019. Visit www.hbmngplc.com or HBM Nigeria on LinkedIn and on Instagram at HBM Nigeria PLC. Successful candidates will go through our Business Development Academy.
4: HBM Nigeria, formerly
2: HBM Beyond Buildings.
0: So e ka mo pada sori eto yin eto wa eto gbagede ajoro ni kan diamond 8.7 to wa ni lorin ni ipinle kwara loni pelu taiwo adeyemi alejemi loni awon ni alagba adesina adegbite tun wa lati eka won tin ko ni pa ori tage cinema alagbelewo ni fasta ni lorin ni ipinle kwara jopo ta npesi loni ona ni 0913-655-6952 lojopo ta npesi WhatsApp wa ni 0913-655-6864. Phone number le kan si ni 0913-655-6952. Eko jumo. Eh, boya ki eba wa tumu lati odo yin. Ojo ko ta npe si ka gbe yi. Eko jumo.
5: Alaafia fun yin sir.
0: Oruko yin o.
1: Alaafia fe ni to so.
0: A gbo yin sir.
5: Ye sir, e ko ti yo sele sir. Ni pe ti mo ri pe ale omo to ku yin. Don't let me on the path. I'm going to go to the house.
0: Ah boy so yin nkan ta gbon ni ko won mu won laarin ojo keja sojo 16 oni won mu won yan ni kon ti lo bi ojo meta gan ni ahamo ajo NSDC elekeji ka for me won ko si prison cell won ni won ku si akolo won ni won ku si won ni won ku si
1: won ko won lo
0: ye won ise won eh akolo ni e ko jumo
6: hello e ka re
0: e ko jumo sir
6: e seun Alaji Atagi soro ni.
1: Akara
6: Alaji. Ese on oga wa. Olorun yo ma ba wa pelu yin o.
1: Ami ami ami.
6: Ese on e po oro.
1: Yes sir.
6: Ah seri sele to sele yi ah o dunyan o si se ni la nu popo. O je pe ni ah 37 iyan. Won ti kule kanu. Ah a kan wa ro joba nitori to Olorun ni pe ni e ri pe ni okan lara awon ti ó sọ 5 lára àwọn tí wọ́n mú. Ó ní pé ní lẹ́yìn àwọn tí wọ́n kó lọ síbẹ̀, wọ́n tún wá kó àwọn míì wá táwọn sì ń pariwo fún wọn pé ní ooru mú àwọn níbi kó tó di pé wọ́n wá fi nǹkan sí wọn lára. Ṣé rí akàrọ̀jọba ni kọ́dàkùn torí tọ́lọ́hún kí wọ́n ṣe investigation lórí ìṣẹ̀lẹ̀ yìí kọ́ má di pé ní omi tó tún lágbára jù yóò tún padà ṣẹlẹ̀. Torí ọ̀pọ̀ nǹkan wa lórílẹ̀-èdè yìí bá ṣe bó ti tọ́ àti bó ti ṣe yẹ lórí rẹ̀ kò sí ẹ rí i pé ní àwọn ẹlòmíì wọn ó kàn tún ṣe agbára lò ni. Ẹ pé tó.
0: Ẹ ṣe gan fún òye tí yín sà. Ní WhatsApp wa ṣàkọ ní omitala láti alóore wọn kí wa wọn ní ìjọba ìpín wọn ti ṣòyìn tó tọ́ wọn ṣe kéde òfin kó ló ń gbélé yìí wọn ni tíjọba bá gbà káwọn máa lọ kó wọn aṣebó ṣòwò wọn wọn náà máa gànfe pé wọn máa ń já ìfẹ̀hónú ọgbà wípé kíjọba ti pé wọn ṣèwádìí tó nípọn lórí ọ̀rọ̀ yìí káyé pé yìí káwọ́ ọ̀rọ̀ mi.
7: Ẹ kojú mọ́ ẹ kojú mọ́ orúkọ yín.
8: Madam
7: lórúkọ mi
8: Malam Abike ni Latete mo.
7: Agbo Isa.
8: Mo ki awon oluko wa lati university.
1: Ese we.
8: Ese we.
1: E ka ro sa.
8: Seyi ati kini ni wipe koko ti a tun se ti laye ohun ni lati serve as deterrent. O to tin laanu ni Nigeria wipe beyin aba se to fi won ni ti joke. Iye okan wu wa ni wipe inu eleyi to sele yi o tun se yan daanu kiri ka je civic events ajo kan to je si pe o n galuku ni gbọkan ninu won ni. O to sele yi ti a ba wa se iwadii le daada. Kó má ba aṣọ ẹ̀kọ́rí kọ́ má dábí pé yọ́dà bíi pé yọ́dà epo sí aṣọ àlà àjọ tá à ń pè ní civil event eléyìí jálá kọ̀ọ̀kọ́. Ẹlẹ́ẹ̀kejì bó tún wá wù ní kálẹ̀ ìdíwọ́ tún bá wa sọ náà ni wípé gbogbo agbófinró lè léyìí bá wí o nígbà àwọn civil event kan. Ẹni má ti ṣiṣẹ́ agbófinró ẹ̀yìn tẹ́lẹ̀ mi bá ní mọ́tò ìwọ̀n báyìí wọ́n sì búlálà síwájú ni. Kíbi níkẹ́ má ti ṣe báyìí wọ́n tani ìjọ kan tí ìjọba ò fọwọ́ sí ní sàmì lágbọ́ àdábọ̀ lọ́nà láyé ìjọba kọ́ máa tẹ̀sí nàìjíríà bá ìjọba.
0: Ẹ ṣe gan fún ètí ọ̀rọ̀ tí adé yẹn adé mi yóò wà nílé ẹjọ́
1: ó sì wà nílé ẹjọ́
0: àti lè sọ ṣùgbọ́n mo yẹ sọ àwọn òṣìṣẹ́ agbófinró ó yẹ kán máa bọ̀wọ̀ fún ẹ̀tọ́ àwọn aráàlú ayé a sì ní ṣe lórí iṣẹ́ bó ṣe ń kọ́ wọn ṣẹ́ àti gbóríṣiríṣi ọlọ́pàá tó yíbọn mọ́ aráàlú àti gbóríṣiríṣi ẹ ká lọ sórí ọ̀rọ̀ míì tákòókò wa ẹ ká lọ sí ọ̀rọ̀ òṣèlú ká lọ sí ìfàmà tó wáyé láìmísítà nílùú àbújá àti àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú apc ní ilẹ̀ nàìjíríà ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ó dàbí pé àlẹ́ sọ pé gbogbo àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú apc ni ìtorí dàpọ̀ àwọn kan àwọn àyè sọ̀rọ̀ ni ó dàpọ̀ àwọn kan ò fẹ́ fara mọ́ nǹkan táwọn gómìnà ìpínlẹ̀ Imo àtàwọn yòókù ń ṣe gómìnà àwọn tó wá ní south south bíi gómìnà ìpínlẹ̀ Bayelsa gómìnà ìpínlẹ̀ Delta ó dàbí gómìnà ìpínlẹ̀ Enugu náà kò fẹ́ fara mọ́ nǹkan tí àwọn yòókù wọn ń ṣe kọ́kọ́ bí iná ọ̀rọ̀ tó wáyé láàrin wike àtàwọn gómìnà yìí ojú ẹ̀ fi wò.
1: Sẹ́rí ọ̀rọ̀ yẹn tẹ́ bá gbọ́ tí wọ́n ní nǹkan wà interesting èmi kúkú láìkì bó ṣe ránṣẹ́ lẹ̀ yìí ìdí ni pé tí ò bá mọ hú báyìí kò ní dùn. Sẹ́rí a ní àwọn tá à ń pè ní political gladiators ara wọn ni wike sì ní kódà kínní gan wà níbẹ̀ Osoko ní Èkìtì ó náà wà lára wọn tẹ bá ń sọ pé àwọn tó yẹ pé a bá sọ̀rọ̀ àwọn máa ń ju bọ́ǹbù ọ̀rọ̀ kalẹ̀ ni wike sì ní òun kò kúkú sọ pé báyìí lòun rí kìí ṣe bí ọ̀gà ó ti ibi tóun lọ ó sábà máa ń sọ ó ní mo fi lẹ́gbẹ̀ẹ́ kan gẹ́gẹ́ bí ọlọ́dàn ni èmi máa ń wò gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé ó wà dynamic ẹ wo nǹkan ẹgbẹ́ òṣèlú apc tó ń ṣèjọba lọ́wọ́ ló ń bá ṣèjọba ló ń bá ń jẹun ṣùgbọ́n ẹgbẹ́ tó ń gangan wà tí wọ́n bá lẹ́gbẹ́ téèyàn identify pẹ̀lú kìí ṣe ẹgbẹ́ yẹn ẹgbẹ́ pdp ló wà ẹgbẹ́ òṣèlú tó wà torí pé láti ìgbà tóun ti ń ṣiṣẹ́ fún ìjọba ó ti lóun ó ṣiṣẹ́ fún èmi náà sì support ẹ̀ ìdí ni wípé ẹ pè mí kí n wá jẹun ṣé mo gbọ́dọ̀ mú yín lọ́wọ́ dání ẹ̀yin lẹ pè mí sí bíi nìṣe ó ní interest ó sì ní nǹkan tẹ rí lọ́dọ̀ mi kí n wá dé kí n mọ tako interest yín rárá àlejòrin ìdí nìyẹn tí wọ́n fi léèyàn mẹ́ta ò lè dúró ní méjì náà ó ti dé láti bẹ̀ ló ti sọ pé ààrẹ yìí lòun wá ṣiṣẹ́ fún kò sọ pé ẹgbẹ́ òṣèlú apc are to yan ni o si ni nkan ti are ri ninu aye re to fi ni ma bo now bo se wa de be yen e won ga o o si se kini kan de bi pe etemi o fara mo legbe kan egbe oselu to wa je ti e gangan nisin mi ro pe ani omo oye fun presidential kini for president
0: o wa no we
1: emi o ro pe
0: omo so sandy honor o wa no we
1: se ko wa controversial se ko se jo nbe se o si wa la nbe tori agba kanu to ra won wike ati egbe oselu pdp ati awon to je ti e tori faction gan ninu egbe oselu eran ti e mo gbagbe pdp won mo da ko bi won ba nda ko pdp e mo le yo wike ku nbe now ohun o ti so pe bi to nlo re so be ba fa omo yi kale ninu egbe yen ko le sise fun to re ni ti o sise fun lori now mo wa fe bi awon gomina ti won fa pa janu mi be ni kan wi o awon gomina egbe oselu apc oh isin yi wa le to wa n fi apa janu tori ki lo fe fa wahala ni rainbow coalition to je wi pe wike ohun ti koko bere re ki si ni focus won ni wi pe e wa alejo pa enu po ka so pe eni bayi la dipo fun ki so mo egbe oselu wa o sugbon gbogbo wa ibi ta lo ni bo to ba wa di ibo bayi bayi omo egbe omo oye ti wa gangan oni ke je ka di fun that one is unique mo si yato gidigidi mo si fe ka won yen o gbo mi ye dada tori idi to fi yato ni pe ti eroyin ba jo te ri pe in ta won yi nse ni local or grassroots or state level ko te wa lorun sugbon se ri eni to lo fun are yi isejoba re abi bo se nse o te wa lorun tori na go ibo wa ibi ta nko lo ri sugbon to ba wa ti di pe governor senatorial house of rep assembly egbe wa omo oye wa ni keje ki adi fun o mo wa be o iyen yato idi ti mo fi feran wike ni arin nu na awon to wa nke apc for instance awon governor won laarin won won se primaries tan ni wahala de nka luku ba keko e lo awon kan binu kuro so awon kan binu kuro yen nisin awon ti wa ri pe okay gbogbo won jo ni access si presidency ni so won wa ri pe to ba di ibo are o eyin alati leyin wa o are la ndi fun o are to wa ni tabai sugbon to ba ti di gomina atawon yoku egbe yi ni ke di fun o mo wa be ara political game ni o eni to ba wa mo ayo ta lo wa ku bayi o
0: awon gomina yi kan tan kaminu fun ni wi pe ah tan ba di coalition pe e di are fun apc yoku ka kiri awon kaminu pe o se se ko se akoba fun ibo are tinubu bi pe awon le ma mo bon se di ibo yi ara koko elekeji awon so wi pe ni 2023 ni pinle rivers adebo se di nbe te pe won di are fun tinubu sugba awon to ku
1: o sele losun o sele losun na ri o n sele kaakiri bayen ko je tutun
0: sugba e ka wo bayi awon kan so pe gomina ipinle imo o pusa di ma ton pariwo yi 2023 se bi ogotan dibo are oni won dibo legbimo asofin apapo na bi pe egbe oselu liberal party oni o wole nipinle imo aye tinubu gomina ko 10% vote gan ni ipinle imo be egbe oselu apc won si ni oni senator meji won si ni kini won si ni liberal party ni eyokan yen ni pe awon ko dabi ko yi awon eyan pe awon gomina yi pe eru lo nba won tori wi pe won oni lazy politician ni won ti pele kwara oni you will be a super senator a super governor for you to remove 3 senators and 5 members as of remember that give them anything nkan to so npa won se awon gomina lo nberun lo to ni aba so pe nkan won so yi won yin fetin obude ben
1: seri oro selu o lagbara sugbon inu temi dun e mo pe mo so lekan mo lo wa interest
0: e kan ba mi di oro yi mu
1: okay
0: leyin pelu woda yi e fe yi sawon alaba da sin ale kan se mo kin pe eku ikale
9: ayo nla ohun ijona ni ki alaboyun ki o bi were so layo leyin osu mesan idini yi ti ojulowo ile ewosan abiye maternity hospital to ti wa lati bi adota odun seyin sese agbekale eto ewosan ilera ofe fawon alaboyun ati awon tin woju olorun lati osu kejo august si september osu kesan ni eto ilera ofe na yo ma waye ni gbogbo ojo satije laarin agogo mewo owuro si agogo mejo oso pere ti awon akosemose dokita yo ti ma da awon alaboyun ati awon tin woju olorun lohun lofe abiye maternity hospital present 2 months free every Saturday at Natal and Infertility Clinic in the month of August and September between the hall of 10 a.m. to 2 p.m. A toilet of Fena Niyoma Waye, Logba Lewosa, Abiye Maternity Hospital beside Community Primary School, Goma Kwara State. Wala Yele Kurere, Epe 0704-011-7817 at Abiye Maternity Hospital. Your journey to motherhood matters.

0: radio made for you.
1: Tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń há bùn.
3: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wá dẹ̀kun kedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí a bí bí fún mi mẹ́tù àbí. Bí a yẹ ṣe bí bí wá.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
0: Diamond FM, radio

0: 107 FM.
1: Radio made for you.
2: It's Diamond FM.
3: Mima re olohun oba ala ti fọlọgbọlọgbọ ti fi sọgbọn fi tọna ọgbọ kale pa awọn to ba gbọn lati fori pa ọgbọ semona lo gbe adikotul hikam garden of wisdom kale ka sori afẹfẹ lati ma ti bẹ mumi ọgbọn ni o adikotul hikam le to gbogbo ebi ti o yọ enikan kale lati wa fi tọna alquran al karim ati sunnatun nabi awọn alulu oro anabi keko ba ti to ma re ma fe ko ipile sopo to to sagbada to ma fi taye dagbe pelu imona o si ni o bi anfani ba ti satutu awujo ka ti pile pete ojo iwaju to ni faya bale ni bi gbogbo elekanka igbesi aye wa gbogbo hakiki ogba ogba gbale to yi ko san si meji gbogbo ojo saturday la go mokanla yale ta da go mokanla bo 11 to 11:30 am le to adikotul hikam ma waye lori kan ni Diamond 88.7 FM Ilorin pelu Ustaz Ahmed Olonkemi Arademi ti won ma toko eto ile eko ti ko ma ba ti se deni isaju lojo waju ni Marrahim International School lo sagbateru e ni gbe ta Adikotul Hikam se mi si rara o eja to jo keko esin bismillah
4: nahnu billahi izzuna la bimalin wa mansibin kullu ma wamathulana hasbunallahu wa nabi أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم آمين وبعد أدعوك بفن ألون أي نبوة محمد صلى الله عليه وسلم أتبقى وان أرالي وطوان صحابة أتبقى وان توان با جيشان لا نبوة محمد شيشي تفي جيان بلال كيام الله داك مصابة وكيبوبو وميدوان الله عليهم أجمعين أوان توان تو شروشيني لطا وان بي بيراتو لي الفاق بشيك عالم afagba tajla dabi tajli mumini baba agba lagbaji baba agba ni masinga baba agba lagigi baba agba giduma ati gbogbo awon eni ti won se ruse be baba agba ni muhiddin ati gbogbo awon eni olohun aba ti won ti bo sojo olohun olohun la ko ma saba wa shalekun kere fun gbogbo won o awa tatara be afi be lawon fun gbogbo awon ti won role fun gbogbo awon ta da ko ibe lati mi maktaba sirki muslimi baba balu lorin sheikh sheikh sheikh wallahu ya'simuka minan nas la takhafu darakan ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله داك ما سبعه وكل بابا لولوني الله داك ما سيرو باوان ما ديرو باوان ما بابا باوا كلهم هو ولا حول ولا قوة إلا بالله العلي بلا تري بابا ما ماك باتو في كارو باوان إما الله داك ما سبعه دوتي ما هو بلا تري بابا مفتي تيار بابا فيس ملا ميو باندو ما أتبع باوان توما يجيو لو يوبا نيتي تسين ب Allah ko masaba wa pelu won o masaba wa pelu won masaba wa pelu won to fa kare gbo awon ti won wole fun gbogbo le awon alfa wa ti a man daruko be latori baba wa gba ni masin gba baba wa gba ni agbaji baba mudirul markaz Allah to sheikh abdullah adam abdullah ali lo ni Allah ko masaba wa pelu baba mudirul markaz Allah ba shalekun alafia Allah fun won si wala la hawla wala quwwata illa billah baba gba giduma baba agba ni muhiddin toni baba mu dio da kitab wa sunna ati gbogbo awon ni olohun baba e to fa duro baba agba imalesin arademi olohun da ku ma da lafia baba ru o ma da mu baba ma ba fi won lokan bale lo la ila ila ila ila ila ila ila wala la hawla wala quwwata illa baba agba safirul ulama baba agba olohun kemi adam allah hayatahu wa dawlatahu amin awon an wa gbe to hadiqatul hikam e kale ti won ni agbo ogbon nibi ti a ti ma fi ogbon jomi tomi ara won ta ti ma mu awon oro awon ajogbon wa ninu esin ele to se ke awon fadla to doctor ahmed olonkemi arademi awon na ni won ma mu gbogbo mo odun ta ma treat wa nkan bayi ne ja wo aya qur'ani bayi ne ja gbe wo hadisi bayi ne ja wo oro awon ajogbon bayi ne ja wo awon na ni won ma mu wa àwọn náà ni wọ́n máa ń mú wá àwọn náà ni wọ́n máa ń mú wá ọlọ́run yára rí wọn pẹ́ ọ ọlọ́run lápapọ̀ gbọ́ ọlọ́run kẹmi má dá wọn láàmú bá a wà pẹ̀lú wọn má bá wa dó tì wọn wọn ń bẹ nínú ilé bá a wà pẹ̀lú wọn wọn ń bẹ lórí àjò wọn ń bẹ lórí òfurufú wọn ń bẹ lórí omi wọn sábà bá a dó tì wọn o àti gbogbo àwọn àtàwọn tọ́jọ́ máa ń sìnrìn àjò bẹ́ẹ̀ ọlọ́run lápapọ̀ òun náà ni ètò adikotul hikam òun náà ni ti ń dé sí ti ìgbọ̀nyin pẹ̀lú ògùn ọlọ́run ọba àwọn ohun tá a máa múra fúnra wa lónìí ká tó máa mú wá àdé àgbàlá ní marahim tabawádé ntaba máa wá bára wa sọ àjùmọ̀ wa wò.
3: Orí kù sí mọ ìpìlẹ̀ àtijẹ́ kọ́ mo di aládarí lọ́jọ́ iwájú nílé ẹ̀kọ́ ní Rahim International School. Pẹ̀lú ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí mú ìròrí ọmọ ìjòkó ojúṣe àti wúlò ṣàǹfààní fáyé. Tàfíṣùl Quran tí kìí ṣe ológere pẹ̀lú ìmọ̀ Arabic tó yanjú. Tòun tẹ̀kọ́ ìwé tó bá gbà mú tí fọ́mọ láǹfààní àti máa fọ́ èdè òyìnbó ti Lárúbáwá àti French gèrè lọ́mọ kọ́ ń bẹ̀. Gbogbo àwọn tó lọ́mọ níbẹ̀ ló lè ròyìn ìyàtọ̀ tó ń bẹ nínú mímọ lo Montessori system tó ní òun ṣe pẹ̀lú practical science lab, library ìkàwé, computer lab àti CBT center fún gbogbo ẹni tó fẹ́ ṣe CBT exam. Multipurpose hall tún wà tòun tí hostel accommodation fáwọn ọmọ láti ọmọ ọdún mẹ́jọ lọ sókè. Lábẹ́ ààbò tó gbangba pẹ̀lú gbogbo àwọn amáyédẹrùn. Àǹfààní ẹ̀kọ́ Al-Qur'an tó ń bẹ fáwọn tí kìí ṣe akẹ́kọ̀ọ́ fún ìyá Al-Qur'an láàrin ọdún méjì péré. Kílẹ̀ tó ń dúró wò. Ààyè ìgbaniwọlé ti ṣí sílẹ̀ báyìí. Láti crèche, pre-nursery, nursery, primary àti secondary classes. Kété tẹ bá ti kọjá Kwara House of Assembly. Nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Kwara State Water Corporation Asadam nílùú Ìlọrin nílé ẹ̀kọ́ ní Rahim kalẹ̀ sí. Telephone 09035046172 tàbí 09025832662. Name Rahim International School where leaders are groomed.
4: Name Rahim International School where leaders are groomed. Boko Atun,
0: Bana Atun, Lil Mustaqbal.
4: Nibi tí wọ́n ti ń rí àwọn ojú ọ̀la. Mo tún lẹ́ ayọ̀ aláfíà láti máa sọ fún yín pé ilé ẹ̀kọ́ Name Rahim wọ́n ti ń ṣe tuntun. Wọ́n ti ń ṣe tuntun pẹ̀lú ògùn ọlọ́run ọba. Nílẹ̀ tí ń sọ yín pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ in tó wà nínú ọgbà nílé ẹ̀kọ́ ní Name Rahim ni pé ọmọ tí bá ń kẹ́kọ̀ọ́ ó láǹfààní àti máa ha Al-Qur'an Al-Karim. Ó láǹfààní rẹ̀. Ọmọ tó bá sì wà lóṣẹ̀ ọmọ tó bá wà nínú ilé ọmọ tó bá wà nínú ọgbà ó láǹfààní àti kí ìrún wákàtí méjì tí ń ṣe Zuhri àti Asr. Èyí ń fọ ọmọ tó bá wà nínú ọgbà. Ọmọ kan ò ní kò nu ọgbà láì kí ìrún Zuhri, kò sì ní kò nu ọgbà láì kí ìrún Asr. Àmọ́ fọmọ tó wà lóṣẹ̀ òun láǹfààní àti kí wákàtí máa rarun. Ọmọ tó wà lóṣẹ̀ kò síbi tó fẹ́ sá pamọ́ sí tò ní Kasuba. Kò síbi tó fẹ́ sá pamọ́ sí tò ní kí Zuhri, Asr, Maghrib, Isha.
0: Ní jama.
4: Kò síbi tó fẹ́ sá pamọ́ sí. Kò sí. Èyí tí mo tún láǹfààní àti máa sọ fún wa ni pé ilé ẹ̀kọ́ Name Rahim àti ti wá bẹ̀rẹ̀ lélẹ̀ tó ti pé àwọn ọmọ ti ń wọlé táwọn ọmọ yìí sì bẹ̀rẹ̀. Òun náà ni Quran Academy. Àmọ́ tó bá sọ yín pé òbí sọ pé ọmọ tí mo mú wá fún yín yóò ìbẹ̀yìn lè bọ́.
0: Ta ti
4: bẹ̀rẹ̀ ní Monday. Ta sì kọ́ àwọn àlùfáà tiwọn láti Maiduguri. Àwọn àfáà láti Maiduguri táwọn àwọn bàbá àgbà Ọlọ́run Kẹ́mi tí wọ́n lọ gbà wá láti Maiduguri ń pé àwọn ọmọ yìí Quran lásán sọ táwọn àfáà náà sì kankan. Àwọn àfáà náà dá sọ̀rọ̀ Bagnan Miji School. Ọ̀rọ̀ pé Quran Academy ẹ̀yẹ́ jókòó táwọn ọmọ yìí bẹ́yìn ti rí ha tó dúró. Tẹ́ gbàgbé ẹ bá àṣà àwọn ọmọ yìí náà bẹ̀. Ìtàwọn òbí wọn sanwó fún nù. Ìtumọ̀ fẹ́ nù. Àwọn ọmọ náà ìtàwọn náà wàá jókòó tì nù. Pẹ̀lú ògùn ọlọ́run à ń fi ilé náà kéde fún gbogbo àwọn òbí tá à ń gbọ́ra wa náà lè pé Al-Qur'an Al-Karim kì í ṣe tí máa ń bọjọ́ ọ̀lọ́ ọmọ jẹ́ o. Tí ì bá ti ń gbé kò sí tó lè tún ọjọ́ ọ̀lọ́ ọmọ ṣe tó ju Al-Qur'an lọ. Kò sí tọ́mọ lè há sórí tó lè dùn mọ́ ọmọ tọ́mọ ń ṣàdúrà fóbi lọ́jọ́ iwájú. Tótó Al-Qur'an Al-Karim.
0: Bí
4: ẹ ṣeun. Ẹ ṣeun. Because kò síbi tí èèyàn bá dé láyé. Gbogbo ìmọ̀ tó bá lè lè kó mọ̀. Tán bá kọ́ gbọ́ pé Hafiz yan iná àwọn yóò ojú táwọn yóò kọ́ fi wò ó yàtọ̀. Kúrà kan ní aláburú lẹni yìí káyà lọ́kẹ́. Bó sì wá àwọn ha Qur'an yan yóò kọ́ mọ̀ pé ìyá o ṣe lóòótọ́ wa sọ ha ògùn ẹ̀ tán. Àwọn yóò máa bèrè pé sọ ha ògùn ẹ̀ tán. Ó sàṣẹ má ṣe nù. Àwọn yóò máa bẹ̀rẹ̀ sí wá Onzoro fún. Àwọn máa bẹ̀rẹ̀ sí wọ́ náà báyọ̀ fún. Nkẹ́ a sọ ti máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tán máa ní kí ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọn ni ẹja foríjì. Kò sí tí kálukú padà ń kọ̀ sí dà máa ń bẹ̀ ọ́n. Quran ni kálukú padà ń kọ̀ sí dà pé ẹ̀sìn já wà lù Quran mọ́ lára
0: o.
4: Kò sẹ́ni tí ṣùdí ṣe. Àwọn ẹ̀yà ti yarí pé ẹlú ẹja máa wọn bí rẹ̀ ẹ gbé lọ kí nìkan tán máa ta gbọ́ pé Quran kálukú wa bẹ̀rẹ̀ sí fún ni. Kò sí pé òun lẹ́bí bọ́dí bẹ̀rẹ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run kò dídẹ́ náà kíyàn tó jala burú kan tó bọ̀wọ̀ yẹn àmọ́ tíyàn náà gẹ́gẹ́ bí òbí tíyàn náà bá fẹ́ ràdùnú sínú ayé ọmọ yẹn ìṣẹ́jú mẹ́rin náà fi hàn Quran. Ilé Name Rahim ń tà bù òun náà ní ọdún méjì ìtò wa mú pọ́dún mẹ́ta òun ni pé tí wọ́n bá hàn Quran tẹ́ lọ́dún méjì ní àfọ̀nùkẹ́ sí mọ̀rọ́jà. Ìpè ọmọ yìí ó bá ti hàn Quran tẹ́ lọ́dún méjì o àní sọ́lẹ̀ o àfi kó rọ́jà tó ti há láti bá kọ́ra ilẹ̀ nurse. Ká ti rí ipò dúró àìsí wá fún ní ṣàhádà pé ó ti yege ṣàhádà wa tẹ̀lé. Látọ̀nà ọlọ́run ọba balẹ̀ kíọ́lá. Èyí ò ní túmọ̀ sí pé àwọn òbí náà bí ọmọ ẹ̀ ti parí gestiri ni bí ó parí gestiri ni bó yóò tẹ̀tẹ̀ parí basic ọwọ́ àgbẹ̀ àkọ́mọ yìí tó wo gss ayé ti rọrùn lóde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn scholars wọn tá a máa ń dákọ bí àwọn tí bá tiẹ̀ mẹ́ni kankan musa mọ professor Alaru. Bọ́ sí ń sọ ìbò tó lónìí kódà ẹni tó study English language ní school mi ò lè sọ ìbò tó wọn. Wọ́n sọ hayat wọn fún wa pẹ̀lú èdè ìbò fúnra wọn náà lọ kọ̀ lẹ́yìn ìgbà tán ti parí jamia tán ti parí everything. Ìkẹ́ àgbà tó wá ní kémi náà tí a fẹ́ lọ lọ́ school yìí sáà wá nígbà ìbò.
5: So he se mi aye won ko se se mi aye kan to se ke bi a wa lo secondary school kan wa lo university kan wa lo ko ibo ti tun ma di pe omo to ba ti he alquran sori ko sin ti o le he sori mo eh ma omo wa ye da kun afa da kun kila le lo fun ri omo yi ku eh fa mu omo yi o sise da da bi ma so fa won bi ke ejo lo alquran omo to ba le ri alquran gbe sori o tolorun se ronun fun to ri gbe sori wallahi alazim ko sin to ku ti o le ha kura ataba ta wa ni jamia mo so fa wa meti wa meti ma ri pe abi awon le zin ka bi o si wa ron fun abi mo so fun wa ni pe in to lo moju to ni pe to ba fe to ba fe ko ire sharp dada kura ko se kulo allah lo ti ha gbianju ko ha opo to fi ha kulo allah to fi dro o ha we ni o dro iyin lo jamo so fun wa ni pe ile eko ni marohim quran academy wa fa won to ma fe mo mo wa la na du meta o ma to ba ti ha quran tan la na du meta ife mi aye mi to ba mo lo ti o mo rorun laarin awon igbeyato ni mo rorun laarin awon igbeyato ali daraka ko mo quran academy ali daraka ko mo en to ba ti ro pe mo fe daraka ko mo na o ti wa ele to ni bi ton ba fe ha quran na ko to di pe ni o pari ko to di pe ni o pari ie secondary school lo mo to ba be lati gss ba to ba pari history lo mo to wa lo stel pelu gu olohun ohun no ti ha quran tan ti o ma je bi odun mefa ba ba bi ka je sun je sun je 3 ni o ti bade lati kaf ila nas gba to ba fi wa mu lati je sun je sun je 3 bi timetable na ti wa nu ni o ti gbe lati ba kora ni ti lo fi join kaf ni kaf to ste highland nas un na lele to ti pe ko ni gbagbe ti moroja o ma tele so ile ohun ni apa be ohun ni ibi ti e wa le ma pe si fa ta ba wa ni ile pe ah a fe dara fa ko mo Quran Academy yo to ya to fun eto school ibi ta le ma pe si na ni 090 0902865 6260 tabi 090 66 90 5646 le kan si 090 2865 6210 abi 090 66 90 5646 eyun nu ba pelu gbo Olorun in ta ma wa wo lo ni won na ni oro awon ojogban ni je ijo an bara soro awon pe awon kankan be awon kan merin merin kan be to se pe eda gbodo mo fi so isemi aye re lo ni je ijo in ta wa so won na ni pe arbaatun ashiya la tastariduha ikan merin kan be de pe eda o le pada sibe mo to ba ti lo lonu isemi aye re o ti tanu o tu le pada sibe mo awa ka funra wa a si salaye re funra wa pelu gbo Olorun ba in ta ma wa wo lo ni won ni arba'atu ashiya tajlibu mahabbatan nas arba'atu ashiya tajlibu mahabbatan nas ikan meri kan be to se yin pe bo ba fe ka oyan ma nife to be ka oyan ma ku oje to be ka oyan ma ri o kinu won ma dun afani lo tara man kan meri tori sheikh aye ti daure bi yin pe afike ko awon yan ni bo se saye oun lo fa to je ki won ni kan awon sahaba igba tin bi lowo kan awon sahaba pe kini wa nabi abi hadith mi wa re waya mi wa yin pon lo bi yala wa aisha pe kini wa oko re tin sha nabi muhammad sallallahu alaihi wasallam oni yala wa aisha ni qulhu al qur'an di wa nabi o pe a se wa nabi le fe beere pe ki me so wa royin pe o man kirun e man gbawe ko la man ba wa yawo re jewedu ko da man ba yawo re dinu
6: gbogbo wa da to ba nu
5: qur'an gbogbo qulhu al qur'an gaggan ta so kale fun wa nabi o qur'an gaggan ta pe ki la nabi gaggan o kini wa nabi wa nabi ni al qur'an bi a ki lo lohun ni ke sa fun o nbe lara nabi ki lo lohun ni e ba ki lo lohun ni e ma se nbe lara nabi ki lo lohun ni e ma se nbe lara nabi ki lo lohun ni e ma ba lo nbe lara nabi
6: bo ti ni ka ba yawo lo sallallahu alaihi wasallam
5: tori in to da ulaye lori ni pe obi mi gun mo po mo ni eto latodo hun omo leto to fe gba lowo obi obi na leto to fe gba lowo omo obi to ta mo kan mi ohun ogun to hun si pada gbe to lowo omo yi lo je pe opolopo obi iso ta fi nto mo a ni ka ma to mo be a ma ka ma le koko mo mo o ma gbodo le ni free movement lati bobi soro e lo ro popo awon mo tan ma yo lori re yen won ni movement lati bobi won soro ni oro ti omo mi o le bobi so ara to pa ara ta to para lo ba so ohun ni plan gidi for mo yen already in case o ma lagbaja ni a ni fe baba re in to wa bi wa ya wa wona bi o se daru fun won wa fun omo yen ni strategy mi pe a gbe baba yi ma jin baba re lo ma kan tan ba re wa lo meet e mu re wa lo mu kan ba yi wa awon wa ko lo le amọ́lá ni pé ọmọ tí bàbá halal pé o lè bá mi sọ̀rọ̀ àbí tí ya halal rẹ̀ bí àwọn ọba ti halal rẹ̀ àwọn bá mi bẹ̀rẹ̀ kí wọ́n burú tẹ́ pé discipline ni kò méjì kí bàbá dájú bàbá àfà tó kọ́ ọmọ kí ó jọ tó kọ́ àwọn ọmọ rẹ̀ náà jọ kò ní fẹ́ jẹ́ káwọn ọmọ òun máa ríhùn gẹ́gẹ́ bí bàbá níwẹ̀ káwọn ọmọ yẹn máa ríhùn bí àfà nítorí àwọn ọmọ kí ogun wọn lè jèrè papọ̀ torí nínú ẹni tó yára láti máa jèrè náà ni ọmọ ọmọ àfà torí ọmọ àfà tí máa ń rí bàbá rẹ̀ gẹ́gẹ́ bí bàbá àwọn ọmọ kí ó kéré máa lára tó pọ̀ àmọ́ láti kí ogun wọ́n jọ wà nínú báràkì yẹn tájọ́ ń sáàfù ni àwọn àfà bá ti bá bàtàkalẹ̀ òun náà yẹn ti jà sí bí ìbá ti rí kankan tí yóò bá ti mọ̀ kankan ìyẹn sáà rí ti mọ̀ kún dòdò àwọn oníláwàlí àtàrí bá ọkọ̀ oláwàlí wo ni ó ti bàbá bàbá láti bò sí bò àwọn àfà ni inú tó sì tún dá mi lójújú náà ni pé tí ó gbọ́ wa tá a bá ti mọ̀ yìí hàn àtàwọn fídíò ẹ wà àwọn ọmọ mufti dr àwọn ọmọ ọlọ́kùnrin tẹ bá rí wọn jọ mọlúdì báyìí àbí tí mo fi yan gansan máa ń lọ sóde ẹ rí pé àwọn ọmọ yẹn gẹgẹ fúnra wọn ni wọn máa pave way àwọn ọmọ yẹn gẹgẹ ni wọn máa clear ọ̀nà àwọn gẹgẹ ni wọn máa jùnà àwọn gẹgẹ ni wọn máa wípé èyí tẹ fọwọ́ rọ bàbá wa ẹ rọ wa hídímọ́ làwọn náà ṣe o wọn ò dúró yín pé wọn ti fowó tọ àwọn tá à ń sọ yìí wọn ti lọ amẹ́ríkà kò síbi tí wọn ò tí ì lọ àbáṣẹ́dọ̀ ń bẹnu wọn bọ̀ fúnra wọn náà wọn tún máa jùnà fúnra wọn náà wọn tún máa já kì yín pé wọn gbé àwọn sọ̀kalẹ̀ ti manzila kọ́ máa kí oníwá so àwọn ọ̀nà kan bẹ tó ṣe yín pé òbí àtọmọ wọn jọ gbúdọ̀ lè mọ ní ìwà ọ̀rọ̀ láàrin ara wọn yín pé àwọn àsìkò kan báyìí bẹ agbọ̀dọ̀ ojú dáàdì ilẹ̀ kò sí mi dáàdì kódà bó ṣe bá sọ pé àwọn àfa òní náà a kù pé àwọn ọmọ tó ń kọ́ kí òní náà táwọn bá délé tán lọ lóde wọn ní bàbá tán lọ bá sọ jẹ́ káwọn ọmọ tẹ̀ náà lè bọ̀ sọ kò nídìí pé torí pé àwọn ọmọ yẹn jọ tó bá kú ọmọ kí ò ní dọmọ rẹ ọmọ kí ó náà lọmọ kí ó máa jẹ lọ ọmọ bàbá tó bí náà lòun máa jẹ lọ so èyí ò láfi jókòó yí wa pé àwọn wà tánàbà muhammad sallallahu alaihi wasallam kọ wa òun làwọn àfààfẹ mọ mú wa yìí
6: kílẹ àkọkọ
5: a ní àkọkọ òun náà ní husnul khuluq
6: sallallahu alaihi wasallam
5: ìwà dáadáa sheikh ìwádìí sọnù márùn yẹn lọwọ lónìí ìwà ẹ máa bẹlòmí sọrọ báyìí ẹ fẹ bẹlòmí parí ìjà ní mo ní kó rà kí bàbá tó bí mi kán sọ̀kalẹ̀ láti sanmọ́ ọ̀rọ̀ yóò ní parí bàbá òun ní sọ̀kalẹ̀ tòótọ́ tọ́rọ̀ ò bá sì parí ìwọ ló sọ àdé tó ń gbèsè torí inú tó lágbára jù fún mùsùlùmí òun ni kí mùsùlùmí máa wá yẹn dì fún bí ọjọ́ mẹ́ta kẹ máa sálámà síra yín anábì ni tẹ́nìkan máa jẹ́ pẹ́ẹ́nì kan sálámà kẹ́nìkan sálámà tí ò bá wá dán lóhùn òun wá dán ní gbèsè.
6: Torí pé ọdún sálámà wájib.
5: Ẹ gẹ́tì báwọn òun la fi sọ pé kí ni ìwà nẹ́bí kúlùkùwó alukóhán ìwà nẹ́bí ní alukóhán èmi àti ẹ̀nà táwa náà gbọ́ra wa nínú ilé káwa náà lọ wo ti ń bẹ̀ ní alukóhán pé bóòlù alukóhán ni ẹ ṣe o ti báyàn ládéhùn kí ló tó ṣìkàdéhùn àwọn èèyàn lágbára débi pé yìí tó mọ pé òun ní ṣe ike à ẹ dákun torí ọlọ́run ní ọ̀n 20 kìíní kẹ dákun yìí la fẹ́ pín wá sí ó sì mọ pé òun ní wá.
6: Pẹ̀lú
5: ògbó bá a ti ń wo bọ́ọ̀ in the next 2 years a ti bá yín parí mọ́sálásí yẹn a ti bá yín facilitate kíní kan ẹni ẹ ti wá gbẹ́mi lé gbogbo tó ọgbọ́ nẹ́pítẹ́ ẹ̀kẹ́ nìyẹn ti rí musaada kó wá lọ́bẹ̀ mọ́ lóbi jẹ́ pé àwa náà taba ń bẹ lọ́hùn àti mi àti táwa náà ń gbọ́ra wa nílé ọmọ ènìyàn lè disappoint o tọ́mọ ènìyàn bá disappoint rẹ mọ́ ṣẹ́ lọ́nà látara rẹ o ọmọ ènìyàn lè promise bọ́lọ́wọ́n ọba nìkan ní pẹ̀lú ògùn ọlọ́run mákà ọdún tí ń bọ̀ wá yín fún ọ ó lè jẹ́ pé kẹ̀kẹ́ lòun náà gbẹ̀mí yẹn ló fi ní pẹ̀lú ògùn ọlọ́run ó ti tì síwájú lànà fi sọ pé ogun tábà ṣe ká máa fi ṣàlá òkun nípa tọ́lọ́run bá fẹ́ àwọn kẹ́límà méjì gẹ́gẹ́ àwọn mẹ́mẹ́tẹ́ kí bá a ti máa ń lo ọ̀pọ̀lọpọ̀ ògbọ́ yìí ọ̀tọ̀ nígbà tí ń lo bìíníláì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọ̀tọ̀ nígbà tí ń lo pẹ̀lú ìṣàlá ìtagbára yẹn bá ká nìyẹn lóbi yìí ní láì fún pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tábà ti ń parí program nísìnyí fún 5,000 naira ẹni tó ní 1,000,000 lọ́wọ́ lẹ́yìn tó bá ya hunnu ó lágbára àti fún àmọ́ ìṣàlá tó bá tún lo ìṣàlá mẹ́rin pé tọ́lọ́run bá fẹ́ àwọn ò fẹ́ fún un ọlọ́run padà kádàrá ni ṣé mo ti ń parí program yẹn nìkan padà ní kí n bà wọ́n ní owó kan so owó yẹn owó ti ń yàn padà yọ ara o bí ezin láì ló ń lo bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ tẹ wá sọ yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run máa fún yín ní gíní kan gíní pọ̀ le tó nítòótọ́ fún ní tó fún àmọ́ ìṣàlá a máa ń lò fún nǹkan tó ṣe kí mustakbal ní pé nǹkan táwa gùn ní máa ń pa rẹ̀ pé ìṣàlá ẹja máa wọlá bọ̀ ọlọ́run ṣe rọrùn fún wa ẹ dákun program wa táwọn ti lórí rédíò ẹ̀yin lẹ́fẹ́ gbé wa ìṣàlá ọlọ́run bá wa mọ́jọ́ dání ọlọ́run ló fẹ́ràn tó rọ̀ tìǹkan pẹ́ẹ́ mi tẹ ẹ̀mí lẹ bèrè lọ́wọ́ rẹ̀
6: ara won dada nanu
5: eh ara wa dada nanu pe awon oroye ya gbudo mo ba ti gbudo mo lu
6: akam kola ke wa le lekeji
5: e to wa wa le lekeji o na ni atawadan irele awon yo ni respect mo
6: humility
5: ah oh e ti gba eh ilebo
6: ah astagfirullah
5: so humility ni nke ko kiyan kiyan le rele won gbe moto kale ah iwa tawon afa re o an aye lode loni won o do mo ki o sa fa mama lo je pe awon alfa wa tan ba ko wa tan ma jo wa ki gbogbo afa agba te ba ti balaye ohun la afa yin o nki ah baba alajagba ni afa wa ni won baba sheikh amal ni baba wa alagba yen baba alagba ji afa wa ni won baba amudu markaz ni afa wa ni won baba agba igbomo ni afa wa ni won gbogbo awon tan ba ti wa yin lawon agba agba afa odiran lo de o ba fa o ba gba afa afa agba kan lo de yen tori pe won jo pe ni wasi won na si di pe ah awon alagbaja won ti se wasi gan kan to bi wa won na wa wu wa ni gbogbo asko gbo lati ki gbogbo awon to wa nju ko o ki gbogbo papo ah iye se baun wa ni tori asko tori ta ko wa to je pa re kan ko la ni wa si laye yi gbogbo awon alfa tan wa lori joko yi la ki afa agba afa kan si nbe lori joko o dohun kini o wa fo won ki gbogbo awon yoku o wa ni kan ma binu pe in to ko wa wu papo ninu islam ohun na ni ateslim tori asko to ti lo musalama si gbogbo le gbogbo awon alfa wa agba tan be joko yo wa da ko ti won o wa pa won le o wa fun won ki joko ni tan pe lekonu
6: abi lecture kan won pa de nu mo
5: abi won lecture to pa de lecture re nu mo to o wa gboju pa ma kan ba re ma do kan ba le ma da mo mo abu sinu ori oroga re ninu university tori pe wa wo gini won wa kara o wa le gbe lowo re o ra fa re tan lo tori pe be kaye ma pa fa re ni afa re jo dode e ti wo fi wa ba ko bata o di kankan kunu aye ti e ko ni kan lu nu ma ba wo na ko bata apejuwe to dara ba gbọlọ nkemi na lo pari si awon ko ba ba gbọlọ nkemi ko bata awon tan ba won ko bata won awon kan na ti ko bata ti won na la fi ri pe president nigeria ta wa do to pari sara awon ti won tele won ni pe eni ti o si lekun fun president eni kan ni o ko si lekun fun
6: pie
5: lo to wa si lekun na eri pe eni kan tu do leyin tohun na iteri ba ni lo so je ona ba ti teri ba fa won yan awon yo teri ba fun won na ninu tin je wan iwa naba muhammad sallallahu alaihi wasallam ni ki eni ti o ga laye sheikh ni oro lo lo kan ni o bi won ba ti lo lo kan ati ga o le o
6: ko lo le ni re le o kan
5: ma ti kokan re ga mo gbogbo awon yo le da si o e dandan agba ti mo se dada si lagbaja na gbodo ti dada si mi ni return ma ra won yen ro be mo to ba ni ko ma wo awon eyan o ni se dada si won mo iyan to se dada si loni ko ni jipe olojo keji ike mo kan ni dupe ni iyan sore fun o oni ko tope ko so mo be ko ma wa dupe ko so ko mo kan yen wa dupe iwo kan yen wa dupe ni ojo orore mi gba olorun ba to la isa kan to la ajila na ko te ba sore fun yin te ba ti dupe ma le yin kun lore so ki olorun yen wa sore fun o to wa ni ko tope iwo na wa o kan wa
6: brother mi ni now
5: iyan bu awon millionaire o wa ni no e ma dupe ah baba re ke ya re pa won ore to ba ni te po re na ni awon ore te jo rin jo yi won e ti ba salabo sinu awon ore
6: one after right me now
5: after right me na ni
6: ti e lo se now
5: ore to ba to be ko ni nv re pe igba to ti wa bo 1 million awon to ti wa lo ko dupe to se pe awon na to ma woju le nge bo je se 200 te sa wa na
6: laarin iyawo soko
5: o gburo ori oko re gege bi pe right na lo ti gbogbo to ba se fun o ma dupe tori ta awon mo re ni atawadan elekeje nu eleketa ohun ene acidic awon yo looto mo ah awon yo looto mo sheikh awon ipolo lagumowo lo kuti kaloku se bayi ipolo lagumowo ni o ipolo lagumowo ni o awon ise ribi oto yen ki kan mo ba le daru pupo ibe je ka lo be pupo ju tori ko si ti ohun lo fa de pe awon doctor ahmed olon kemi na bi so fun wa ni jo kan jo tan treat topic divorce ni pe ki lo fa divorce laarin okunrin so birin ju lode loni lawon tan divorce ra won o to ni lo le ki ma so fun wa iwo to so pe a pa na ko je ko si tin je be ninu islam na ama ka te ko mu wa be boyfriend girlfriend to wa ta di fe yawo to ba ta di loko itin fa wahala eju na boyfriend girlfriend na ni
6: ko si kan tin je ko si
5: laarin e ko si to nje be iro na ni o pada sokun gbeyin na ni iwo atemi ta ngbora wa oni na omo to n fe oni na to wona la niyan po o ni ti fe omo won sokun wonu sokun toro mo po ntan ni iwo na bo eni to le phone re meji ti wona ngbo mi laaro yin ni na o ntan ni iro le jo pa funra yin ko ni fe o eni ti o fe o ti mo Let me just go for a while. I'm telling my other fair. I know I'm a doctor, but you see, you go around film and come up. You don't see money pay or more come home about manager for. Never better about manager, Mala. Never better about manager, ba. O bini to ba ti wa de pe se obini ti mo fe fe gangan ni joko mo bo ti mo nje to ni ko si to buru bi ko test yawo re obini ti wa test ti ti fe fe sile to wa test yin pe doctor olohun a ja so ni 10000 naira 5000 naira be to wa lohun ni ri ah liability no aye ti koja ki e gbe liability sile bayi
6: topic mi to eyan
5: topic mi to no o to fo to bobirin lo ko biyin na fo to bokunrin lo omo le to je ki lo to npe ara re be nje tan ba wa dire tan ba kada ri pe so omo le yan ko o ba lo omo le agbaja ni o je ko wa omo le bayi ni mi ama awon bayi mo ba se
6: awon bayi ni mo sumo
5: njo tan ba wa toro mi to ba ra awon bayi ba si jo je ni to ba ra awon bayi ba si jo wa ni ama je kaye mo bi to wa obirin to fe mo ya ko lo fe je kaye mo pe oko yi ore mi lo loko o ama to ni pa fe wa yoju le yin lo je ki gbe wa emi o ti loko o to ba fe mi be o bo pelu ogun olohun oko temi no de tan ninu to inu ta nabi sallallahu alaihi wasallam be ka mo bobirin so ohun loro to dun oko no mo bobirin so loro to dun ni iwa ti yawo re je lonu maruwa o wa ri Rolls Royce o wa so bohun like e wa mo fi lokan bale ni ke ma worry be ma worry Rolls Royce ike re private jet ma ra fun ma to wa customize oruko re sibe inu lo mo wa dun ni mo wa rerin toni to bini fe gbonu o paro fun o de tan adura le jo se fun ra yin o ye so bini pe fe yawo le o koda ko fe yawo le o mo joje bi won ni kan na ni o sa fokan bale so sari efo ateba sa jo nge yi ja mo je lo ta nu olohun fi de si mo be lohun o mo fi ogboru re so obini wa mura sa dua njo ta dua ba wa de na iwo nu wa ni sari oro in ti fe ya lo be o
6: ke wa
5: ni ohun na ni al ihsan ila nas ki ma si dara sawon yin ma si dada sawon yan anabi ni bo ba le sadara sawon yan ara je kaye ti e mo ni kilagbaja ko le koja nu ogba ilai ni kiyan awon mo kan be nu ogba ni ma ro em je pe yun ni ma dako be koja le me 50 won fi salama
6: be
5: ni iwo ko pada fe ko ya lagbaja ni tempo ni se
6: won ni tonu teslim
5: won to assalamu alaikum sa won fi salama yi o ni orun
6: assalamu
5: alaikum
6: ustaz abu sawon assalamu alaikum sa please assalamu alaikum sa
5: bu mo te ki ile oko kan won pe ile oko kan ni ke tu wa ko je pakara ni next 15 seconds won tu pe yin ta pe njo to ba di pe won lo pe awon wa awon student tan le represent school pelu wa iru awon yan ba yan yo ko won jade so je ka ye ri o ipo ni wa daada si wa daada sawon yan si daada sawon yan adugbo to ti koko ni kan mo pe yan koko nbe ni ka ola lagbaja ti o si ladugbo yi mo ni inu ogba to sise je ka ye mo koko nbe adugbo ti won na ba ti gbe wa ti awon rejo ladugbo je ka ye mo yin pe awon gba ta won lagbaja fi gbe ladugbo yi o won ni wadada o wadada pelu awon yen dada ko ni ko wo dowo re ko to wadada oro na o le fu wadada o
6: eje kan mo
5: nti awa atawata jo nbi atawata jo an oni anabi muhammad sallallahu alaihi wasallam ka gba be so kale pe anabi npa lu aladugbo fun awon sahaba ti ta awon sahaba fun ke abaladugbo ojogun wa ni pelu wadada na ni emi ati na ta gbara wan le ka lo yi wara wa pada o e ti de ko ni maro emu ni ke amu wa fun ra wa lo ninu abelohun gbogbo awa ta gbara wan le olodum sa tun gbo wa se o
6: amen
5: emi awon yayin al ustad abdul samad ta wa ta ustad wa al mustafa lo wa kem la jo nda gbure fun ra wa pe
6: assalamu alaikum
5: wa rahmatullahi wa barakatuh
7: orikusi ime ipile ati je ko mo di aladari lojo iwaju ni ile eko ni Marohim International School pelu ikeko esi ti mu irori omo joko ojuse ati wulo sanfani faye tahfizul qur'an ti ki se ologere pelu ime arabic to yanju to nte ko iwe to ba gba mo ti fo mo lanfani ati mo fo ede oyibo ti larubawa ati french gere lo mo ko nbe gbogbo awon to lomo nibe lo le royin yato to nbe ninu mimo lo montessori system to ni won se pelu practical science lab library kawe computer lab ati cbt center fun gbogbo en to fe se cbt exam multipurpose hall to wa to ti hostel accommodation fa won omo lati omo odun mejo lo soke to gbangba pelu gogo won amayederun anfani eko alquran to nbe fa won ti ki jake ko fun alquran laarin odun meji pere kile tun duro wo aye gba ni wole ti sisile bayi lati crèche pre nursery primary ati secondary classes kete se ba ti koja Kwara House of Assembly ni fegbe kegbe pelu Kwara State Water Corporation asadam nilu lorin ile eko ni Marohim Kalesi telephone 09035046172 tabi 09025832662 Name Rahim International School where leaders are groomed.
8: Ikanni to jale jako to tan kari aye
9: gbogbo wa ni gboro ti mo ki lo nga bun
10: aspapa o mo pope oni moji igbati gbangba to wa degun gedere
8: ayo ati idunu yin lo je wa logun
10: bia bi mi mo me betu happy bia happy
11: wa.
12: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
11: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ. After working.
12: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
11: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
12: Àwọn tí wá ń yọ. Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
11: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?

0: tori akoko wa mo ni ka fi yi un se fara ni alejo kan pataki won wa legbe mi ni honorable ni won e dakun daruko yin fa won eyan ni le
1: mo ki gbogbo ara le ti o n bo eto yin ni le ati leyin odi oruko emi ti mo wa pelu atokun eto ni honorable ibrahim ido abdulrazak aleman
0: bo le se je nle lorin
1: omo bibi ilu lorin ni mi
0: ladugo
1: ni idigba adeta adewale ward
0: o fi han pe baba wo adewale ward ti baba wa sadona titun ti wa na leyin na ti wa olohun eseun te wa ni sadona titun yi o baba wa malam abdurrahman abdurrazak ojo nla lojo ohun lojo jimo ti se ojo karun osu keji odun 1960 ti won bi omokunrin kan si idile alhaji abdulgani folorun sho abdulrazak ati alaja rally hatu abdulrazak ilu zazaw ni apa oke oya ni anti bi omodekunrin jojolu ohun lojo ojo na lohun nigbati ilewe si to lo ti an fe bere ilewe alakobere won lo capital school ni lu kaduna but yan ko nbe won lo bishop smith memorial college nilo ilorin bi ati ko bishop smith ti a pari eko yi won wa lo si government college ni ilu kaduna nibi ti won ti joko se waec west african school certificate examination lodun na lohun bi a se pari eko ni a tun lo si davis lahing and dick college ni ilu oba london lohun nibi ti won ti tesiwaju ninu eko won kosa tun lo si college of petroleum and energy studies oxford nile england e mo pe beyan ba lo oxford eyan to kawe to gbonje fe gbogba wo bo ni ma nlo awon ilu ilewe ti an ba wa ni oxford e mo pe be ni baba wa yi lo eko ti won si ko nibe ohun lo fun won lagbara lati bere okowo ti won to fi je wi pe awon ni won je adari ati oludasile ile ise akoko to nse owo epo robi ati awon eroja epo betirolu miran loja agbaye omo odun 29 years pere ni an bere okowo yi ke mo pe ojo ti an ti bere eto okowo ki se oni ki sana ti an ti je oludari awon ni koko da ile epo robi ile ise epo robi kan ta ma si nopa holt sile iyi uni lodun 1989 onan ni won se oludari ile ise kan ta pe ni first wells oro epo robi lo mu di alajoso ati alajoro consultant to fi ma oludamaran fun ile ise to ri si oro epo betirolu lagbaye to fi ma awon ijobo orile ede bi Ghana ati Cote d'Ivoire nigbati eto oselu bere won darapo mo egbe kan ta mo si CPC lo ba dije si ipo gomina lodun 2011 labe egbe oselu ohun sugbon won wole ngba na o odun 2015 won tun dije si ipo senator won wole ngba na sugbon se bi bi esin ba dani a tun gun ni nigba to di odun 2015 ni won tun gbogba oselu labe egbe oselu APC ron ba fa won kale lati dije dupo gomina ipinle Kwara ni gbogbo omo egbe ni ipinle yi ati gbogbo omo ipinle Kwara ni won ba fi gbogbo won wole labe agbarijopo eto kan ti ta pe ni o to gengba na ni won ba fi gbe won wole bi won se di gomina ipinle Kwara re o to si tun se elekeji bayi to fi han wipe o ti lo odun meje ati nkankan lori ipo gege bi gomina ipinle Kwara apo awon meriri wonyi to ti se lasiko ti an fi se gomina ni ipinle yi bayi bi irogun sapa bi eto to ye eto lera eto eko idagbasoke ka si se oju ona gbogbo eyi ni baba pe won ko iyan so di dada won si je akikanju won je olori toto be ba wo ye sadauna leader ni defender of the people ni an pe ni sadauna e ran ti pe enikan je sadauna yi ri ngba kan sadauna of sokoto alaji amadu bello won si se da ko si be ba se kotan Northern Region lónìí bẹ́ẹ̀ bá fi sàdáwọ́ náà sọ́kó tó sínú ǹtàn ní Northern Region ìtàwọn ò tí ì pé mo ti mọ̀ pé bẹ́ẹ̀ náà ni bàbá wa sàdáwọ́ náà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ nílẹ̀ ìlọrin báyìí gbogbo àwọn ọ̀wà tí ó wù yìí ló mú kí àwọn ìlú ọ̀fà náà wò wípé àwọn fi wọ́n jẹ solúdẹ̀rọ̀ nílùú ọ̀fà nílẹ̀ láfíàjì náà wọ́n ní àwọn fi wọ́n jẹ sẹ́dọ́ọ̀kì ilẹ̀ láfíàjì òun náà ni kẹ́wọ́n káyàmá ní agbègbè káyàmá bàbá wa tí wọ́n jẹ́ sàdáwọ́ náà tuntun yìí náà ni wọ́n tún jẹ́ akórèdé tilẹ̀ òró lọ́jọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún 2023 ni wọ́n di alága àgbáríjọpọ̀ ìgbìmọ̀ gbogbo àwọn gómìnà ní orílẹ̀-èdè nàìjíríà tá a mọ̀ sí chairman governors forum bákan náà ni nínú oṣù kẹfà ọdún 2026 ló tún di ààrẹ fún ẹkùn adúláwọ̀ president forum of african region ni ọlọ́lá ọba àlú ìlọrin tún ṣe tí ṣe alága ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ kwara alhaji dr ibrahim tulu gambari bá tún sọ di sàdáúná of ìlọrin olórí ni wọ́n pè bẹ́ẹ̀ lédè haúsá bẹ́ẹ̀ bá gbàgbé ẹnìkan ti jẹ́rú oyè rí mo ti wílẹ̀ kan alhaji amadu bello bẹ́ẹ̀ bá sì wo ọ̀nà tó lọ lé ìjọba ìpínlẹ̀ kwara báyìí amadu bello wé ni wọ́n pè tó jẹ́ pé sàdáúná ilẹ̀ sokoto ni wọ́n jẹ́ ẹ jẹ́ ká tún borí ilẹ̀ ìlọrin lẹ́ẹ̀kan sí ká tún mọ̀ tẹ̀síwájú

0: Beni, oro baba wa sada ona titun fun le lorin na lazo. Alaji Honorable Ibrahim Idowu, edakun kini pataki oye sada ona in le lorin.
1: Ase won mu kin olotun. Ti aba soro sada ona ni le lorin. Ari wipe ni aye John ki awon ibo abunisin to de. Ko si gbogbo ba se nlo ijoba laye nisin. Be na lo ti wa nigba na. Ilu to ba ni oba orisirisi oye ni o wa gaga bi aseyan ni ode oni ari nigba na ari otun oba ari olukosi ari akogun ni aye gba igba yen duro oye ta nje ngba yen ko pa ready sin tori bi aye se yi ni ilu na se yi pada ta ba wo oye sadauna ti oba wa ilu lorin se walau ya simuka mina nas ti won fi baba wa lola julo Malam Abdulrahman Abdulrazak ti won fi won se ni ohun ni oye akogun ti won pe ni defense minister ki won to le yanyan nigba na won ri pe okunrin takuntakun le yan to se wi pe eni ti won ba yan yi ko ni gba ki ogun ko ti bi kibi wo inu ilu ohun ni olori awon eso alaabo fun ilu nigba na ti o mo dabobo ilu re debi wi pe orisirisi ona no mo gba dabobo awon ti baba wa ro ti won fi wa wo pe Malam Abdulrahman Abdulrazak won to si ole oye yi ohun ni pe orisirisi ona ti Malam ti n gba dabobo lu gege bi akogun se mo dabobo ilu re ni aye John na fi wa wo pe omo ilu mi ni bo se wa se yi o ti to si oye defense minister tin se akogun yi akoko nbe ni pe nilu ni aye jo aye igba kan ilu gangan olori eso alaabo oju awon oloju orun lori bi ara ilu o se ni ogun o se ni ti eyin ilu wa ja ni
0: ture teyin jalu
1: ohun ni pe te ba wo awon kan ti Malam tin se ni baba wa fi wo pe o ye ka fi se ekeji ibiti awon mo tin keko nilu nigba na awon akogun ni o mo dabobo awon ma keko ohun ni o dabobo gbogbo oju ona to wo lu e ri pe bode wa laye John to ni gbogbo bode wa awon ogun wa nbe lati mo se gba pe ki awon ota ki won gba eyin wo inu ilu wa now leyin na gbogbo bi ti a tin se eto lera fun yan e ri pe awon iya abi ye lo wa ngba yen ti won ma ti eto lera won le wo pe awon elise alaabi won le gba eyin ilu wa lati ri wi pe ibi to ba tin toju awon eniyan won le wa se awon eyan lose nbe awon eso alaabo lu won ni gba ki gankan ko se ibi ti won ba tin te itoju omo eniyan be na ni ibi ti to se gbogi ju nibi ti a ti n dako atawon to n dako eso alaabo lu yóò mọ dáàbòbò ẹni tí ń loko àti ẹni tó ń darí bí wọn bá rí ẹni tó jẹ àjòjì ní ayé ìgbà wọn wọn dá dúró níbo ló ti ń bọ.
0: Ẹ ṣeun ọ̀nàrẹ́bù torí àkókò wa ò pọ̀ lórí ètò yìí bí n bá ní kẹ́ mọ̀ sọ́lọ báwọn yọ fẹ́ gbà wá lákòókò
1: ní ṣókí ní tí bàbá wa wá rò ní pé tá bá wo òde ìsín látìgbà tí gómìnà wa ti débẹ̀ lórí ètò ààbò lórí ọ̀nà ìlú lórí ìkọ́ iléèwé tuntun lórí ètò ibi tá a ti ń tọ́jú ènìyàn ẹ rí i pé gbogbo ẹ̀ ni gómìnà ló mójútó ìgbésẹ̀ ayé ọmọ ènìyàn sálárì fún òṣìṣẹ́ ìjọba kò sí à ń pariwo mọ́ láti rí i pé à ń sanwó rí i pé eléyìí akọgun ni.
0: Ọ̀rọ̀ ọba lógun náà la fẹ́ sọ yìí mo sì mọ̀ wípé kọ́mọ́dàbí ẹni pé a ti ń sọ di ipò olówó torí wọn ò fẹ́ mi láyé irú yìí lórí ètò yìí bàbá wa ti jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ètò ìbáraẹnisọ̀rọ̀ olùbọ̀wọ́ pàtàkì sí gómìnà àwọn náà wí kíní kan lórí ọ̀rọ̀ sadáwọ́nà tuntun tí bàbá wa ṣẹ̀ṣẹ̀ jẹ́ ẹja gbọ̀hún tí wọ́n wí nítorí pé oyè sadáwọ́nà yìí oyè ńlá ni ilẹ̀ ìlọrin.
2: Orúkọ mi ni Ibrahim Abdullateef Akolu tí mo jẹ́ olùbọ̀wọ́ pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Kwara bí ọ̀rọ̀ bá rẹ̀ ni sọ̀rọ̀.
0: Ǹjẹ́ ẹ lè sọ ohun kankan fún wa nípa oyè sadauna tilu lorin ti baba wa olola julo gomina ipinle kwara je laipe yi
2: e seun oye ti baba wa mimaritaba seriki muslimi emir of ilorin olaoya simi kamina na stan fi da gomina lola itumo re je loyinbo defense minister of ilorin emirate ni yoruba ali so pe asiwaju ogun abi olori awon omo ogun balogun akoya ni o tumo si ninu alaye baba wa oba wa ilu ilorin siwaju iwuye ati nibi iwuye bakan na won se lalaye pe idi ti awon fi se gomina je oye yi o da lori pe lati jinji won lati sese kose lati tipe tipe ni gomina ti n se gbiyanju lori bi ilu ilorin yo se dagbasoke ti o ti te siwaju pe igba ti won tun wa je gomina lati bi odun meje seyin pe ise ribiribi ni gomina se lati ri pe won gbọn ose ati yanu laarin ilu won tun ilu ilorin ati gbogbo ipinle kwara se won o je ki ogun dagiri ogun abele won o je ki o wo ipinle kwara won sise takuntakun lati ri pe alaafia o fidi mule ni ipinle yi won so pe gomina gẹ́gẹ́ bí asíwájú wa ní ìlú yìí láti bí ọdún méje wọn ò dójú ti àwọn wọn ò dẹ̀ dójú ti aráàlú pẹ̀lú ọ̀nà tí wọ́n ń gbà ṣe ìjọba àwọn tán mọ́ fi ń jẹ sàdáúná ọmọdé àwọn tán nífẹ̀ẹ́ ìlú àwọn ọ̀rẹ́ mẹ̀kúnù wọ́n ní ìgbésí ayé gómìnà fihàn pé ẹni tó nífẹ̀ẹ́ ìlú ni wọ́n wọ́n sì tún jẹ́ ọ̀rẹ́ mẹ̀kúnù wọ́n dá àwọn ètò lẹ̀ lónìí ranran bóyá kwásìpù ni tí wọ́n fi ń ran àwọn arúgbó lọ́wọ́ àwọn opó àtàwọn tí wọ́n fẹ́ mọ ta okòwò kékèké ara ohun tá a tún rí lára àwọn àmúyẹ tí wọ́n wò lára gómìnà ni pé oníwà tútù ni wọ́n oníwà tútù bí àdàbà oní gómìnà wọ́n fẹ́ràn kí.
0: ṣé o bàbá wa nítorí àkókò wa nílé gbọ́ ọ̀rọ̀ púpọ̀ torí wọ́n rán mi iṣẹ́ kan tí mo gbọ́dọ̀ jẹ́ ní orí ètò yìí lónìí ẹ̀jẹ̀ asáré gbọ́ iṣẹ́ kan tí wọ́n rán wa lórí ètò yìí ká tó wá pe àwọn ènìyàn nílé láti wí kinní kan nípa sàdáúná tuntun tí a ṣẹ̀ṣẹ̀ jẹ́ nílùú ìlọrin yìí.

0: gọta ọdún tí wọn ti ń fàdúrà àti orin ẹyìn bá ọlọrun sọrọ láti ṣàmì ayẹyẹ ńlá tá a pè ní diamond jubilee yìí wọn ṣe kúyàmọ àwọn ètò pàtàkì bíi ìsìn ìsọjí ọlọjọ mẹta tí yóò bẹrẹ láàrin ọjọ monday 21st september sí 23rd september bẹẹ laago márùn ìrọlẹ lọjọ thursday 24th september ní ètò ìgbélé àdúrà pàtàkì ọjọ friday 25th september lẹtọ alẹ ayaba ayaba gala day bẹẹ laago méjìlá ọsán lọjọ simi sunday 27th september ní ìsìn ìdúpẹ níbi tá a ti fi jó fayọ yìnyín ọlọrun fún ìdásí ọgọta ọdún yìí lọ ṣe àmọdá ní israel evangelist Ari Mamadelo JP àti Special Modern Israel FI Owolabi Iwájúmọ̀jẹ́ alága àjọ̀dún ayẹyẹ ńlá yìí Special Modern Israel Engineer Ìyábọ̀ Abioye JP lakọ̀wé àgbà ẹgbẹ́ Special Modern Israel Ruth Olóhundara nìyẹn ẹgbẹ́ Special Apostle Architect Emu Ayọ̀dẹ́lẹ́ tìjẹ́ bàbá ẹgbẹ́ tí wọn yóò gba gbogbo wa lálejò lọ́jọ́ náà Most Senior Special Apostle Prophet EA Fabi ni aṣíwájú ìjọ àti alága agbègbè ìlọrin
1: Ayaba Olori Ọba ńkọ́ ó wà láàfin
0: Bẹ́ẹ̀ni Aki gbogbo ẹgbẹ́ tí wọ́n fi ṣe àjọ̀dún ńlá pàtàkì yìí láàrin ìṣẹ́jú méjì ẹjẹ́ fáwọn èèyàn láàyè láti ẹ̀ ti wí kíní kan nípa sàdáúná tuntun tilẹ̀ ìlọrin yìí. Hello.
2: Hello,
0: ẹ mọ̀ káàsán o.
2: Orúkọ mi ni Ambassador Sakari Yao láti ìlú
0: Ògbódó. Ambassador Sakari Yao láti Ògbódó Roko ẹ mọ̀ àgbò láàfin o.
2: Àdúpẹ́ fọ́lọ́ owó ní kí ọjọ́ náà kó wá sí ìmúfẹ́.
0: Àdúpẹ́ o.
2: Ẹ ọmọ ọlọ́ba tó pẹ́ kọ́kọ́ sí síná.
0: Àdúpẹ́ o.
2: Àwọn ọmọ àdúpẹ́ bàbá wọn bá lọ rí. Bàbá dáadáa láti àwọn náà ní gbogbo àtàlábíà ní wọ́n gbogbo gbogbo wà ló dáadé.
0: Àmì.
2: Ọlọ́run wá ní sọ́wọ́ lọ́ba kò mí.
0: Àmì.
2: Àwọn àdúpẹ́ lọ́wọ́ gómìnà náà ọmọ tí wọ́n bí jẹ́ tó ra rẹ̀ bí ẹrú gbogbo tẹ̀ sálẹ̀ yìí nìṣẹ́. Torí bí òbá tó ra rẹ̀ bí ni bí gómìnà òbá tó ra rẹ̀ bí ni.
0: Adupe o ese eje so kini kan fun se mo wi pe baba gomina Alhaji Abdulrahman Ejef Razak awon ne koko da ile iwe adani alakoko tile nilu Ilorin ta pe ni ICI ngba na
3: Ilorin College Ilorin
0: Ilorin College to wa the government high school nilu Ilorin loni Ẹni pé òun ńlá ni ẹná ti pé ẹ̀lọ́ àwọn nǹkan ti ń tún wọlé o àgò láàfin o.
4: Àgò láàfin o.
0: Àgò láàfin. Adúpẹ́.
4: Ẹ ṣeun o, adúpẹ́ fún nǹkan tó bá ṣe fún gómìnà Abraham Abraza àti
0: Ọlọ́run ọ̀rẹ́ mi lò. Àmì dé.
4: Ọ̀rẹ́ mi lò.
0: Àmì o.
4: Ọlá àwọn ẹni Ọlọ́run orí ọ̀mọ̀gẹ̀ rí orí mi o.
0: Àmì.
4: Ọmọge rí ìdòrú mọ́mí bẹ́ẹ̀ ní pàṣẹ láti ilé alọ́ba.
0: Adúpẹ́ o. Adúpẹ́ o. Adúpẹ́ o. Adúpẹ́ o. Adúpẹ́ o. Àgò láàfin lẹ́tọ̀ Diamond 88.7 FM nílé Ìlọrin lákòótán ẹ kí àwọn èèyàn nílé ká tó mọ lọ lórí ètò ìsà.
3: Mo fẹ́ fi àsìkò yìí kí gbogbo ara ilé gbogbo ẹni tó wá síbi oyè Sadauna of Ìlọrin Emirates Ọlọ́run yóò máa ṣe àlékún àlàáfíà fúnra oríire báyìí ni gbogbo ọmọ bára wa ṣe o kò ní já ṣe mọ fún wa.
0: Ẹ ṣeun adúpẹ́ mo fẹ́ sọ fún yín pé bàbá wa ti ẹjẹ́ Sadauna titun yìí àwọn ni ọkọ̀ Professor Olúfọlákẹ́ Abdulrazak ó dẹ̀ yẹ pé Olúfọlákẹ́ Mọ́láwá Davis ni à ń jẹ́ kí wọ́n tẹ́ di aya Abdulrazak wọ́n sì jẹ́ aṣojú orílẹ̀-èdè yìí káàkiri orílẹ̀-èdè gbogbo lágbàáyé lórílẹ̀-èdè yìí Ọlọ́run fi ọmọ rere òfin jíǹkì wọn adúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run fún oyè Sadauna titun tí bàbá wa nílẹ̀ Ìlọrin jẹ́ bàbá wa Honorable Ibrahim Idowu akínyìn pé ẹ kú òdìdẹ bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ SA Communications tí wọ́n ṣe atọ́nà wa fún ètò tòní yìí adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo olóyè pátápátá nílẹ̀ Ìlọrin gbogbo yín ni mo gí gbogbo àwọn olùkọ́ wọ̀nyí tí wọ́n bá gómìnà ṣiṣẹ́ Sadauna titun tilẹ̀ Ìlọrin gbogbo yín pátápátá ni mo kí ló kọ bàbá wa tí wọ́n jẹ́ aláṣẹ àpàṣẹ iléeṣẹ́ wa àkí Sadauna lẹ̀ Ìlọrin titun wípé wọ́n rẹ̀ mí lò ó wọ́n pẹ́ lórí oyè náà kánrin kése ọmọ pé ó máa fi gómìnà lẹ̀ Sadauna náà ni ẹ ń jẹ́ olóko míì ti ẹ ń jẹ́ gbogbo òdìlé pátápátá gbogbo yín ni mo kí lóko aláṣẹ àpàṣẹ iléeṣẹ́ wa ní lóko gbogbo òṣìṣẹ́ pátápátá lórúkọ olóòtú ètò yìí àti akéde ètò fún sáà Omidan Ọláyinka ni à ń kí gbogbo wa wípé ó tún di ọjọ́ mẹ́jọ àgò láàfin o.

nkan ton gbe kale e ri tomo kekere so bibeli so ninu iwe revelation o ni mo si ri oku ewe ati agba o ni won duro ni waju ite idajo mo ri oku ati ewe ati agba so wa mi talo to ba so wi pe e wo I'm still a student tin ba pari school mo ma wi pe mo ma lasiko to po ma ni asiko lati faye mi fu Jesu elomiran igba to ba retire la sese mo wa saka kiri a lo nfe sise fun Olorun to igba to ti retire tan to ti lo gbogbo better part aye e to ti lo ninu aye sugbon gbo eni yen lori ofe ni o lori ofe ni ta lo so pe wa ni iru ore ofe yen ta lo so be wi pe tin ba pari school igba yen o ma le se nkan ti ma le faye mi fu Jesu o ti e ti le se se ko ti gbo gbogbo awon iru iwasu yi ko ti gbo tele tele ko ti gbo tele tele o le se ko je wi pe ki se akoko akoko ti wa mo gbo ni o se se ko je wi pe ile kristeni lo ti e ti jade wa mama re ti so fun e baba re ti so fun e awon ore re ti e ti pe o lo si church nibi ti o ye ko ti gbo oro olorun o ye ko o se se ko ti gbo awon iwasu ko ti gbo program iru eto n gbo yi sugbon ki lo n duro de ki lo n da oduro kini o je ko ti fi aye re fun Jesu bibeli o se ikilo kan iwe beru ori keta ese 15 ikilo yen legan oni nigba ti a n wi pe loni bi eyin ba gbo ohun re loni bi eyin ba gbo ohun re e ma se si okan yin le bi igba imuni binu hallelujah mo gbo itan arabirin kan mo gbo itan arabirin kan ni ilu ilorin na ni mo gbo wi pe o wa nibi to tin serun ẹni kan wa waasu fun o de fun ni tract igba to waasu fun nibe lo faye re fun Jesu ara ninu oluwa majumo ojo yen o lo ku e wa je ki n bi wa lere to ba je wi pe ko fi aye re fun Jesu ni ojo yen ibo ni yo bara re e mo wi pe orun apadi lo nlo ore nibo ni wa bara re nibo agbara re ewu wa pupo ewu wa lopolopo ninu wi pe keniyan ko gbo oro olorun ko si ma fi da ojo miran ewu wa nitori wi pe okan opolopo okan heart wa lo ti wa custom si postponement e wo gbogbo lana jare elomiran to ti en lo church ti won ba tin se iru iwasu eleyi ti an se iwasu igbala igba yen ni o ran ti po n fe to elomiran ma fi church yen sile o ma fi church yen sile okan re de so fun pe ronu nkan to n gbo yo sugbon iro yo fi church yen sile hallelujah mo fe ro wa arakunrin ati arabinrin oro orin yen so wipe wa sodo Jesu ma se duro loro re lo ti n fona han wa o duro laarin wa loni o wi jeje pe wa o mo rora n bo soro bayi o n pe o igbara ki se teyan fi n ta tete igbara ki se teyan fi n ta tete igbara ki mi o sori ohun ti mo n gbo so mi o ba soro lo darapo mo church opolopo lo si church sugbon won ni igbala koda igbala ise po n dada mewa igbala ise po n ran ise iranse lowo awon miran wa to je wipe ti awon eniyan ba ni won ni ise iranse boya won fe lo se isoji ita gbangba nibikan a so pe elo ni o ma na yin ma gbe gbogbo igba te ba ti fe se soji ita gbangba yen
emi ni ma mo gbe egbo mi dara dara iru iyen ko ni won pe ni igbala to ba faye re fun Jesu okan fi gbogbo re sofo ni o n lo church lo to sugbon o ni Jesu oi somo ijobo run o n da ida mewa sugbon o ni Jesu ohun ta n so ni wipe o n se omo ijobo run igbala yato si wipe ki won bere lowo re wipe se christiani ni o ko so wipe be ni christiani ni mi to ba so wipe kini ibasepo to wa laarin iwo ati Jesu omo Jesu la wa koda Jesu mo wa daada sugbon ta n pe ni igbala oni wipe ki a yi pada ka kuro ninu ese ka wa sodo Olorun ka wa sodo Olorun ka yonda gbogbo aye wa fun Jesu o le ti se asise o le ti se asise emi o fe ma iru asise to wu ko ti se e wo okunrin ti won pe di Paul nigba to ti je elewo eniyan bibeli so fun wa wipe nigba ti won ti e fe pa Stefanu on ni oga patapata to duro awon to fe se to fe so lokuta yen egbe re bayi ni won ko aso Stefanu aso won si to fi sokolu Stefanu sugbe ewo iru ise nla ti Paul se leyin irin ajo yen so nkan to n se oba je apaniyan ohun ti a n so loni ni wipe Jesu le gba o mo bo wa sodo Jesu oba je ogbologbo asewo Jesu le gba o oba je ole to je wipe ko si ibi to ba wo wa gbe nkan jade nibe ni sa Jesu le gba o kini ohun to wu ko se laye yi ti Jesu le gba o ti lo n to wu ko le se egbo mi o ni oro kan ti a ma n so fun awon eniyan bo se n gbo iwaasu ibayi eni ti o gbadun ki se sickness sugbon ko enjoy anything laye yi o sa wa laye o sa mo pe o n sun oun ji oun si n jeun ko enjoy anything iru eniyan de ni iru eniyan ni ko to wa faye re fun Jesu to ki wa ni nkan to wa le aye wa se now iru eniyan nisin ti a je ba fi pa eniyan egbo mi dara dara ta je yen ba sun to ba ji to ba ronuku ada to faye re fun Jesu so mo wipe eje re wa lori ara re ni ko si bi o ba ronuku ada o a le bere eje re lori re sugbogbo olukuluku ni oru aise dede ara re mommy daddy uncle olukuluku ni oru aise dede ara re ta je ba ti pa mi emi a lo sorun rere aje wa lo ro apadi toro lo pa mi si o eko ere lo ronuku wada fi aye re fun Jesu mo reti tara kunrin kan lara awon ti orin re ti a mo nko dada omokunrin yen pastor o ni baba re o si ni ijo nla ni ile alawo funfun omokunrin yi gbogbo igba ti won ba tin sesin ohun yi ba won sesin mo gbadura gbogbo iranse Olorun loruko Jesu a o ni jebi lori awon omo wa won ni doju ti wa omo yi o wa ma mu okuta yo be si julu ori panu ile awon mi to ba lo church yo mo attack won bo se titi niyan se omo pastor se ni ko gbo wa su ni o kuku n gbo wa su sugbon ko se tan lati faye re fun Jesu
ṣùgbọ́n ní ọjọ́ kan ní ọjọ́ àfiyèsí yìí ẹ̀mí ọlọ́run bá a pàdé ẹ̀mí ọlọ́run kọlù mo gbàdúrà gbogbo ìwọ tó ń gbọ́ mi tó sì ń ṣí àyà rẹ le lórúkọ Jésù ẹ̀mí ọlọ́run yóò bá ọ pàdé lónìí ẹ̀mí ọlọ́run bá a pàdé ló bá wá bá bàbá rẹ̀ òun fẹ́ fayé òun fún Jésù ṣùgbọ́n nǹkan tó ń ti ṣe ó ti le gan ó ti pọ̀ ó ti ṣe gbá ó ti ṣàwo báwo ló ń ṣe fẹ́ ṣe bàbá rẹ̀ sọ fún pé bó ṣe rí yẹn gan òun náà ni kò ṣe wá sọ́dọ̀ Jésù láì ṣàwáwí ó ń lọ rórí yẹn tẹ́ ẹ bá rántí bí mo ti rí láì ṣàwáwí ṣùgbọ́n nítorí ẹ̀jẹ̀ rẹ tó sì fi pè mí pé kí n wá olùgbàlàmódé náà bó ṣe rí yẹn gan ni kò ṣe wá sọ́dọ̀ Jésù láì ṣàwáwí ọmọkùnrin yẹn sì ó sì wá sọ́dọ̀ Jésù ó fi ayé rẹ̀ fún Jésù mọ̀mọ́ ó jẹ́ yé ṣàwáwí bàbá ó jẹ́ yé ṣàwáwí ṣé torí pọ́ ń wàásù ọrò pọ́ ọtí dèrò ìjọba ọ̀run rárá o ìyẹn ò sọ dèrò ìjọba ọ̀run o lè mọ bíbélì lóòótọ́ o lè mọ bọ́ ṣe ń tú bíbélì o lè mọ bí wọ́n ṣe ń wàásù o lè mọ bọ́ ṣe ń sọ̀rọ̀ ṣùgbọ́n tó o bá ti fayé rẹ fún Jésù ọ ìṣọmọ ìjọba ọ̀run gbogbo iṣẹ́ tó wù kó mọ ṣe tí o bá ti ní Jésù iṣẹ́ yẹn o jóná ni ṣùgbọ́n gbọ́ ohun kan tó dá mi lójú o ni wípé bí o bá wá sọ́dọ̀ rẹ̀ lónìí o ṣetán láti gbà ọ́ ebérù yẹn lẹ́ẹ̀kan sí o sọ wípé bí ìgbà ìmúnibínú ó ní ká mọ́ ṣe ṣe àyà wa lé ẹ̀rántí ayé Noah ẹ̀rántí wípé wọ́n wàásù fún wọn lóòótọ́ ṣùgbọ́n wọn ò gbọ́ ìwàásù nígbà tí òjò dé ìkún omi dé ó sì gbé wọn lọ ibo ni wọ́n yọjú sí wọn ò gbọ́ hallelujah so o lè ti ṣàkójìnà ọ̀rọ̀ yẹn sọ wípé padà ṣàkósílẹ̀ rẹ bàbá rẹ ló ń pè ọ́ yẹ ṣe alárìn kiri mọ́ fi ayé rẹ takaìtì mọ́ mọ́ fi ayé rẹ ṣòfò mọ́ mọ́ fi ayé rẹ ṣe rádaràda mọ́ stop gambling with your life stop gambling with your salvation is key gbogbo ohun tó wù kó mọ ṣe láyé yìí salvation is key wọ́n dúró de pé àkókò tó rọrùn ìgbà mìíràn wọ́n máa ṣe altar call ní àwọn church mìíràn ẹ ó rí wípé àwọn mìíràn bóyá torí wípé oyè tí wọ́n ti jẹ nínú church tàbí irú ipò tí wọ́n dì mú wọ́n bá pe altar call wọ́n mọ̀ wípé lóòótọ́ ayé àwọn ò bá ìfẹ́ ọlọ́run mu ṣùgbọ́n wọn ò ní jáde o ayé wọn ò sì báfẹ́ ọlọ́run mu ayé wọn kò wà nínú ìfẹ́ ọlọ́run wọn ò tí fi ayé wọn fún Jésù gbọ́ bíbélì sọ wípé a righteous man will fall 7 times and will rise again 7 times o lè ti ṣubú there is no crime in it lóòótọ́ o ti jẹ́wọ́ Jésù nígbà kan rí ṣùgbọ́n o ti ṣubú kúrò nínú rẹ̀ ọ̀rẹ́ dìde màmá dìde bàbá dìde tó ra mú torí wípé ìwé Ezekiel sọ pé bí a bá kú tí a bá mú ènìyàn nínú ìṣìnà kan ó ti ń ṣe òdodo bọ̀ o ṣùgbọ́n ọjọ́ kan ó kàn yí padà kò ṣe òdodo mọ́ ó ní a ó gbàgbé gbogbo òdodo tó ti ṣe ó la ó fi àìṣòdodo dá lẹ́jọ́ bákan náà tó bá di wípé ẹni yẹn ṣe aláìṣòdodo ó kù ìṣẹ́jú kan kó kú ó wá yí padà ó sì bẹ̀rẹ̀ sí ń ṣe òdodo a ó gbàgbé gbogbo àìṣòdodo rẹ̀ a ó sì fi òdodo tó ṣe a ó fi dá lẹ́jọ́ ara nínú olúwa báwo ló ṣe fẹ́ ṣe báwo ni ìrìn àjò rẹ ṣé
ododo re se ni toto se ninu Christ lo se nse Jesu mo awon ti awon kan wa to je wi pe won ideshe mi ran ti oruko ti won pe won nisin won they do everything moralist yes they are moralist sugbon egbo mi dada to ba ti jewo Jesu bibeli so pe that is the only key to heaven that is the only key to heaven Jesus the way the truth and the life oni mo lo lati pese aye sile fun yin so to ba ti jewo Jesu to ti ni Jesu o ni amona si ijobo run o leni to ma fi emona de ijobo run mo gbadura loruko Jesu emi ati agbara ta o fi le dide kankan kuro ninu ero fun wa ti a o si fi aye wa ti a o fi fi fun Jesu ti o gbogbo to wa ninu aye wa ti yo le jet Jesu olorun yo gbe wo wa ni oruko Jesu Christi oluwa wa ami mo fe ka gbadura lowo lowo bayi bo ba ro wi pe o ye ko fi aye re fun Jesu pe ohun to gbo yi ni toto o se pataki mo fe ko mo soro yi pe Jesu olugbala mo ti gbo oro re mo si mo wi pe mo nilo re dari ese mi jimi sanu fun mi mo yi pada kuro ninu iwa mi atijo mo fi gbogbo aye mi fun wa sinu aye mi je temi lojo ti oni ko ran mi lowo lati ma gbe aye mi fun o ni oruko Jesu Christi oluwa wa ami mo gbadura gbogbo okan to se ijewo yi loruko Jesu Christi ti Nazareti olorun yo mu yin duro Olorun yo ran yin lowo gbogbo oro ta gbo yi ni ojo ekeyin koni da wa lebi ni oruko Jesu Christi oluwa wa

0: ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ̀ ní ẹkùn rẹ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ kan tí ó wà níjànú àyájọ́ ìgbómìnira ilẹ̀ yìí ẹ̀lẹ́ẹ̀kẹrìndínláàádọ́rin àtẹ̀jáde kan tí lóde láti ọwọ́ adarí ọ̀rọ̀ ròyìn àti ẹ̀ka alūkkóró Chris Ìgbàgbọ́làmù lánàá ṣàlàyé pé ayẹyẹ ọ̀hún olè Nàìjíríà ló ṣe àgbéyẹ̀wò ìfarajìn àwọn tó da ilẹ̀ yìí sílẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ọ̀hún tó ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ náà ní ọjọ́bọ̀ nílùú Àbújá alága ìgbìmọ̀ ọ̀hún tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí George Akume ṣàlàyé pé ayẹyẹ ọ̀hún ọmọ Nàìjíríà òun fi wo ìfarajìn àwọn tó ṣe ìdásílẹ̀ Nàìjíríà pàápàá jùlọ kí ilẹ̀ lè bọ lóko ẹrú àwọn òyìnbó amúnisìn. Nínú ìròyìn mìíràn mínísítà níláyè fún ọ̀rọ̀ abẹ́lé Olúbùnmi Túnjí Òjó ní òní ti pàṣẹ pé kí àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò NSDC kan tó ogun lọ́rọ̀ kunlé náà látàrí bí àwọn awakùsà tí wọ́n tó 37 ṣìdágbére sáré sí akóló wọn ní ìpínlẹ̀ Niger láti fi ààyè gba ìwádìí pèsè náà ló wáyé lẹ́yìn ìgbà tí ààrẹ ilẹ̀ Yorùbá Tinubu ti pàṣẹ pé kán ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ohun tó wáyé ní ọjọ́bọ̀ Túnjí Òjó tó ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́wàá kan tí ó tanná wádìí ikú àwọn èèyàn ọ̀hún tó ń jẹ́ afurasí awakùsà lọ́nà tí ó bófin mu gẹ́gẹ́ bó ṣe wí ó ní ikú ọ̀hún ni ó yẹ kí ìjọba ilẹ̀ Nàìjíríà fi to àwọn mọ̀lẹ́bí àtàwọn àrò létí okùnfà ikú ọ̀hún kó sì fi ààyè gba ìwádìí tí ó ní àkóyawọ́. Àjọ ìjọba ilẹ̀ yìí tó wà ní ìjánu ọ̀rọ̀ oúnjẹ àti oògùn lílo NAFDACKE ti ṣàlàyé pé ikú ọ̀wọ̀ọ̀wọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Ondo ló wáyé látàrí àpọ̀jù ẹta náà nínú ọtí àti àgbo táwọn èèyàn mu. Àgádé kan tó lóde látọwọ́ adarí àgbà fún àjọ NAFDACKE ọ̀jọ̀gbọ́n Mogisola Adeyeye ṣàlàyé pé ìwádìí tí wọ́n ṣe nínú àwọn èèyàn 15 mọ́kànlára rẹ̀ òun ni wọ́n tún rí pé àwọn èèyàn mú igbó. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí níjọba ìbílẹ̀ Odigbo ní ìpínlẹ̀ Ondo ní báyìí. Àwọn èèyàn 52 ló ti dágbére fáyé ṣe pé àwọn èèyàn tó yẹ pé wọ́n jẹ́ 82 ò ní wọ́n ti wà lórí àkẹ́tì àìsàn. Gẹ́gẹ́ bí àkọ́nádà kìṣẹ́wì ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní agbègbè Newtown òdelé òkèlè oríta Odigbo Arárọ̀mí Òbú àti Oníparágà. Gẹ́gẹ́ bó ṣe wí ikú ọ̀hún ló wọ́pọ̀ jùlọ ní ìlú Odigbo àti Arárọ̀mí Òbú. Wáyé o àjọ ìjọba ilẹ̀ yìí tó wà ní ìjánu ìrìnàjò àwọn alájèjì nákàn ti ran àwọn èèyàn ta fẹ́ ìrìnàjò ajì ọdún tó ń bọ̀ létí láti pé wọ́n sì ní ọjọ́ méje kì í gbèdéke ọjọ́ 16 oṣù kẹta tó dé fún láti ṣe ìforúkọsílẹ̀ láti kólédè àkọsílẹ̀ wọn fún ìrìnàjò ajì ọ̀hún nákàn ọ̀rọ̀ kan tó lóde lónìí lójú òpó ẹ̀sìn rẹ̀ ké sí àwọn èèyàn ta fẹ́ ìrìnàjò ajì àtàwọn tọ́rọ̀ kan kan parí ìforúkọsílẹ̀ wọn àti kan kólédè àkọsílẹ̀ wọn kí ọjọ́ ọ̀hún tó tẹnubodò. Gẹ́gẹ́ bí òṣèwé ó tẹ̀síwájú pé wọ́n ti bẹ̀rẹ̀ ìgbáradì kankan lórí ìrìnàjò ajì ọdún tó ń bọ̀ àgbẹ̀ nákàn wọn ṣàlàyé pé ẹni tó bá kùnà láti gbé ìgbésẹ̀ kó tó di ọjọ́ ọ̀hún òjò pàdánù àǹfààní tí wọ́n fún láti ìrìnàjò ajì ní ọdún tó ń bọ̀. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí tó ń ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ ọmọye fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Sàràfàdín Abiodun Ale ó ní wọ́n ti gbéga láti ipò ẹ̀karùn balógun Olúbàdàn lọ sí ipò ẹ̀kẹrin balógun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ale nígbà tó ń ṣe ìkéde ìgbéga ọ̀hún lójú òpó ẹ̀sìn rẹ̀ ló dúpẹ́ lọ́wọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rasheed Adéwọ̀lú Ládọ́jà àti àwọn ìgbìmọ̀ àfúnni nímọ̀ràn fún Olúbàdàn fún ọ̀la tí wọ́n fún ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe wí ó ní òun lè farahàn níbi ayẹyẹ tó wáyé ní ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó dípò wà nílẹ̀ Saudi tó ti ń ṣe ìmúra lọ́wọ́. Ẹgbẹ́ ajàfẹ́tọ́mọnìyàn kan the Center for Community Empowerment and Poverty Eradication ti kanmínú látàrí ìpapòdà àwọn afurasí awakùsà ta deni ogoji ni akolo ajo NSDC ni Illumina ololo ipinle Niger isele on lo waye nigba ti awon dagbere faye ninu akolo ajo NSDC ni ojobo ojo keta deni ogun osu kesan odun ta waye awon eyan hun agbo fun gba won mu ni ojo kedogun si ojo kanejilogun osu kesan nigba ti awon sise NSDC sise ni agbegbe epawo sisi ati lokoto ni Illumina egbe ohun so la ye pe are tinubu bi o se pase iwadi to ni pon lohun lo je nkan toto pa pa julo won atenumo pe won se pase ke adare agba NSDC ni ipinle Niger Suberu Siyaka ani bi ko lo ro kunle na ko tumo si pe okun ti bo lorun re ati jade telede atowo adare agba fun ajo ohun ambassador Abdulrahman Akindele Ayuba egbe ohun lo pe fun wadi nipan lori ipo ti akolo awon NSDC wa ati olera ege bo se yi egbe awon tun pe pe awon ijagbara oloye kan wa lara awon igbimo ti o tan lawadi okunfa iku ohun egbe ohun ke se ba Nigeria ati ijoba ipinle Niger kan fun awon molebi toro kan loga mabinu ko si jonda oku won kan si won ni ilana ti o to iroyin ekun re ni amuwa se ti gbe oyin lati kainda amode ti 8.7 to wa ni lorin ni ipinle kwara iroyin ohun tesiwaju ni ile okere ijoba ile america ati le denmark ti kede pe won ti ko bo iwe adehun lori oro eto abo agbegbe greenland leyin gba ti ile america na to ru kala ja pe oyo gba agbegbe ohun pelu agbara gege bi trump se wi adehun ile america oni yo mo pase loni nkan to ni se lori eto abo ile ohun gege bi awon adare ile denmark agbe na se filede oni an faramo igbese ohun papa julo lori eto abo ni agbegbe na amo won bowo lu aiwe adehun to ba di ose to nbo keje lo waye wa trump ru kula ja pe ohun yo gba ile ohun papa julo ye greenland fun ipenija eto abo ati pe agbegbe ohun loni opolopo ohun alumani sibe ni ile okere are ile France Emmanuel Macron ja kiwowo pe idukuku laja to nlede lati owo ile Russia si ile Europe ati ile France ni o tin faju se nigba to soro ni afin esi Macron pase wi pe kan da gbogbo awon duka joba ati awon kan to ni se lori eto abo ile ohun o safikun re pe ile France ile Russia ti n se ikolu si awon kan re lojo pa ilu jara o le ri pe awon na yo para gba esan labala iroyin ere idaraya iko agbabolu doma united to se darapo league ile yi mpfl oni yo wa ko pelu iko kano pillars ni ojo aiku ogunjo osu kesanu ta wa pa sere sanni abasha to wa ni ilu kano iko hun ti deji ayeni ko sodi oni onleke tabe ligile lowo pelu ami ayo mesan so je pe o bori ni to ti gba iko hun to fi ilu gombe sebugbe loko gbe wuro soju iko sporting lagos kan go meji sodo o ti fi aje inter lagos ko to ri pe o fi aje iko agbabolu eyin ba pelu ami ayo go meji sodo to lekan si an koko na re ijọba apapọ ilẹ yi ti pase wi pe ile Nigeria yo se ayajọ gominira re elekere deni adorin laisi ariwo ijọba apapọ ilẹ yi ti pase ka o se NSDC ogun loro kunle latari iku awon awakusa ni akolo NSDC ni ipinle Niger aso fi pe Nadoake ti fide mule okunfa iku owo wo to waye ni ipinle Ondo ajo ka fun yin pe egbe kan ti pe fun idajo to nipan latari ansadagbere faye ni akolo ajo NSDC ni ipinle Niger ni ile okere aso fun yin pe ile America ile Denmark ti ko bo wi adin lori eto abo agbegbe Greenland la kotan aka fun yin pe Doma United yo wa kolola pelu iko Kano Pillars inu league ile yi 39 oni won bi o jimi o sere tata omo ile yi oloye ere pa emo NFR topo lopo mo si eda onile ola to eji lo pin iroyin ohun nedi okore ni olotu iroyin taiwo adeyemi lotu toka si eti gboyin lekan si akiwa pe ako isimi oni opo re lase laye
1: Jade wa. Won to ti fe ji ero transformer wa o. Ma wo pe won se ji ero asakale aworan loju popo na nu o. Si ma wo mo de ma won mo kunrin yin o. Amo kin temi se bobo ojoba ni fa. Ko te kan mo ti lo je. Ayi je mo ti lo.
2: Ro wo dada o. Nje o ti e mo pe dukiya ajoba, dukiya re ni. Owo ori to nsi nsan. Ni won si fi tun gbogbo to baba je se lona kan tabi ekeji ara wa na la si nko ba eje amu oro orilede Nigeria ni agbajowo la fi soya to ba ri nkan ti o bojubun fi tu awon alase to toleti
3: imoran yi lo nde tete igbo yin lati ikoni Diamond 88.7 Ilorin
4: Eteti si ikede pataki yi awa eyan Igala community nipinle Kwara labe idari adari wa Oloye Adamu Omide Omachigechi Ata ti wo je are apapo fun omo bibi Igala community nipinle Kwara pelu Alhaji Jibril Abdullahi onu Igala nipinle Kwara nfi akoko yi ki gomina ipinle yi Malam Abdurrahman Abdulrazak korire fun ti ayeye wiwe lawa ni won gege bi Sadaunangeri ti lu Ilorin agbadura wipe ki Olorun oba Allah tubo se atileyin ohun alekun aseyori fun yin ni gbogbo ona engineer Musa Abdullahi ni olukede loruko gbogbo omo bibi Igala community

0: Tẹ́tí sí ètò àkókò ìyìn rere láti ní ìjọ
1: Kingdom of Christ Gospel Church
0: tí ó wà ní Plot 5 Finger of Christ Street, Olúwàtẹ̀dó, Àjíá Road, Òkúkẹ̀yẹ, Dálẹ́gẹ̀, Ìbàdàn. Ajíhìnrere Vincent Sọlá Mohammed ti wà níkàlẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe iyebíye àti àdúrà. Fún ẹ̀mí àdúrà, ẹ lè pe 0803-468-4303. Ẹ máa bá wa kà.
2: Orúkọ Jésù.
3: Àmì.
2: Bàbá gba ọpẹ́ wa.
3: Àmì.
2: Fún orí ọ̀fẹ́ tí a tún rí gbà láti wá sórí afẹ́fẹ́ lónìí, Olúwa gba ẹ̀yìn wa.
3: Àmì.
2: Ọlọ́run ẹ̀mí mímọ́, a yìnyàn ọ́ lórí àwọn èèyàn wa pa bá wọn láyọ̀, Olúwa gba ọpẹ́ wa.
3: Àmì.
2: Ọ̀rọ̀ rẹ tí ó jáde báyìí, Olúwa darapọ̀ mọ́.
3: Àmì.
2: Àtàwa tá sọ̀rọ̀ àtàwọn tí ó gbọ́, Olúwa mí sí wa.
3: Àmì.
2: Ẹ̀mí mímọ́, ẹ̀mí ìjánu.
3: Àmì.
2: Jẹ́ kí ọ̀rọ̀ ẹ kó ṣiṣẹ́ agbára.
3: Àmì.
2: Jésù Olúwa wa.
3: Àmì. Àmì. Àmì lórúkọ Jésù.
2: Àlelúyà.
3: Àlelúyà.
2: Ọpẹ́ ni fún Ọlọ́run tó tún fún wa lórí ọ̀fẹ́ láti wá sórí afẹ́fẹ́. Ògo ni forúkọ rẹ̀.
3: Àlelúyà.
2: A dúpẹ́ fún lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn olùgbọ́ wa, nítorí wípé òun wọn tẹ̀síwájú lẹ́mí àti lára. Lórúkọ Jésù Kristì, etí gbọ́yìn kò ní di lórúkọ Jésù.
3: Àmì.
2: Ọ̀rọ̀ náà yóò ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo wa.
3: Àmì.
2: Yóò sì gèrè wa sí ìjọba ọ̀run.
3: Àmì.
2: Ògo ni forúkọ Olúwa.
3: Àlelúyà.
2: Lónìí, àkórí ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ lọ gbọ́, tí a fẹ́ sọ, tí a sì fẹ́ gbọ́, òun náà ni ìfẹ́ Ọlọ́run lórí ìran ènìyàn. Ìfẹ́ Ọlọ́run lórí ìran ènìyàn. God's love towards mankind. Nígbà tí a mú ẹsẹ̀ ọ̀rọ̀ wa nínú ìwé Genesis, orí kẹta ẹsẹ̀ kẹfà sí kẹsàn-án. Nínú ìwé Genesis yẹn ni a ti fẹ́ mú ẹsẹ̀ ọ̀rọ̀ wa. So bí a bá ṣe ń tẹ̀síwájú, a ó mọ̀ pé àwọn ẹsẹ̀ yẹn nítorí àkókò wa. Ìfẹ́ Ọlọ́run lórí ìran ènìyàn. A kíyèsí wípé

0: ìfẹ́ yẹn dẹ̀ wá ń gbòòrò sí ìfẹ́ rẹ̀ lórí ìran èèyàn, ó ń gbòòrò sí, ó ń gbòòrò sí. Bá a bá wo Génésìsì orí kìíní yẹn, ẹsẹ̀ 24 sí 27, 26 to 27, Génésìsì 1, ẹ bá mi kà
1: Ọlọ́run sì wí pé,
0: á.
1: jẹ́ kí á dá ènìyàn ní àwòrán wa, gẹ́gẹ́ bí ìrí wa, kí wọn kí ó sì jọba lórí ẹja òkun, àti lórí ẹyẹ ojú ọ̀run, àti lórí ẹranko, àti lórí gbogbo ilẹ̀, àti lórí ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀. Ní àwòrán Ọlọ́run ni ó dá, àti akọ àti abo ni ó dá wọn.
0: So, níhìn-ín, ohun tí mo fẹ́ ká kíyè sí ni pé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ hàn sí ènìyàn nípa pé ó dá ènìyàn ní àwòrán rẹ̀. Ó ti dá ewéko, ó ti dá gbogbo igi, ó ti dá ẹja, ó ti dá ẹyẹ ojú ọ̀run, ó ti dá ohun gbogbo. Kò fi ìfẹ́ rẹ̀ hàn lórí gbogbo àwọn nǹkan tó dá. Ṣùgbọ́n lórí ìran èèyàn, ó wá wò wípé gbogbo àwọn nǹkan tó ń dá yìí, òun kóun fi ẹ̀dá kan èyí tí yóò máa ṣe àkóso lórí wọn. Ìdí tó fi dá ènìyàn ní, ó dá wa ní àwòrán rẹ̀. Ìfẹ́ àkọ́kọ́ tó fi hàn nìyẹn. Ní ìtẹ̀síwájú, tá a bá wo ẹsẹ̀ 29 yẹn, Ọlọ́run ṣètò dáradára fún ènìyàn torí ìfẹ́ tó ní sí. Kò sọ wípé òun dá èèyàn kó dẹ̀ wá gbé kalẹ̀ bẹ́ẹ̀ torí pé ó fẹ́ràn wa. Ẹ jẹ́ àwo verse 29 yẹn.
1: Ọlọ́run sì wí pé, kíyèsí, mo fi ewéko gbogbo tí ó wà lórí ilẹ̀ gbogbo tí ń so èso fún yín àti igi gbogbo nínú èyí tí ń ṣe igi eléso tí ń so, ẹ̀yin ni yóò máa ṣe oúnjẹ
0: Ẹ
1: fún
0: wo
1: yín.
0: ìfẹ́ Ọlọ́run fún ìran ènìyàn, ó ń tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀. Ó tún tẹ̀síwájú, mo sọ fún wa níbẹ̀rẹ̀ pé sísẹ̀ntẹ̀lé ni ìfẹ́ rẹ̀ ló ń tẹ̀síwájú lórí ìran èèyàn. Títí ó fi wá mú kí ìfẹ́ yẹn ó gbòòrò, tó fi mú kó gbòòrò. Nítẹ̀síwájú, tá a bá wo Génésìsì orí kejì ẹsẹ̀ 15 yẹn, a rí pé Ọlọ́run ṣètò ìgbé ayé tó dára fún ènìyàn. Genesis 2:15, Ọlọ́run ṣètò ìgbé ayé tó dára fún wa.
1: Olúwa Ọlọ́run sì mú ọkùnrin náà, ó sì fi sínú ọgbà Édẹ́nì láti máa ró àti láti máa sọ.
0: A wá rí wípé Ọlọ́run tẹ̀síwájú nínú, ó ṣàánú gbogbo ọ̀nà tí ó fi máa tọ́jú èèyàn, tí èèyàn ó ṣàfi wà ní ìrọ̀rá. Ọlọ́run ó ṣètò rẹ̀ dáradára fún wa. Mo kàn tiẹ̀ wá, mi ò mọ ohun tọ́lọ́run rí nínú èèyàn tó fi ìfẹ́ láàyè hàn fún. Onísàmù ló jẹ́ ká mọ̀, Psalm 8:4-6 yẹn, Sàmù 8:4-6, ẹsẹ̀ 4 sí 6. Ó sọ pé, kí lọ́lọ́run rí nínú ènìyàn? Ní rò pé, ìfẹ́ tọ́lọ́run fi hàn fún wa, ó ga, ó ga, ó ga. Ìfẹ́ tó fi hàn fún wa, ó pọ̀ ju tàwọn áńgẹ́lì lọ, torí kò dá áńgẹ́lì ní àwòrán rẹ̀. So, ó fi ìfẹ́ yẹn hàn sí wa. Ó sọ nípa rẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ẹsẹ̀ Bíbélì yẹn sọ.
1: Kí ni ènìyàn
0: Kí ni ènìyàn?
1: tí ìwọ fi ń ṣe ìrántí rẹ àti ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀wò? Ìwọ ṣáà dáa ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ. Ìwọ sì ti fi ògo àti ọlá dé ní adé. Ìwọ mújọba iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ.
0: Ẹ wo onísàmù gan-an, ó sọ kí lènìyàn tí wọ́n fi ń ṣèrántí rẹ̀? Kí lènìyàn àtọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ wò? Tá a bá ní ká kúkú kíyè sí, ó dá lé onírẹ̀lẹ̀ ju àwọn áńgẹ́lì lọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ó fi ògo àti ọlá dé ládé. Ọlọ́run fẹ́ràn, ó ń fi ìfẹ́ rẹ̀ hàn, ó fẹ́ràn ènìyàn púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀. Ẹ jẹ́ á tún tẹ̀síwájú. Tá a bá wo onúwe Génésìsì orí kejì 16-17 yẹn, Ọlọ́run pàṣẹ ohun tí ó fẹ́ fún ènìyàn. 16-17.
1: Olúwa Ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé, nínú gbogbo igi ọgbà ni kí ìwọ kí ó máa jẹ, ṣùgbọ́n nínú igi ìmọrere àti búburú ni ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀, kíkú ni ìwọ ó kú.
0: Ẹ tún wo ìfẹ́ rẹ̀. Kì í ṣe wípé ó dáyàn sínú ọgbà, kò fún ní gbèdéke. Kì í ṣe wípé bóyá èèyàn kàn déédé ṣe nǹkan kan, lọ́lọ́run wá bínú sí pé torí pé ó ṣe eléyìí. Ó fún ní gbèdéke pé eléyìí ni kò ṣe o, eléyìí ni kò má ṣe o. Igi tí ń bẹ láàrin ọgbà nìyí, inú gbogbo igi tí ń bẹ nínú ọgbà ló lè jẹ o. Ṣùgbọ́n

0: jẹ́ pé okunrin ń tọrọ kún ya kó jòpó mi ọkọ̀ yọ lọ́la. Àgádá gidi ti tún ṣe tán láti máa gbàgbà wèrè. Àgádá gidi ti ṣe tán láti tún máa gbàgbà. Agbọ̀nbìrì ti ṣe tán láti máa wọ̀jàkadì lọ́wọ́ kalàgà sí kalẹ̀. Ẹ mọ̀ pẹ́ tí agogo mẹ́ta ọ̀sán bá ti lè roke ní gbogbo ọjọ́ Sátidé. Gbogbo ẹsẹ̀ tìrìntìrìn ó dorí ìkànnì tó tawọn yọ. Iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́ ìkànnì 98 ó lé ọwọ́ méje. Diamond FM tó takàn mọ́lẹ̀ tó dúró kokoroko dúró kakaraka tí ò ga tán. Ìyẹn sílé ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Eré gbogbo tó ń tẹ̀sẹ̀ tìrìntìrìn rẹ̀ ó di lórí ètò ṣóyọlógo. Logologo àwọn ọmọ mi èrìmọje tí wọn gbọn pa aláwọn ti dúró ke sápá bí wọn nítorí pé bí ni wọn ti lè gbọ ojúléwó yàtọ sí gèǹje wọn bí ni wọn ti lè gbọ ìròyìn eré ìdárayá tó kàn fáàmù tí ì ṣe ajá rabuka. Ẹ jẹ́ kí n má fìyàn kí gbogbo ẹ̀yìn tèmi ní gbogbo lẹ̀kílẹ̀. Ẹ tún ti láǹfààní láti lẹ̀ tẹ̀ mọ́ bí àpótí rédíò yín àbẹ́yìn tẹ̀ ń gbọ́ lójú òpó ayélujára. Ó sì jábẹ́ monitoring spirit ẹ̀yìn dúró sí lọ́sàn-án tòní ọjọ́ Sátidé ogúnjọ́. Oṣù kẹsàn-án ọdún 2026 ó nílé mo kíyìn kí n tó wọlé àgọ́ alájọ́ òṣùpá mi kú bodè fọlọ́run ọba. Ó dá pápápá ló kọ́ gbogbo àwọn tájọ mẹ́tò tò níwá tó máa fi dùn tí gbọ́gbọ́n máa fi kọ́ sí. Ló kọ́ gbogbo àwọn sábẹ́ mi tí máwọn ọmọ ọjọ́ mi àtàwọn tí ń bẹ lábẹ́ monitoring spirit tí máwọn gbogbo àwọn tẹ́ fi rí mi gbọ́ tẹ́ fi rí mi wò káàkiri tìbútù róòlẹ̀ àgbáláyé pátápátá porongodo. Mo fi ń kiyin ó yá bí ó bàbá àbejì pilot mi ti ń gbé wá fò ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ di gọ́nà sì nìyẹn àwọn tó níbo òjé mi gbọ́kú ẹ̀ ó yá gbọ́ mi dáadáa ẹjíníà mi tó ń bi on duty orí ẹ̀ ń bẹ̀ àkàndù òkèdè ní mú ẹ lọ́wọ́ lápá abẹ̀ yẹn máa já lọ kó dẹ̀ máa gà sọ lọ ń gbòòrò ayé. Ó yá ọlárẹ̀wájú òye wọlé làkéde ètò mi orí ẹ̀ ń bẹ̀ pẹ̀ mr ganu sí ganu sí ó yá kí la tún máa ganu sí lọ́sàn-án tòní ó lé west fork kò séwu nítorí pé àtijọ́ jẹ́ ń séwu ń gbòòrò ayé ó ní máa gà sọ lọ kó dẹ̀ máa kàwé sápá iwájú. Ó ṣe brọ́dà mi gbọ́kú ẹ̀ ẹwà Adéyẹmí Ajọ́ǹbẹ lápá bí ni o àwọn tìrì lábùrú ní blues nìyẹn olómi aró lẹ́dú okórè òun náà ti ṣe tán ó ń wò mí lójúlójú ó lé westport ọgbà tí ìwọ́ bá ti lè dìde tó dìde kàsà ẹ̀yẹn lórí ìjókòó yìí fóun ó jòkó tán ni fóun fẹsẹ̀ méjèèjì tilẹ̀ ẹ̀yẹn lórí ètò top 10 countdown gangan lédè gẹ̀ẹ́sì èlé táwọn ọmọ sẹ́rẹ́kọ̀dé tí wọ́n fi ń ṣara ní dín ní gbogbo òpin ọ̀sẹ̀ kákun náà àfọlábí ìyẹn precious àfọlábí fresh bàbá o òun náà ń wò mí lójúlójú mi gbọ́kú ẹ lápá abẹ yẹn. Abiodun Akinwumi agba free yọyọ ó ti dúró tán ìyẹn sápá bí ni ó lé fùrù kọ́kọ́ mi gbọ́kú ẹ àwọn tí ac mila tó gárí ayé nìyẹn gbogbo wọn lájọ dúró sápá bí nìyẹn alálàyé mi justin àtújọ ń bẹ lápá bí lọ́sàn-án tòní ni nítorí pé a tún máa tẹnu bọ̀ a máa ganu sí gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn. Ó yẹ jẹ́ kí n máa sáré kí n lù wọ́n lọ́gọ ẹnu àwọn onílà tó kọ wàhálà lápá bí gangangan nìyẹn kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn àti agangangan bàbá àti atókò wájọ sápá bí agbára àtàṣẹ gbogbo braibokasi limited ó kárí ilé tó kárí oko bàmí mòsínà special apostle awotuyi orí ẹ lápá bẹ̀bà mímí gbọ́kú yín ẹ̀ẹ́dààmú ẹ̀yọ́jò wọ́n máa battalion èèyàn kan ṣoṣo bíi population china olùkọ́ni mi alágbà michael abiodun ọlárẹ̀wájú màwó màṣẹ sákòbákòbá lálẹ́ àkúrú yọjú ọkùnrin ogun bàmí mi gbọ́kú yín ẹ dúró rí o àsísẹ́ kò ṣe mi ẹ̀jìnà ẹ̀rì ọlábọ̀dì ogun kọrọbìtì kọrọbìtì ogun kọrọbìtì kọrọbìtì ọkùnrin tẹ́rẹ́rẹ́rẹ́ bí afá bóyá máa gà sọ lọ ń gbòòrò ayé manchester united ó bọ̀ jẹ́ tí ó dá pápápá ó kọ́ ọmọ ní ìjánu ọmọ nítorí pé wàràkàsì ní mọ́mọ́ fúlàní dàgbà ẹ̀yàn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ kó sanra sàwọ́. wa ma barbecue te mo pizza eyan gangan la won mo bo tin je ngboro aye ayo de ja yo la loko mi we westford mr lagasi kale awa toni joshua eyan me weda ile sami laarin gbogbo won olorun oba loko ri be assembly because ile sami teri yan o du joye lo o o papa lo so toni ko si wa sa wizu ko de sere mosco atu ma tenu bo beta e tin gbadun wa awon elebo se gbadun ati lawi e tun ma gbadun wa o ma gayata eyan lo so toni amode bo sugbon kin dupe lowo igba kan tin ko wo ti le igba lamu tin ko wo to giri wa eyan lori eto yi to ye pharmaceutical company limited te ma fi olu pharmacy e chum chum wa people ajo sepo wa oko ne baje adupe amo lori o akona bi ma je ko di mimo gbogbo eyan ololufe wa ka fatamala ka kiri tubuturo ile ilorin ati koja ile ilorin gan papa ye pe eto soyo logo le ku re sile fun yin te ba fe ka gbe odidi yara igbon sa fe iko ni ologo yi e fe ka gbe wa si shop yin e fe ka gbe wa si ile itaja yin ile onje ni garage yin ta ma ke yin feed yin adugbo yin nbe le fe ka gbe si wa si abi doctor ti yin gogogon e le pe wa nitori pe baba se nse lodo ti yin ni won ma ri wa gbo ni won ma ri wa wo ka kiri tubuturo ole agbala aye patapata porongodo o se je niyan e won be mu pe ro ba ni soro wo le le ipese e fara bale ke mu kin sare bu yin tan gburaye ka e kan je 08134293424 iyan le ro ba ni soro te le ipese o te le fi lanfani iyan lati gbe ka jo wewe oro ofe loku bade esun jube lo o se je gangan niyan o ya jude ajo nbe lapa bi loso toni ni e je nka wi se pa waju nitori pe loso toni nkan ta wo a o ni se pelu ami aye balloon di 2026 en tori pe lose to koja yen o menuba o to di pe akuro lori eto wi pe oro gbogbo lori ami aye balloon di ho todun 2026 we on gagagan la ma menuba lori eto loni en tori pe oro tin de bi kunkudun e mo pe ojo kejo osu ta lanfani lati ma benu re yi o ni won ti yonda o ko awon agba bolu ile to sese ka mi aye yen ko ja mo lowo akona o ja wi pe lo ba di ojo 26 osu ikewa o ni o ja wi pe ajeye ifuni lami eye balloon di 2026 yo wayo iye lori lede United Kingdom nilu London gogogon awu awon agba bolu ele to se chanko chanko bi mefa to se se ki ami eye balloon di ho ko ja mo lowo ni gogogon ni o ti le je wi pe agborin tawon okunrin la nwo sugbon e ma gbagbe wi pe oni ruru category o gogogon ni be ta ba nso nipa ami eye balloon di ho e je ki sare ka se ti gbo yin awon categories by category ele ti nbe ni kokko ejeje bi fun yin na ke sare kan je category A nbe lati ri mess balloon di ho ele to je tagborin tawon okunrin akona category B eyan ni women's balloon di ho category eyan tawon obirin niyan akona aturi men young talent of the year eyan na nbe nbe women young talent of the year eyan na tun be lara category e men's goalkeeper of the year nbe nbe women goalkeeper of the year eyan na nbe nbe men coach of the year nbe nbe women coach of the year nbe nbe je nkan je ni koko ejeji sha men striker of the year iyan na nbe nbe women striker of the year iyan na nbe nbe men's club of the year ati women's club of the year awon category ele ti nbe ninu ami eye balloon dio ele to je wi pe ma waye gangan niyan sugbon ta won okunrin o lo fe jo bi pe ojú wa ń bẹ tó pọ̀ jù ẹ̀pá kan náà tọdún yìí kí n tún gbé yín débẹ̀ wípé òun gangan ni yóò máa jẹ́ ìgbà 70 times ilé tó jẹ́ wípé ayẹyẹ ìfúnnilámì ẹyẹ bàlúndì ọ̀ tí yóò máa wáyé orílẹ̀-èdè london orílẹ̀-èdè united kingdom nílùú london ni ó sì ti wáyé bó ṣe jẹ́ nìyẹn ó dá pápápá àwọn alálàyé mi tá a jọ máa mẹ́rin mọ́tò ọ̀hún wá kí n kọ́kọ́ ní pé kan kìyìn wọn kìyìn náà tán bá ti láǹfààní láti kí gbogbo ẹ̀yìn ọmọ nàìjíríà á wá bẹ̀rẹ̀ sínú wọnú ìtọ́ ní kọ̀ọ̀kọ́ ìjẹjẹ ẹ̀yin náà ẹ má gbàgbé o ìràbá ṣe ń ṣètò yìí lọ́wọ́ ẹ lè máa fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí wa lójú òpó text message tàbí lójú òpó whatsapp pẹ̀lú ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ tí mo ti kọ́kọ́ pè ṣáájú yẹn ni oníwọ̀ ò ní lọ́wọ́ àbí ó kì í jẹ́ ń farabalẹ̀ funfun ẹ̀ bẹ́ta 081-3429-3424 ìyẹn lójú òpó tẹ́ ẹ lè fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí wa yálà lójú òpó whatsapp àbí text message nìyẹn bó ṣe jẹ́ gangan nìyẹn lápá abẹ̀yẹn ó yẹ jẹ́ kí n ṣe ojú ìlà fáwọn àlejò àbí àwọn alálàyé mi tó gáyàtà tí wọ́n mẹnu ẹ̀ tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá wọn lè dáṣẹ́ àmọ́kẹ́kẹ́ àgbà mú kí ẹ káàsán.
1: ẹ káàsán kẹ́tẹ́ kẹ́tẹ́ bá kẹ́tẹ́ àti gbọ́ ìkànnì diamond fẹ́ mi kúra pé a kú òpin ọ̀sẹ̀ ẹ̀yà àsìkáàbọ̀ sórí ètò yìí fún tọ̀sẹ̀ yìí abiodun akẹ́wìn orúkọ tẹ̀mí.
0: Justin ẹ káàsán.
2: ẹ káàsán nílé lóko ní gbogbo ibi tẹ ti ń gbọ́ mi orúkọ mi ni Justin dada ẹ sì káàbọ̀.
0: Ọ̀dà ẹ ti gbọ́ ohun àwọn alálàyé mi tó jẹ́ pé a jọ máa wò síra wa lọ́sàn-án tòní gangan tá a bá ń sọ̀rọ̀ nípa ìfúnnilámì ẹyẹ bàlúndì họ ó jẹ́ àmì ẹyẹ eléyìí tí ó gbajúgbajà tí ó jẹ́ igba ojúmọ̀ọ́ká tá a bá ń sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn káàkiri tùbútùrú ilẹ̀ àgbáláa ayé pátápátá porongodo kódà a máa ń gbà lọ́pọ̀ ìgbà wípé agbábọ́ọ̀lù tó bá lè láǹfààní láti gbà á ó túmọ̀ sí pé òun ni agbábọ́ọ̀lù tí múṣemúṣe rẹ̀ tó dá múṣemúṣe jùlọ káàkiri tùbútùrú ilẹ̀ àgbáláyé a gbà wípé irúfẹ́ agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ ó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá ó lè dáṣẹ́ àmọ́kẹ́kẹ́ ó gbóúnjẹ fẹ́gbẹ́ kò gbàgbé pléètì sápá tọ̀hún ẹ má gbàgbé wípé àwọn àmì ẹ̀yẹ míì ó tún bẹ o kódà àmì ayẹ àjọ fífà ìyẹn náà ń bẹ náà ṣùgbọ́n bàlúndì yẹn ló jọ bíi pé àfojúsí ta fojúsí lára dáadáa ta bá sì wo àwọn tí wọ́n ti láǹfààní láti gbà á bàbá tiago oló láǹfààní láti gbà á tó pọ̀ jùlọ ìyẹn lọlẹ̀ mẹ́sì bàbá ìjìrẹ́ ìhun kíná pọ́kọ rẹ̀ cristiano don alvaro ronaldo oló láǹfààní ló tún gbà á ṣe kejì tó yẹ pé ó tún gbà á bẹ́ẹ̀ ní eléyìí tó kọjá osman dembele olùgbà nínú ikọ̀ agbábọ́ọ̀lù paris saint-germain ṣùgbọ́n ní 2025-2026 báyìí àti ìwà mọ agbábọ́ọ̀lù tí ó jà mọ́ lọ́wọ́ ṣùgbọ́n mo fẹ́ kí a wo àwọn agbábọ́ọ̀lù bíi mélòó kan tí mo fẹ́ kà yìí ká wò ó torí bí mo ṣe ń wò yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ìṣọ̀wọ́ àwọn agbábọ́ọ̀lù tí a ń sọ yìí ó ní kínní yóò jà mọ́ lọ́wọ́ yẹn ní àmì ẹ̀yẹ ti ọdún yìí gangan tá a bá wo lákọ̀ọ́kọ́ harry kane tó jẹ́ atamátàsé ikọ̀ agbábọ́ọ̀lù bayern munich ọmọ bíbí orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ni ó ṣe dáadáa lóòótọ́ a lè parọ́ ní sáà tó kọjá lami yama ọ̀dọ́lẹ́ńjẹ ni nínú ikọ̀ agbábọ́ọ̀lù barcelona ọmọ bíbí orílẹ̀-èdè spain kylian mbappe agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè faransé nínú ikọ̀ agbábọ́ọ̀lù real madrid tí mo rodri manchester ó ti wà ní bákàǹsì ṣùgbọ́n tá a tún bá fúlàmì ẹ̀yẹ yẹn
1: masiti
0: ni wọ́n
2: masiti
0: ni a rí pé òun náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ osman dembele tó jẹ́ pé ọwọ́ ẹ̀ ló ṣì wà ṣé òun lè wà lè gbà back to back ẹ já wo àwọn agbábọ́ọ̀lù bíi mẹ́rẹ̀ márùn-ún àbí mẹ́fà yìí ká wò ó níkọ̀ọ̀kan ìjẹ̀jì ká bẹ̀rẹ̀ látòrí harry kane justin harry kane ṣó ṣeṣe kó jà mọ́ lọ́wọ́.
2: Níwòye tèmi o èmi ò rò pé o lè já mọ harry kane lọ́wọ́ ní tèmi torí tán bá fún èèyàn ní ballon d'or níyẹ yìí báyìí wọ́n máa wo performance ẹ̀ náà ní world cup yàtọ̀ sí club level yàtọ̀ sí ní champions league yàtọ̀ sí ní league wọn ní bundesliga dlb poker wọ́n máa tún wo performance ẹ̀ ní world cup and World Cup to pari tan yi performance Harry Kane compared to
3: she won just semi final ni World Cup
1: awon say awon go to
3: England England
1: third place gan
2: I got third place. Awon gan ni third England England na ni third but still now must to consider awon to kokko gba World Cup na tori anytime ti any year ti Ballon d'Or to ba ti fall si anytime ton ba ti play World Cup every 4 years ton ba ti play World Cup bye o ma sha ba jabo fun eni to ba like be first abi second to ba gba World Cup so ni temi o mi o ro pe yo jabo si Harry Kane ni owo
3: owo agba se ro le yin se wo ti oro Harry Kane se
1: wa o ta Harry Kane to ba ni pe striker to gba mi ayo wole dada Harry Kane

0: fẹ́ rí ìwé òfin tí mo bá tí mo yẹ nígbà ìwé òfin tó so gbogbo Nàìjíríà pọ̀ òun là ń pè ní òfin tó lágbára jù ta lè gbé ní supreme law ti gbogbo Nàìjíríà gẹ́gẹ́ gbogbo òfin ìdẹ̀nà ti múra láti kúrò ó dàbí igi àràbà tí àwọn ẹ̀ka wọn táwọn ẹ̀ka wa súnmọ́ òun ni 1999 constitution yẹn jẹ́ òfin kejì tí mo tún fẹ́ sọ òun ni police act ìyẹn pé òfin ti àwọn tó ń ṣe fún àwọn ọlọ́pàá gan kí ni ẹ̀tọ́ wọn kí ni
1: ẹ̀tọ́ wọn rẹ̀
0: lù tó ìyẹn ni méjèèjì tí màá rí fáṣì.
1: ẹ ṣeun bàmí.
0: ṣé rí under 1999 constitution ìyẹn ni pé section 37 under fundamental human
1: right
0: ìyẹn ni pé ẹ̀tọ́ ẹ lábẹ́ òfin ẹ̀tọ́ gbogbo èèyàn lábẹ́
1: òfin ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ òfin.
0: lábẹ́ òfin section 37 yẹn ó sọ wípé right to privacy.
1: Okay.
0: ìyẹn ni pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lẹ̀tọ́ lábẹ́ òfin láti nǹkan tán bá ní tí ẹlòmíì máa rí wò wọ́n lẹ̀tọ́ ìyẹn ni pé gẹ́gẹ́ bí wípé
1: ẹ̀tọ́ tẹnitẹni
0: èmi lórí tẹlifóònù
1: bẹ́ẹ̀ni tẹnitẹni
0: èmi lọ́pọ̀ ọkọ̀ tí mo fi
1: sílẹ̀ bẹ́ẹ̀ni
0: ọlọ́pàá ò ní ẹ̀tọ́ lábẹ́ òfin either 1999 constitution all the police act láti sọ wípé jẹ́ kí n wo tẹlifóònù ẹ̀ tàbí mo fẹ́ gbà á.
1: lórí òfin tó gbé méjèèjì ròyìn.
0: méjèèjì ò fún wọn lágbára kankan láti gba tẹlifóònù ẹ̀ pé mo fẹ́ wò ó ẹ̀ẹ́dì ló wà náà. kò jẹ́ ìbá the only time tí mo rò pé wọ́n lágbára díẹ̀ láti wò ó ni pé tí bá jẹ́ pé èèyàn ń ṣe ẹjọ́ kan lọ́wọ́ tẹ́jọ́ yẹn bá ní í ṣe pẹ̀lú tẹlifóònù yẹn bóyá nǹkan kan wà lórí tẹlifóònù yẹn tó jẹ́ pé òun náà fẹ́ fi ṣe ìwádìí.
1: ok
0: ìyẹn ní gbẹ̀ngbà yẹn you are a suspect wọ́n dà ń ṣe ìwádìí lórí ẹjọ́ kan tó ní í ṣe pẹ̀lú information wọ́n lè wo information mi o information tó wà lórí fóònù lórí ẹjọ́ yẹn bẹ́ẹ̀ náà tó lè wo ọ̀nà kejì ni wípé tí ilé ẹjọ́ bá fún wọn ní agbára láti ṣe.
1: tó fún wọn láṣẹ
0: ṣùgbọ́n tó bá jẹ́ pé lójú títì kádámọ́tò dúró ẹ ó ṣe mú owó ọsàn kan ó ṣe erigi nìkan òfin nàìjíríà ò sọ wípé aṣọ kan lèèyàn lè wọ̀ òfin nàìjíríà ò sọ wípé bó ṣe ó fẹ́ pé àwa yorùbá tàbí àwọn ọmọ nàìjíríà máa sọ pé rí ni sí ni sọ ni lọ́jọ́ ṣùgbọ́n bá a bá rí èèyàn bóòbù bó ṣe òfin ò sọ ìgbọ̀ tí ẹ gbọ́dọ̀ ìgbọ̀ gbọ́dọ̀ wọ ọsàn gan rìn olú ẹ̀ ló mọ nǹkan tó ń ṣe òun òfin òwá ló pé torí eré èèyàn ọkùnrin ó dirun obìnrin ṣe kinní kan mú fóònù ẹ wá
1: òfin ògbà ojú àwọn tá à ń sọ
0: yìí. òfin ògbà láti wo tẹlifóònù ẹnìkankan.
1: eléyìí tún lágbára díẹ̀ o nígbà tí ẹ sọ pé òfin ògbà inú ìwé òfin tó so gbogbo òfin ròyìn ti 1999 constitution àti tó so àwọn ọlọ́pàá ró ẹni kò sí bí méjèèjì tí òfin ti fàyè rẹ̀ lẹ́wí pé káwọn agbófinró ọlọ́pàá o kọ́ máa wo fóònù àwọn èèyàn pé wọ́n infringe sí privacy ni ìyẹn ẹ̀tọ́ tẹnitẹni. a ti rí báyìí nsìn ṣùgbọ́n ẹ má jà gbàgbé a tún máa wo apá abìkan náà níbẹ̀ torí mo sọ pé méjèèjì so mọ́ra wọn ni. èyí tá a tún wò òun náà ni pé nípa tí àwọn agbófinró tán bá wà lójú iṣẹ́ wọn gangan ara wọn kan tí wọn ó gbé fóònù tí wọn ó máa yà wọn mọ̀ pé ó ń ṣẹlẹ̀ dáadáa ó dẹ̀ máa fi ń fa ó máa ń fa fàálẹ̀ kájà láàrin aráàlú àti àwọn ọlọ́pàá. mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká tún sáré wo àárín yìí torí mo ṣì ń bọ̀ dáwọn ìbéèrè kan tí màá fi so méjèèjì ró tàkọ́kọ́ tá a ti gbéyẹ̀wé àtẹ́lẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká wo tán bá ń kámẹ́rà àwọn ọlọ́pàá in line of duty ṣé a lè sọ pé eléyìí náà ṣóhun tó bájú mu ni tó yẹ kí àwọn èèyàn kan máa ṣe ń gbà mí.
0: ẹ jẹ́ ká lọ wo section 39.
1: ẹ máa ṣe ibi tí a ti dá
0: padà sí
1: freedom of expression.
0: ẹ jẹ́ ká wo nǹkan tó sọ.
1: ṣé
0: rí nínú freedom of expression ààrẹ tọ́lọ́pàá bá ṣiṣẹ́ lọ́wọ́ iṣẹ́ tó ti tọ́lọ́pàá tó ṣiṣẹ́ o on his private life.
1: Okay.
0: But when to ban si iṣẹ lọwọ iṣẹ ilu o le so labe ofin
1: ise ilu
0: ele so labe ofin ti jo ba ti sise gidigidi to ba sise ilu lowo le camera won won le to me se ma se afi to fun re ba sise ibi lowo
1: okay
0: ita ni mo mo ti ro lopa to sise dada so awon to ma pass moto yen
1: eh now
0: ti no yen dedu to de iya foto e to de gbe sori aye bi dara
1: yes now
0: ti ta be awon eyan de wa ri se
1: to gbori yin fun
0: won de gbori yin fun
1: awon mi ti e fun won ni kan fun won kan
0: yes ifa mi to ma gbori yin fun e po nse eto eto ilu dada ti lo wa ba e leru to ni kan ma camera e ni mo bi aro won esi ade ade gba bi maybe mo no mo ran kan but where yes I wouldn't know but I'm sorry if I made mistake.
1: Okay.
0: I think you'll be PRO. What do you say? You pay? Consume, condone, you can camera. What do you pay? Obi, you told your lawyer, our lawyer, Lenny, MBA chairman. Oh, God, you saw, they must say, they're by his area, they're by ya, they're by good, I can do that. Kinim, Berube. Talk about this at one in checkpoint, they're by ya one. Ko si kan to ni kan ma se ko si beru kankan be awon ti o ba mo leyan beru ni be so won le o eyan section 39 freedom of expression awon ara ilu leto labe ofin lati camera olopa to ba wa lenu ise to ba ta ba wa as a private citizen you have no right because won na wa entitled the right to his privacy or a private.
1: Ah, Emma Sheun Gidigon Kuni Baje Funyo. This is Adejobi Awoni Olumuyiwa. Olumuyiwa ni Adupe. Ah, eti yon ono e fun wa bayi. Toni kaluku ti mo le ni ton belong si. Shugbe je ka tun sare tun pada. Siti akoko eta ti koko beri. Ni pa pe to. So ye ki olopa shona she lati ma wo fonu aralu to ba je pe boya won wa lenu ise shon neto lati le je ma wo e si ti fi ye wa bayi sugbon gba mi na se mo pe oro yoruba won ni pele lako labo o si tun ni bo se ka se bayan soro na tiru nkan bayi ba sele tori a ma so dada lori eto yi a ma so dada pe awon mi o won mo eto eyan o sugbon wa fe te mole tori on ton gan mo po un ni awon eto kan awon eyan si ma fi reje a ma sele ba se ni laarin awon agbofinro ta n gborin yin daada asin na won kankan na to je pe oku die ka to die die sugbon to ba dabi pe olopa won wa approach yan ba ti so yi boya o camera awon ni o lenu ise ni di ise to je ide ise ijoba ise gbogbogbo ise araalu ton se en awon eyan le se ninu ise araalu ton se ina to ba dabi pe won wa so de eyan to ni unlock your phone bawo lo se ka se approach won
0: se se nu mi dun ke so wipe pele lako unabo
1: be ni
0: se ri mo bi so bi awon eyan se ko ni bi won bi wa bi kan na hello me iwa omo luabi e
1: oku die
0: se ri te ba un film olopa te ba ti je camera won to ba wa so igbe to ba wa ba yan pe do want to be a video or camera eyan le so fun won igbe ti won ba ti sise ibi ti won sise buruku awon gan mi ro pe awon o tin da won leko se ba ma lo ba kile ni kin pa camera mi fun
1: okay
0: eyan le ma film gbogbo ilu kan wa ba accidentally kan lolopa nbe to ba de se ba won na na film kini pe kini kin pa fun so te ba so fun won pe ofin fun mi lagbara niba te ba ti sise buruku lati camera yin ko si nkan ti yon ba yin leru soro mi ye yin so lenu ise won niyan o lenu ise won sugbon ta ba wa bere pe se ki se ko fe fi wa make owo ta mo pe awon kan mo fe tori an lati go deep to it mo wa meji loni now kala ni kan se video se film lowo o wa fe lu olopa lenu ise o wa lo camera won soro mi ye yin
1: yeah
0: e wa bi se video e bi se film agbelewo ta mo pe at that point o ya je ke mo kan te fe fi se
1: be ni
0: ko to pa ba bere gba to camera wa nkan bayi mo fe fi se o mo fẹ gbe iṣẹ tẹ ṣe wu mi lori o mo fẹ gbe síta ayélujára ni o tẹyẹ bá wá fẹ lo láti méèkì owó tẹmọ gbẹ bí ti o ti lọ sáà náà dangu báyìí
1: bẹẹni commercial purposes o fẹ fi pawó nù bẹẹni
0: tó fẹ gbogbo pé yẹ màmá fíìmù ọlọpàá màmá fi méèkì owó ìyẹn tún ti kúrò ní lẹ́wù freedom of expression.
1: All right.
0: Freedom of expression yẹn kò sí human rights tó wà tó lọ bí ọ̀pá ìbọn ó ní limitation ó ní ibi tó ti dúró
1: ó ní ibi tó dúró
0: ìwé ilé gbogbo nǹkan tá a bá ṣe ó ní ibi tó ti dúró sọ̀rọ̀ mi yé
1: so
0: freedom of expression tó wà ṣàlẹ́yìn kí lè fẹ́ fi ṣe tí wà tẹ̀ ń kámẹ́rà wa àmú fẹ́ fi ṣe fíìmù àgbéléwò ni ẹ̀rí mo kàn fẹ́ fi sórí kámẹ́rà mi ni wọ́n lè ní má kámẹ́rà wa mọ̀ tó bá jẹ́ pé iṣẹ́ tẹ̀ ń ṣe wú mi lórí mo tẹ̀fẹ́ gbé sórí ayélujára ṣùgbọ́n tó burú mẹ́ mọ̀ tí ò bá ti méèkì owó mọ̀ tó bá gbé sórí ọlọ́fẹ́ fi méèkì owó ìyẹn lè ó ti lè kọjá ibi tágbára òfin lọ ó ti di lọ sí ríà mi ṣùgbọ́n tó bá ti di tẹ́ bí mọ̀ tó ẹgbẹ́ kan ìgbókàn yẹn ó fẹ́ fi wú wọn lórí iṣẹ́ tẹ̀ ń ṣe dẹ̀ wù mí o mo fẹ́ tún fi àwọn aráàlú pé bá a ṣe ń bú ọlọ́pàá tó àwọn tí ń ṣiṣẹ́ àwọn tó pọ̀ nù wọn ló ti ń ṣiṣẹ́ rí so wọ́n lè kò sí kan tó ní kan máa ń ṣe yẹn.
1: ẹ ṣeun tó ti di bi mo fẹ́ ka ṣe ni o mo fẹ́ ka mọ̀ọ́mọ̀ ká máa mú gbogbo ẹ̀ ni tó bá jẹ́ ti apá ti ibi tán ní ó yá fóònù ẹ jẹ́ kí n wo fóònù ẹ ń kọ́ tán àwọn gba distress call kan àwọn gbúdọ̀ wo fóònù yẹn kí ló yẹ kéèyàn ṣe.
0: Now, kò sí distress call tọlọpàá lè gbà.
1: Tí
0: ìgbà suspect ọlọ́pàá rí ọ̀nà méjì ọlọ́pàá ti máa arrest either by warrant pípé warrant gba warrant lọ́dọ̀ court be arrest. Ìkejì
1: ìwé àṣẹ
0: ìwọlé suspect kọ́wọ́ kọ́wọ́ láti tọ́jú èèyàn ìwé tó máa suspect èèyàn ìwé ẹni yìí tàbí district court ẹ sọ ẹ máa ṣàṣà mọ́tò báyìí the best tó lè ṣe nìyí pé he can still arrest and go to their station kì í ṣe níbẹ̀ ẹ̀ máa wo fóònù ẹ̀ kìíní kan no he can do because ọlọ́pàá lágbára lábẹ́ òfin láti make arrest immediately tí ẹnìkan bá ń rúfin tàbí tó bá fẹ́ rúfin sọ̀rọ̀ mi yẹ yín so they can still arrest that person kọ́n tẹ̀ gbé lọ sí station wọn òun lọ́lọ́ òun náà ṣe ní mọ́tò wọ́n lè ní gbogbo ẹ̀yà tàbí kó bá ní mọ́tò wọ́n ní mọ́tò wọ́n lè gbogbo mọ́tò ẹ̀tẹ̀lé wọn tàbí káwọn gba kọ́ńkọ́n gbọ́n bá ṣe máa rìn débẹ̀ ṣá wọ́n á lọ sí police station ó ní mo ṣe sọ wípé ibo ní police station gan tẹ bá wọ́n máa sọ ẹ̀sẹ̀ téèyàn ṣẹ̀ kí ìdí tẹ́ ẹ fi arrest mi ẹ láti sọ fún àwọn àgbà ẹgbẹ fóònù ẹyìn gangan wọn yà wọn fún ní wọn lè fún yàn ní information láyé terrorism yìí wọn lè sọ wípé wọn yà ti fíìmù níbì kan pé kéèyàn lọ ọbẹ kó lọ ṣiṣẹ bí àwọn rí mọ ẹgbẹ ọfẹ lo fóònù ẹ láti ṣiṣẹ bí kan kó n lọ sí that particular place kì í ṣe kán máa yí owó lọ́wọ́ ẹ lónìí owó tó wà lákàtì ẹ internet fraud ló ń ṣe ibi tó ń ṣe tá a mú ẹ fún ni wípé a suspect gbogbo ẹ lọ ṣiṣẹ bi bye fóònù ẹ dẹ wà lára nǹkan tó fẹ lò wọn dẹ lọ ọbẹ yẹn wọn wò ó investigation ti owó ti bẹrẹ. Investigation ti bẹrẹ
1: ṣeun bàbá kò ní bàjẹ́ ọtí
0: jẹjọ ní pé mo kàn wọn gbé ẹbí ẹ láti arrest ẹ first we are arresting you for a particular thing follow us to our station.
1: ẹ ṣeun ẹ ṣeun bàbá kò máa ní bàjẹ́ fún yín kẹ lágbára ọlọrun ẹ ṣeun gidi gan-an ni o. Agbẹjọ́rò wa tàtà fún tí ọjọ́ tòní agbẹjọ́rò Ọlábọ̀dé ọ̀nà bàbá jìn o bá a dúpẹ́ pé bá a ti pè wọ́n náà lọ dá wa lóhùn ìfẹ́ tẹ́ ní sí wàyí àkọ́kọ́ èyí tẹ́ ní sí àwọn aráàlú ẹlẹ́ẹ̀kejì èyí tẹ́ tiẹ̀ tún ní sí ìjọba gangba míì náà torí ẹ máa ń fẹ́ agbẹnusọ gbogbo rẹ̀ pátá lọ́kọ̀ọ̀kan léjèèjì ni làwọn náà fi ń sọ pé ọkọ ọba àdá ọba kò ní ṣe àyín lẹ́sẹ̀ o ẹ ṣeun gidi gan nítorí mo mọ̀ pé ọwọ́ yín kún dáadáa ṣùgbọ́n ẹ ṣàfàyè lẹ̀ láti wá sórí ètò fún ti tòní kò ní bàjẹ́ fún yín ta ẹ ṣeun gidi gan ní sá ọjọ́ míì náà tá a bá tún ké pè yín èmi náà sì mọ̀ pé bá a ti ń pè yín náà lẹ́ ń jẹ wa ní ìhò
0: ọlọ́run máa fún mi
1: bó ṣe ń jò yìí esu oni dano pa nlagbara olohun e seun baba ko ni baje fun yin e je ka je ke lo ba awon mommy ke lo se faji die
0: e seun
1: baba ko ni baje fun yin e seun gidi gan ni sa oni kin dun ko po shoki bai in lobe oge alejo wa pataki na funjo to ninu adupe pe ati se kini ati se kini ati ta ati se kini ati to o si deran oni di adupe olodun lohun oba o ibi ta ba de ina re adupe pe olodun ba wa rin ajo e debi ta ba de fun ti toni to ba dose to nbo lagbara olodun rowo la fe ye o apa bo la fe ya si alejo wo la fe gbe wa sori eto lori eto yi ki lo fe so lori kan ni diamond 887 fm e wo eja cross finger bai e cross finger bai ka tu wa pa bi ta gba yo lagbara olodun bo ba dose to nbo precious afolabi on lo ko temi o fresh bow.

0: kò tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún. Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
3: After working kílógù, ìgbádùn lókù ká wá jẹ.
0: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
4: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: orí social media èmi ọmọ yẹn ni pretty by me. Mo ṣe fídíò yìí lónìí láti update everybody. As you can see, I'm at Bola Kalẹ Street, Cherry White House yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn. Ibẹ̀ gangan ni ilé mi. Gbogbo eré tí mo máa ń ṣàyè every morning ni mo máa ń ṣe ní 7 AM every day. Mo ṣe máa ń keep fit lélẹ́yìí. Ẹ̀rí shape mi ni kàn sí ọgbà ọmọ lótú yìí.
1: Ó mà ṣe o, o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè, fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn, ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
2: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
3: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
4: láti ilé iṣẹ́
3: Diamond FM.

Mo mú ètò obìnrin rere wá sí etí ìgbọ́yín láti iléeṣẹ́ Message of Salvation Women Ministry ní ìlú Ìlọrin, Kwara State, Nigeria. Orúkọ èmi ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ ni Ajíhìnrere obìnrin Florence Aya Àjàgbé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, a fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ, a fẹ́ kí ẹ darí wa fúnrara yín. Ẹ má ṣàwá ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe jẹ́ kí ẹni tí ó ń sọ̀rọ̀ kí ó rí ara rẹ̀ bí ẹnìkan tí ó gbọ́n. Bí kò ṣe wípé kí ẹ̀yin pàápàá kí ẹ darí, kí a kọ́ ẹ̀kọ́ lábẹ́ ẹsẹ̀ yín, kí ògo ẹ̀yin Ọlọ́run kí ó farahàn nínú ẹ̀kọ́ náà. Gbogbo etí tí yóò máa gbọ́ àti ẹni tí yóò máa sọ̀rọ̀, kí ẹ̀yin Ọlọ́run kẹ́ ẹ bùkún wa ní orúkọ Jésù Olúwa wa. Àmí. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa lọ́kùnrin àti lóbìnrin. Mo gbàdúrà fún yín wípé ní orúkọ Jésù Ọlọ́run yóò máa bùkún yín. Lónìí, kókó ẹ̀kọ́ wa òun náà ni ìfẹ́, ìfẹ́ nínú ìdílé. Ọlọ́run pàṣẹ fún àwọn ọkùnrin láti fẹ́ràn àwọn aya wọn, ìyẹn àwọn ọkọ nínú ilé. Bí a bá wo ìwé Efésù orí karùn-ún tí a kà á láti ẹsẹ̀ ìkejìlé ní ogún títí dé ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n, ó sọ èyí tí ó kan ìyàwó nínú ilé, ó sì sọ èyí tí ó kan ọkọ nínú ilé. Ohun tí ó kan ìyàwó náà ni wípé kí gbogbo ìyàwó ilé kí ó máa tẹríba fún àwọn ọkọ wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ nígbà tí a sì rí dé tí a dé ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n, Bíbélì tó pa aláṣẹ fún ọkọ wípé kí ó fẹ́ràn ìyàwó rẹ̀. Ohun tí Bíbélì gbé kalẹ̀ síwájú ọkọ àti aya yìí, ohun ńlá ni. Bí olúkúlùkù bá sì kó ipa tirẹ̀ dájúdájú, ilé gbígbé yóò rọ̀ wọ́n lọ́rùn. Lónìí, bí a bá kíyèsí ọ̀pọ̀ ìgbéyàwó, àwọn ìgbéyàwó ayé òde òní, òmíràn kìí tó ọjọ́, kìí tó sù, kìí tọ́dún, wọn a ti túká. Nítorí kíni? Nítorí pé ohun méjì yẹn ó ti sọnù nínú ìdílé wọn. Bóyá ọkọ ó kọ̀ láti fẹ́ràn ìyàwó, bóyá ìyàwó sì kọ̀ láti tẹríba fún ọkọ rẹ̀. Bí nǹkan méjì yẹn ò bá ti sí nínú ìdílé o, ìdílé yẹn yóò mẹ́hẹ. Fún ìdí èyí, àṣẹ tí Ọlọ́run pa fún ọkọ òun ni mo fẹ́ kí a gbé yẹ̀wò. Ìyẹn náà ni ọ̀rọ̀ ìfẹ́. Ọlọ́run ti mọ̀ wípé bóyá yóò nira fún ọkùnrin láti fẹ́ràn ìyàwó rẹ̀, ó kúkú wá pa á láṣẹ wípé ẹ̀yin ọkọ ẹ máa fẹ́ràn àwọn aya yín. Nínú ìdílé onígbàgbọ́, ọkọ tí kò bá fẹ́ràn ìyàwó rẹ̀ dájúdájú, ó ti kùnà, kò tẹ̀lé àṣẹ Ọlọ́run. Nítorí pé Ọlọ́run pàápàá òun ló pa á láṣẹ wípé kí ọkọ o kí ó fẹ́ràn ìyàwó rẹ̀. Kí ni ìfẹ́ yìí tilẹ̀ túmọ̀ sí gan-an? Kí la mọ ìtumọ̀ ìfẹ́ sí? Orí pé ìfẹ́ tí àwọn mìíràn fẹ́ aya tàbí tí wọ́n fẹ́ ọkọ wọn, bóyá ìfẹ́ tí ó yàtọ̀ ni. Ìfẹ́ ìbálòpọ̀ ọ̀tọ̀ nìyẹn. Ṣùgbọ́n ìfẹ́ nínú ìdílé ọkọ àti aya, ó jẹ́ nǹkan gbòógì tí ó lè mú kí ìdílé kó ní ìtumọ̀. Kí wá ni irú ìfẹ́ náà? Bí a bá wo Ìkíní Kóríntì orí kẹtàlá tí a ka ẹsẹ̀ ìkẹrin, ó wí pé ìfẹ́ a máa mú sùúrù, a sì máa ṣeun. Ìfẹ́ kìí ṣe ìlara, ìfẹ́ kìí sọ̀rọ̀ ìgbéraga, kìí fẹ́. Ọlọ́run wí sọ fún wa wípé kí ọkọ kí ó fẹ́ràn ìyàwó rẹ̀. Ọ̀nà wo ló wá lè gbà láti fẹ́ràn ìyàwó rẹ̀? Ó gbọ́dọ̀ jẹ́ onísùúrù fún ìyàwó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni aya pẹ̀lú gbọ́dọ̀ jẹ́ onísùúrù fún ọkọ rẹ̀. Ọlọ́run wá wípé ìfẹ́ a máa ṣeun, ìfẹ́ kìí ṣe ìlara, bẹ́ẹ̀ ni kìí sọ̀rọ̀ ìgbéraga. Èmi ò mà ní táìmù fún gbogbo irú àwọn àṣà jọ̀hún, àwọn àṣà tó ti kọjá wípé kí ìyàwó ilé kó máa gbé ọkọ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀, tàbí kí ọkọ kó wá jókòó ti wípé I love you, do you love me, pé àwọn ò mọ̀ ráyè. Ǹjẹ́ mọ̀ wípé àìráyè rẹ̀ òun náà ló ń tún ìdílé ká lónìí? Ọ̀gọ̀ọ̀rọ̀ ìdílé ni wọ́n ti ṣe ìgbéyàwó tí ò tó gbà kankan, wọ́n sì ti túká. Àwọn mìíràn nígbà tí wọn ò rójú ara wọn mọ́, wọ́n gbọ̀nà kóòtù lọ wípé ẹ tú wa ká. Nígbà tì wọ́n bá sì ro ẹjọ́ títí, ṣé kìí ṣàṣe wípé ìtúká ni àwọn kóòtù ń wá? Àwọn náà tún sọ fún wọn, ẹ ṣe báyìí, ẹ lọ yanjú ẹ nílé, ẹ lọ bára yín sọ̀rọ̀. Wọ́n á ṣe títí ìgbà wàhálà bá pọ̀, wọ́n á sì tú wọn ká. Àwọn ò sì mọ̀ wípé ìtúká ìgbéyàwó ó ṣẹ̀ṣẹ̀ mú wàhálà bẹ̀rẹ̀ fún ọkọ àti aya ni. Yàtọ̀ fún wípé ó lè fa ìdènà ìjọba ọ̀run fún ọkọ tàbí fún aya, síbẹ̀ wàhálà ńlá òun ni fún ọkọ
láti kọ ìyàwó rẹ̀ sílẹ̀. Wàhálà ńlá òun ni fún aya láti kọ ọkọ rẹ̀ sílẹ̀, nítorí pé lẹ́yìn ìkọ̀sílẹ̀ ohun ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ojú ìje lọ. Mo sọ fún gbogbo ẹ̀yin tí ẹ bá ń ronú wípé ẹ ó kọra yín sílẹ̀, má kọra yín sílẹ̀ o. Gbogbo rẹ̀ náà ló ní ọgbọ́n. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé bí o bá kó ọgbọ́n fún ẹnikẹ́ni kí o béèrè. Tí a bá wo ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ karùn-ún, Ọlọ́run sọ pé bí o bá kó ọgbọ́n fún ọ tó fi yanjú ọ̀rọ̀ ayé rẹ, kódà kì í ṣe lórí ọ̀rọ̀ ìgbéyàwó nìkan o, béèrè lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ràn mí lọ́wọ́, fún mi lọ́gbọ́n tí màá fi yanjú ọ̀rọ̀ ayé mi tí yóò fi dára. Ọlọ́run ó sì ṣe bẹ́ẹ̀, ṣé òun ló ṣe ìlérí yóò sì múṣẹ. Ṣùgbọ́n dípò kí ọ̀pọ̀lọpọ̀ ó ṣe irú eléyìí lónìí, wọ́n á máa dọ́gbọ́n ara wọn, wọ́n á gbọ̀nà kóòtù, wọ́n á ti rò wípé báwọn bá ti kọ obìnrin yẹn sílẹ̀ táwọn gba ìwé, táwọn jáwé, tí wọ́n gba ìwé divorce, wípé ogun ti ṣẹ́, ogun ò sì ṣẹ́, ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ara nínú Olúwa, ìfẹ́ tí Ọlọ́run fẹ́ kí a fẹ́ràn ara wa, ìfẹ́ tí ó tóbi ni, ìfẹ́ tó rinlẹ̀ ni, ìfẹ́ tó fi hàn wípé tíbi tíré o, èmi ò máa fẹ́ ọ títí ọjọ́ ayé mi. Ìfẹ́ tí ó fi hàn wípé nínú ìṣòro, nínú wàhálà, nínú àìní, nínú rírí jẹ, nínú àìrí jẹ, èmi ò sá máa fẹ́ ọ ni. Ìfẹ́ nìyẹn o. Ọlọ́run pàápàá ló kọ́kọ́ fi ìfẹ́ náà hàn nípa ríran Jésù wá sí ayé láti wá kú nítorí ẹ̀ṣẹ̀ ìwọ àti èmi. Jésù wá sí ayé láti wá kú fún gbogbo ayé, láti wá kú fún gbogbo ẹlẹ́ṣẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ kí ó bá lè dé ilé ti ọ̀run. Bí a bá ń wípé gba Jésù sínú ayé rẹ, jọ̀wọ́ ayé rẹ fún Jésù. Kì í ṣe nítorí ká lè lówó lọ́wọ́ kọ́, kì í ṣe nítorí ká lè lọ́rọ̀, kì í ṣe wípé ká lè kọ́lé rẹpẹtẹ sínú ayé kí wọ́n máa yìn wá, kí wọ́n máa gbé wa gẹ̀gẹ̀, rárá o. Ṣùgbọ́n gbígba Jésù sínú ayé ènìyàn òun náà ni wípé lẹ́yìn ayé a ó wá lọ sí ìlú mímọ́ ti Ọlọ́run. Bí ó bá sì rí bẹ́ẹ̀, ìfẹ́ tí Ọlọ́run fẹ́ wa tó fi rán Jésù láti wá parí iṣẹ́ ìgbàlá wa nínú gbogbo àwọn tó ń wásáyé tí a lè pè ní wòlíì, kò ṣe ẹnìkan tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí ọmọ aráyé bí kò ṣe Jésù Olùgbàlà, ẹni tí ó wá láti wá kú nítorí ìwọ àti èmi. Ṣé ẹ mọ̀ wípé Jésù ò gbéyàwó, Jésù ò bímọ, kò bá ìyàwó oníyàwó ṣe ìṣekúṣe, bẹ́ẹ̀ ni kò bá ìyàwó oníyàwó. Kìkì ohun tí Jésù wá sínú ayé fún òun náà ni láti gba ọmọ aráyé là. Ìfẹ́ ńlá ni, ìfẹ́ àìṣẹ̀tàn, ìfẹ́ tí ó tóbi. Òun ni Jésù fẹ́ ọmọ ènìyàn láti yọ̀ǹda ara rẹ̀ nítorí ènìyàn. Bí ó bá rí bẹ́ẹ̀, ó yẹ kí ọkọ àti aya pẹ̀lú kí wọ́n fẹ́ràn ara wọn. Ó yẹ kí ènìyàn kí ó fẹ́ràn ẹnì kejì rẹ̀ nítorí pé Jésù ló kọ́kọ́ fi àpẹẹrẹ rẹ̀ lélẹ̀. Ó jẹ́ ẹni àlàáfíà, ó jẹ́ ẹni ayọ̀, ó jẹ́ ẹni ìbùkún. Ìyẹn Jésù, gbogbo ohun tó jẹ́ yìí òun ló yẹ kí ìwọ àti èmi náà ó jẹ́. Nínú ilé ló sì ti yẹ kó bẹ̀rẹ̀. Ìfẹ́ a máa mú sùúrù, a sì máa ṣeun. Bí a bá wo ẹsẹ̀ ìkeje níbi tí mo ti kà fún wa yìí, ìkíní Kóríntì orí kẹtàlá ẹsẹ̀ ìkeje, ó ní a máa farada ohun gbogbo, a máa gba ohun gbogbo gbọ́. Jésù ó farada ikú orígi àgbélébùú. Ó sì yẹ káwa náà ó gbàgbọ́ wípé níwọ̀n ìgbà tí Jésù ti ṣe eléyìí, ó yẹ kí àwa náà ó fẹ́ràn ara wa. A máa retí ohun gbogbo, a máa fàyàrán ohun gbogbo. Ìfẹ́ kì í yẹ láì. Ọlọ́run ṣeun o. A dúpẹ́ wípé ìfẹ́ Jésù sínú ayé láti wá mú ìlérí rẹ̀ ṣe nípa kíkú fún wa, ó mú ṣe kò sì yẹ. Kò dé orí igi àgbélébù kó wípé mi ò ṣe mọ́ o. Ọlọ́run, bí mi ò bá kú kí n kú, mi ò ṣe mọ́ o. Ó fara da ikú orí igi àgbélébù. Ó yẹ kí ọkọ àti ìyàwó náà kí wọ́n fẹ́ràn ara wọn ni. Níwọ̀n ìgbà tí Jésù ti lè ṣe eléyìí, ìfẹ́ tó rinlẹ̀ ni. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú orin Solomoni orí kẹjọ ẹsẹ̀ keje, ó ní omi púpọ̀ kò lè paná ìfẹ́. Ìfẹ́ tó bá jinlẹ̀, ìfẹ́ tó tinú Jésù wá, ìfẹ́ tó tinú ọmọ Ọlọ́run bọ́ sínú ènìyàn, ìfẹ́ tó jinlẹ̀ ni. Ohun àkọ́kọ́ tí a wá lè ṣe láti mú kí ìfẹ́ yìí kó gbòòrò nínú ìdílé wa, òun náà ni wípé kí a gba Jésù láàyè nínú ìdílé wa, kí a mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, kí a wá fi ṣe àkọ́kọ́ nínú ìdílé wa. Bí a bá ti lè ṣe eléyìí, dájúdájú yóò rọrùn fún ọkọ láti fẹ́ràn ìyàwó rẹ̀, bẹ́ẹ̀ ni yóò rọrùn fún ìyàwó láti tẹríba fún ọkọ rẹ̀ nínú ìfẹ́. Ìfẹ́ omi púpọ̀ kò lè paná rẹ̀. Bí ó bá jẹ́ ìfẹ́ tó tinú Jésù wá, ní ìkíní Jọ́hánù orí kẹrin ẹsẹ̀ keje, Bíbélì wípé ìfẹ́ tí ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá, ìfẹ́ tó bá ti ọ̀dọ̀ Ọlọ́run wá gẹ́gẹ́ bí ó ṣe wá nípasẹ̀ Jésù Olùgbàlà,
ti o si koja sori gbogbo awa eyan fe re ninu idile ohun lo si ti bere be o ba gbagbe nigba ti olorun bere lati da ohun gbogbo ti o ti da ohun gbogbo tan ti o wa da eniyan o da okunrin kan ati obirin kan ko daju be lo sugbon nitori aini fe omo eniyan si iyawo tabi si oko re awon iwa jakujaku wa wonu aye o wa di wipe awon miran o ni iyawo won tun ma lo fe obirin miran nita eyi ti ko ba oro olorun mu bi e ba wo daada idile to ba je oko kan ati aya kan ayo to wa nibe ki se kekere o idile to ba je aya kan ati oko kan alaafia po nibe won a finu tanra won won a feran ara won be ni mo si mo wipe bi idile re ba je bi a se nsoro yi dajudaju alaafia re yo po to ba ti wa di wipe okunrin lepa obirin kaakiri ita obirin na o foju sile mo o nse bo se wu idile yen ti yi pada o ti kuro ni idile ti kristiani o ti di idile miran bako ni idile re se ri nje e feran ara yin ninu idile yin nje n teri ba fun ara yin nje e ti le mo wipe o ye o to lati fi jesu se apata idile yin ni ipari ife ti olorun pe iwo ati emi si o na ni ka feran ara wa awon obirin miran a si koko won sile nigba ti won ba ri wipe o ni isoro boyo wa ninu aisan awon okunrin miran won a si pa iyawo won ti bi won ba ri wipe o bo sinu wahala kan ife ko ni eleyi ife aisetan ti jesu ni fun araye o na ni olorun pe iwo ati emi si bi ife ba nbe ninu idile ogun ada ko ni si ogun bi ife ba nbe ninu idile ija yo tan bi ife ba nbe ninu idile ko ni si wahala bi won ba nri won ma wo bi eni pe ko si bi ife ba nbe daju daju idile yo layo eyin baba ninu ile nje feran iyawo yin eyin iyawo ile nje feran oko yin bi iwo ba feran oko re o ma toju re o ma ke o ma ge be gege ni fun oko pelu nje si mo wipe ere nbe fun gbogbo ise ti a se labe orun bi jesu ba de loni kini yo je ere re si oko re si aya re nje feran ara yin je ma n se asepo gidigidi ni ona ti yo gbe ogo olorun ga olorun yo ran yin lowo lati se be e feran ara yin olorun lo pa lase wipe bi mo ti le nfo oniruru ede ati ti angeli ti emi ko si ni ife emi dabi ide ti n dun tabi bi kimbali olongoro e je ka feran ara wa o ife la le fi yanju oro aye wa ife la le fi yanju oro idile wa nitori na iwo baba ninu ile feran aya re oro olorun wipe eni ti ko ba feran iyawo re wipe adura re yo ma ni idena o ye ki e feran ara yin denu denu iru isoro wo ni enikeni ninu yin wa e duro tira yin e gbadura funra yin e fi apere to dara lele ni waju awon omo yin ki awon paapa ki won o ba le tele ki awon na si le ma rin irin alaafia ni ojo iwaju mo gbadura wipe olorun yo ran yin lowo ife a ma mu suru a si ma seun boya e ti sera yin e darijira yin ogo ni fun olorun loke orun olorun a ti gbe awon oro na e bukun wa e sanu fun wa ni oruko jesu oluwa wa amen bi o ba nfe imoran tabi adura pe number yi 08035148611 08035148611 ba mi ko rin yi mo mi lo

alẹ́ o, ẹ kú òdede àkókò yìí, ẹ kú bó ṣe ń lọ níbẹ̀ wọn. Àdúpẹ́ o ìbàlọ́wọ́ àwọn àgbààgbààgbà tàwọn àgbàlagbà tí ń gbọ́ wa lálẹ́ ètò ni. Àdúpẹ́ o ìbàlọ́wọ́ àtẹ́lẹwọ́ tó kọ̀ tí orun ìbàlọ́wọ́ àtẹ́lẹsẹ̀ tí ò lè orun. Ẹ ti mọ̀ pé bọ́dẹ bá wogbó ọ̀dẹ ó dàgbóró ọ̀wàrà òjò wọ̀gbóró dàgbóró ṣe àṣà. Àdúpẹ́ o òjò alẹ́ tòní tọrọ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ sálẹ̀ yìí níbi wárọ̀dé. Àdúpẹ́ o àtura ni yóò tù wá là. Àkànfẹ́ modé lónìí tẹ́mi ti gbá àwọn àtìpẹ́ ò rẹ̀ níbi ẹtẹ́ ti ń gbọ́ mi. Àmọ́ gbogbo gbálẹ̀ gbárawọ ẹja ṣe pẹ̀lẹ́ kùtù kọ́mọ ká ó lè ríbi yan. Ẹ̀ka alẹ́ káàbọ̀ sórí ètò tá a pè lámi wo. Ọlọ́run modé lálẹ́ tòní o kábíọ́ ò síta ní òbí ọ. Ọlọ́run ọba tí ń bẹ́ nìkan jà tí gbogbo aláàrú tí wọ́n mẹ́rẹ́ tí wọ́n mẹ́wọ́ tí wọ́n ń sákiri kìjó kìjó. Àràmọ kànú ọ̀run ti ń sán tòjú tẹrùn. Ìmọ̀ mọ́ni mọ̀nì mọ́ni mọ̀nì mọ́ni tí mọ́ni bí òtútù àpèká ni wọn kò kó àpèjúbọ̀ ó là. Adé lórí ètò tá a pè lámì wò lálẹ́ ètò ní ẹkú ilé ẹ̀lẹ́mẹ̀ ẹ̀ka alẹ́ ẹkú àjálẹ́ o. Ṣáájú ohun gbogbo àlejò tá a gbé wá lọ́sẹ̀ tó kọjá ẹ̀yìn tẹ́ dìde ìrànlọ́wọ́ sí adúpẹ́ lọ́tún lọ́sì tẹ́ sí bẹ́ẹ̀ dìde ìrànlọ́wọ́ adúpẹ́ o òní 1,000, 2,000, 5,000, 10,000 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adúpẹ́ lọ́wọ́ yín o àmọ́ lóore o. Ìyìn tẹ́ ṣe lórí ètò yìí fàlejò tá a gbé wá lọ́sẹ̀ tó kọjá adúpẹ́ o. A sì mọ̀ lóore agbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ yín ni. Ẹ̀ka alẹ́ Àtúndé lónìí o lórí ètò àmìwò dámọ̀ndì ni wọ́n pe bí o 88.7 nílùú ti lọ́rin. Ọlárẹ̀wájú Ògún ní Yọ̀pá Èbètì Lèmẹ́jì alákàfẹ́yẹrẹ ìjálógun International Presenter. Ọmọláre o ti ń fa Bọ́lámù Kọ́nyẹ́gán òkú pàpàpà fírẹ̀ nàkànàkàn gbárẹ̀ lọ kànàkànà. Ẹ̀yin ni aṣẹ́gun àjọ wà lálẹ́ tòní ní yàrá agbára náà ni o. Àdúpẹ́ o àjọ wà lálẹ́ òní o. Àwọn bàbá tó wà lẹ́nu lóró lọ́wọ́ akíyín o àtàwọn tí àjọ ṣètà lẹ́yìn tí ó dìsùn yóò dùn gbogbo kan sí àdúpẹ́ ìlẹ́bẹ̀ akíyín o. Ìjẹ́ olúwa ọlọ́run ìṣẹ̀dá gbogbo ẹ̀mí ènìyàn wà kún wa lórí ètò tàlẹ́ tòní ẹ̀ ńlẹ́bẹ̀ ẹ̀kú lé ẹ̀kú kalẹ̀.

ó dá lórí ètò tá a pè lámìwò fún talẹ̀ ètò ní ẹ já ṣe báyìí ibi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ wàá dúpẹ́ ọ ẹ̀yìn tẹ́ ń darapọ̀ mọ́ lórí ètò yìí ẹ̀yìn tẹ́ ń ran àwọn àlejò wa lọ́wọ́ ẹ̀yìn tẹ́ ń náwó ọ̀ràn lọ́wọ́ sáwọn àlejò wa mo ṣe wé mo dúpẹ́ o lórí ètò àmìwò àtúndé lálẹ́ ètò ní náà bí ìṣe wa ní diamond 88.7 fm nílùú ti lọrin ẹ̀ ń lẹ́bẹ̀ẹ́hún ẹ̀ kú kalẹ̀ jẹ́ ń ṣe báyìí ná orí ètò náà láwà fún talẹ́ ètò ní tá a pè létò àmìwò mo kí yín o ẹ̀ ń lẹ́bẹ̀ẹ́hún o.

0: gbẹ̀yìn tẹ́ ń gbọ́ wa nínú ilé lórí ètò ta pè lámìwò lálẹ́ òní. Ẹ lọ́la tí ń rẹ wájú ògùn ní Yọ̀pá Èbìtì. Ẹ̀yin náà ti máa di tìyín mú ẹ ti máa rí nkankan àbí méjì tẹ́yìn náà ó dì mú. 88.7 FM nílọrin náà lẹ ti ń gbọ́ wa. Ọ̀dà àlejò mi ẹ ti wájú ibi tẹ bọ́rọ̀ dé sá.
1: Lẹ́yìn ìgbà yẹn tí ó wà fẹ́ẹ̀sì kejì yẹn so mi wá tiẹ̀ níbi láti ṣe nǹkan kan mọ́.
0: Nígbà tí méjèèjì tí ó wà fẹ́ẹ̀ tiẹ̀ pé òun náà ò rí mọ́ rárá àbí kò rí
1: nígbà náà. Mi wá tiẹ̀ lè ṣe nǹkan kan mọ́ nítorí tẹ́lẹ̀ náà máa ń fi kejì fi tún jẹnẹrétọ̀ ṣe máa tiẹ̀ tún ìgbà tí mo wá rí kankan ṣe mọ́ ìgbà tó wà fẹ́ẹ̀sì kejì. So bàbá mi ló ṣà ń bọ́ mi. Ìyá mi náà àwọn so wọn ṣà ń bọ́ mi tọ́lọ́kọ́bọ̀ tọ́ bá fún mi máa fi jẹun.
0: Àwọn bí ẹ̀gbọ́n yín kan gbàrà bẹ́yìn nìkan náà ni ẹ wà lọ́wọ́ òbí yín gbà.
1: Àwọn ẹ̀gbọ́n mi láwọn ẹ̀gbọ́n.
0: Ok.
1: Ṣùgbọ́n bí bàbá mi ṣà ń bọ́ àwọn ẹ̀gbọ́n mi náà fún mi.
0: Pé ọ̀dọ̀ wọn lè dúró sí.
1: Bẹ́ẹ̀ wọ́n ṣà ń fún mi ṣé ń jẹ ẹ̀jẹ̀ tèmi náà fi jẹun. So ìgbà tó máa di bí ọdún kẹta sígbà yẹn again. Bàbá mi náà ti tún ṣaláìsí nìyẹn.
0: Kábíyèsí Ọlọ́run pé àwọn náà jáde láyé lẹ́yìn ọdún mẹ́ta sígbà náà.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ó wá pe èmi àti ìyá mi àti Sanwo-Olé àti àwọn ẹ̀gbọ́n mi náà iṣẹ́ tó ń ṣe kò lọ déédé tọ́gàn ríṣẹ́ gidi kan ṣe débi kan máa rówó fún wa láti Sanwo-Olé kò sówó kankan kò sí.
0: Ẹjọ́ ń gbé náà ni àbá àwọn wà ń bòmí.
1: Àwọn wà ń bòmí.
0: Ok nílùú bòmí.
1: Bẹ́ẹ̀ so Èkó náà làwọn náà wà torí Èkó ni àwà ń gbà yẹn.
0: Ok Èkó lẹ wà ń gbà tẹ́ ń wí.
1: Bí àṣàròwọlé san mọ́ àjíjẹ mímu rọrùn ó ṣe di pé a ní láti wá sílùú òkè nìyẹn a fi dé sí Family House ní Ìlọrin. Nígbà tá a lè dé Family House ní Ìlọrin kò sí kankan náà but àǹfààní.
0: Ṣé ẹ̀yin àti mọ́mì yín náà lè wà bí àtàwọn
1: ẹ̀gbọ́n yín? Bẹ́ẹ̀ni àti mọ́mì mi. Àǹfààní tí a kàn rí ni pé àsanwó-olé ń bẹ̀ ṣùgbọ́n jíjẹ mímu kò rọrùn torí ẹni ta lọ bá ń bẹ̀ náà ẹ̀gbọ́n bàbá wa ni bàbá mi wọn dẹ̀ àwọn náà dẹ̀ ti dàgbà so kò sí jíjẹ mímu kankan kò rọrùn. So wá wò pé iṣẹ́ ta máa fi wà báyìí débi ń pa ọmọ lọ́mọ mi pé bóyá ta bá jáde síta a máa ríyàn ṣàánú wa aṣáájọ jáde a máa tọrọ owó.
0: Pé ẹbẹ̀ sí ń tọrọ owó ẹyin nìkan àbí àti mọ́mí
1: dání
0: òkè wọ́n mú yín.
1: Bẹ́ẹ̀ sí ń tọrọ owó.
0: Ẹ jẹ́ ń lọ tààràtà sọ́dọ̀ àní ọjà nílọrin bí. Lórí ètò táà pẹ̀lú àmìwò ǹjẹ́ ta làlejò mi lórí ètò àlàlẹ́. Ẹ yin sọ̀rọ̀ gbọ́nsókè dáadáa ẹyin ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò àbẹ̀wòsàn. Tó bá ń rí yí mọ́ra wọn. Láti lu ìlọrin bí ẹ̀ka àbọ̀ sórí ètò àmìwò. Ètò àmìwò tá a bá ń sọ nípa àmìwò tí mi ẹ̀dá nínú ayé ẹlòmíì nígbà tó wà ní kékeré ní mọ̀ rámìwò ẹlòmíì nígbà tó wà lọ́dọ̀ pàápàá jùlọ ọkùnrin mí nígbà tó bá láya nlé tó bímọ tán nítumọ̀ rámìwò ibo ní àmìwò tí yín ti bẹ̀rẹ̀ tẹ́ ti fẹ́ mọ lálẹ́ yìí bàbá.
1: Bí àmìwò tèmi ṣe bẹ̀rẹ̀ ni pé báyìí nígbà tí mo wà lọ́dọ̀ ọ̀dọ́ náà ni mí báyìí náà ìwọ̀n ògbà tí ó ṣẹlẹ̀ tàmìwò tèmi ṣẹlẹ̀ ni pé ògbà yẹn èmi àtàwọn ọ̀rẹ́ mi mẹ́rin àjọ ń gbé papọ̀ àwa mẹ́rin ni àjọ ń gbé papọ̀. So ṣàdédé ni ìdájíjọ́ kan làwọn ọlọ́pàá wa kó wa nulé wọn bá ní pé.
0: Ẹ̀yin àti àwọn ọ̀rẹ́ yín mẹ́rin ṣe ẹgbàálé bíi boys àbí bóun lẹ ṣe ẹjọ́ ń gbé papọ̀ ńgbà náà.
1: Bẹ́ẹ̀ so wọn kó wa ṣáàdì station àṣà wọnú mọ́tò wọn àṣà mo rí pé mo ṣàkíyèsí pé mo rí arí àwọn méjì kan tá a mọ̀ ládùúgbò tí wọ́n hankọ́ọ̀pù. So wọ́n ṣáà kó gbogbo
0: wa. Ìgbà tán wá mú yín kí wọn ò fi ẹ̀sùn kankan yín ó kà déédé wá kó yín àbí.
1: Ẹ̀rọ kan ò kó wa náà.
0: Ṣe láti máa olè ẹ̀kọ́ yẹn wọ́n mú yẹn náà ẹ mọ̀ wọ́n ládùúgbò.
1: Mo wá wọ́n yà ní pé bàbá máa rìn ní pé tó bá ti jáde àwọn máa yẹ ẹ mọ̀ pé kí á máa pè àwọn.
0: Nǹkan rò yìí tó bẹ̀rẹ̀ ṣé ẹ gbìyànjú lílọ ilé ìwé ẹ̀sùn wọn náà fi kàn yín gbà kan tẹ́lẹ̀.
1: Ẹ̀sùn rọ́bì
0: òkè bẹ́ẹ̀ lọ dégun jáde.
1: Ọmọ náà ni mo sọ pé ìgbà tí SS2 mo
0: fẹ́ wọ̀ ńgbà náà.
1: Mi ò sá sí nípa rẹ̀ so ìgbà tó ṣàyà
2: aṣáájọ
1: bí wọn ṣe tún transfer wà nìyẹn ó bá di sars won sa office won ni school se wa di lo se wa di vice principal won ri pe mi mo kokon ja ya yin ra form fun mi a se ikan ni awon meji ta ri ni inu moto olopa so mi pe a se mama gbe ni se ikan nu awa merin to ko nu ile o se en tori mi lo gbo kada fun iyen pe family asa ko ma fi sise o wa lo gbe ni keji yen awon tajo wa lo fi jari se dada pelu
0: lo lo fukara yen jale be fe jina si mami yin
1: mo fe jina si won so awon asa ni lati lo toro wo igi asa o pe atoro ka kiri asa wa o ile
0: wa to ke fi gbale
1: be awa send owo si vice principal yen awon wa ba wa le si to si school
0: okay
1: across the cage so ibi be la wa wa lati
0: sa ti mami yin na le wa lejo ko lo
1: be ati wa ko lo be lati bi osu kefa 27 osu kefa
0: Let it move lobe.
1: Ati move lobe. So ati gba yen sin alanfani ati torowo kaakiri mo sugbon jije mumu ko rorun a di bi odun keta si gba yen ge baba mi na de tun sa laisi ni
0: kabisi olohun pe awon na jade lai leyin odun meta si gba na
1: be ni sir
0: eh kabisi olohun
1: o wa ko emi ati ya mi ati san ole ati awon egbon mi na ise ton se ko lo dede do gan lise gidi kan se ebi kan ma ro fun wa lati sanwo ile ko so kankan ko
0: se ejo ngbe na ni aba won wa nbo mi
1: awon wa nbo mi
0: okay ni lubo mi
1: be so eko na la won na wa tori eko ni awa ngba yen
0: okay ko le wa ngba ten wi
1: be bi a sa ro ile san mo a jije mu rorun o se di pe a ni lati ko wa si loke ni yen asu de si family house ni lorin gba ta de de family as ni lorin o si kankan na bo anfa
0: se eyi ati mami yin na le wa bi atawon
1: igbo
0: okay
1: anfa ni kra kan ri pe asan wo le nbe sugbon jije mumu ko rorun lori eni ta lo ba nbe na egbon baba wa ni baba mi ni won de awon na de ti dagba so o si jije mumu kankan ko rorun so ma wo pe ise ta ma fi wa bayi de bi npa omole mi so mo mi pe we ya ta ba jade sita a ma riyan sanu wa asa jo jade ma toro wo
0: pe e be si n toro wo se eyin ni ka bi ati mami
1: dani
0: okay won mu yin
1: be be si n toro wo ni oja
0: ni oja ni lorin bi
1: be be si n toro wo igba ti asa o jade to bi osu melo kan a din toro wo asa n ri jije manage yi ta ba ri
0: a ma e ri yi mara won
1: so igba to wa di ijo kan a ma n koja ni waju shobu ya kan bi iya yen se ri mi niyen iya yen sa bere pe ki lo sele mo kalaye mo salaye fun won bo se je won ni pe hospital wo ni mo n lo mo wa ni pe hospital mi lo hospital kankan bayi won wa ni pe hospital kan wa ni side ilorin yen won ya
0: juwe fun yin
1: bẹẹni mo wa awa lo be won ya ni kin lo to ba si de be ko to ba so kin je ki
0: awon gbo o da edatomina yin ten gbo wa ninu le lale oni oro le ngbo yi lati nu alejo wa iyen lori eto ami fun ta le oni lórí ètò òun bá ṣe wá ń bàbọ̀ ẹ já ṣe báyìí

0: lẹjọ mi ọdọ ọmọ Nàìjíríà ti gbọ yín lágbọ yí pẹlú ọba tẹ sọ yìí ṣùgbọn jáwo báyọ ọpọlọpọ bẹmi ṣe mọ n bẹrẹ lọwọ àwọn àlejò tó bá wá sórí ètò yìí ni pé tàn ẹlòmí wà tó jẹ pé òun náà tó nírú àmì wò tẹyìn náà ní tó jẹ pé eléyìí tí ẹ ń wò lálẹ ètò ní kì í ṣe pé ó bẹrẹ ní bẹrẹ pẹpẹ pẹlú yín sábàbí náà ló fà á tó sì dé eléyìí tó jẹ pé tàn àmì wò ni nínú ayé àbámiwò bá sì ti wá ń gbà míì ẹlòmí á rò pé òun ó para òun ó gbẹmí lọrùn ara òun ẹ já wo irú àwọn èèyàn tó bá ń ronú báyìí ìmọ̀ràn wo lè lè fún wọn.
1: Irú èèyàn tó bá ń ronú báyìí nítorí ìgbà tí kinní kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi tami wo yìí ọ̀ ṣẹlẹ̀ sí mi ó dàbí pé ayé ti sú mi bí pé kì tiẹ̀ para mi bó ṣe rí ní ọkàn mi nìyẹn ń gbà yẹn ṣùgbọ́n mo á rò lọ rò bọ̀ nítorí ògbà yẹn mi kì í lè ń jáde mọ́ bí mo ṣe máa ń jáde tí mo máa ń wá nǹkan jíjẹ mímu fúnra mi so ó ṣàkà mí láyà débi pé mo ń rò kúrò síra mi ṣùgbọ́n ìgbà tí mo wá rí pé nǹkan báyìí kò kọ́ ni solution kọ́ làbáyọ mo bá kúkú ń jáde so máa ń mú gi jáde so máa kàn máa jáde lọ síta ní pàtó bíi tí mò ń lọ kí n ṣàti lè gbé ìrònú kúrò lára torí mo mọ̀ pé ẹ̀yin onígbìyànjú ni ọlọ́run wà then kí ẹ̀yàn kan máa fi nítorí pé nǹkan kan ṣe kó wa máa fi máa ro ìròkúrò sára rẹ̀ bóun fẹ́ pa rẹ̀ irọ́ pé ọlọ́run náà ni ó mọ ìdí tí ó fi rí bẹ́ẹ̀ sí so mo bẹ ní ẹnikẹ́ni tó bá ní irú ìdojúkọ báyìí kó má rò ó pin pé ayé ti tán fóun nítorí pé nǹkan tó oyè tún lè da fún lọ́jọ́ ọ̀la jù báyìí lọ so kó má wò ó pé ayé ti tán ó ti sóun.
0: A dúpẹ́ lọ́wọ́ àlejò wa lálẹ́ òní. Ẹni Ọlọ́run mọ̀ náà ni láti ìlú Ìlọrin. Ètò àmì wò rèé, a lọ sáwọn abala tó yẹ a tún lọ lórí ètò ọ̀hún. Ẹ má gbàgbé òye kan ìdámọ́ra 88.7 FM náà lẹ̀ ń gbọ́ pẹ́ lọ́la tí ń rẹwájú ògùn ní Yọ̀pá ẹbí ti. Ẹ jẹ́ àṣẹ báyìí lálẹ́ ètò ní kí n yọ̀dọ̀ àlejò mi abẹ́ ìrílé ayé. Èèyàn tó ti ń sá sọ́tún sósì tí ń wá jíjẹ mímu fúnra rẹ̀ ti ń gọ̀kadà ó kọ́ sí ọwọ́ ó ṣe wá ó ṣẹ̀yìn kó tó di pé àmì wo ojú ó wá ṣẹlẹ̀ ó tún aràn ojú kejì méjèèjì àlejò di ẹni tí wọ́n ń se bẹ́ẹ̀ tí wọ́n ń fàwọ́nú yàrá agbára lálẹ́ òní ẹ̀rí pé kábíyèsí elédùà tó tòrè ọlọ́run tó tòrè ọlọ́run ẹ jẹ́ ń ṣe báyìí ná mo fẹ́ kí n yọ̀dá àlejò mi ká tó tẹ̀síwájú láwọn abala tó kù tó yẹ ká lọ lálẹ́ ètò ní ẹ̀ńlẹ́ bẹ́ẹ̀ kú kalẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa o.

0: kàbíyèsí ẹlẹ́dùá lálẹ́ òní adé lórí ètò tá a pè lámì wò ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kú lé ẹ̀ka lé ẹ̀kú dídí àkókò yìí o 0913656952 bá a ṣẹ̀ṣẹ̀ náà nù lálẹ́ ètò ní lórí ètò.
1: What a bitter experience.
0: Oh 0913655952 náà lójú òkú ọ̀hún. Ẹ fẹ́ polówó ọjà fẹ́ sún gbọ̀wọ́ ètò yìí ẹ fẹ́ káwọn èèyàn gbọ́ yín àbẹ́yìn náà lámìwò tiyín. Nọ́mbà tẹ́lẹ̀ pèmí sí lẹ́yìn ètò 08062891134 08062891134 náà ni nọ́mbà tẹ́lẹ̀ pè sí 08062891134. Ẹjẹ́ ń wo àwọn bíi mélòó kan tó wà lápá àbí náà ẹ káàlé ó kọyín bulẹ̀ tí ń pè wá o. Ẹ kú kalẹ̀ o.
2: Ẹ kú ètò ọlọ́run ní tí ó bá jẹ́ o.
0: Ọlọ́run ní ṣètò kọyín bulẹ̀ tí ń pè wá sà.
2: Ìmáàmù owó ni látàbù tó ọjà.
0: Tọ́ bàbá yẹ káàbọ̀ sórí ètò ẹkú gbogbo à lórí ètò àmì wọ̀.
2: Kí àlejò tí ẹ gbé wá. Mo fẹ́ rí ju gbogbo ẹ̀ lọ àti ẹ̀dúpẹ́ tí àwọn aláàánú kọ̀ọ̀kan tí wọ́n ń yọjú sí.
0: Adúpẹ́ o.
2: Torí gẹ́gẹ́ bí àmì òṣèlú látàrọ bá ṣe ń gbọ́ kinní yẹn. Ọkàn wa kàn ń lọ sókè ń lọ síbẹ̀ ní sẹ́pẹ́rù nǹkan báyìí tún kù láyé. Tọ́ àmọ́ ju gbogbo ẹ̀ lọ ọlọ́run bá aná láàánú sí.
0: Àmì àmì ìlédùá.
2: Gbogbo bó ti ṣẹlẹ̀ náà kò ṣẹlẹ̀ kò sí ní tó ṣẹlẹ̀ yín ọlọ́run. Àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run bá aná láàánú sí.
0: Àmì àmì ìlédùá.
2: Gbogbo àmì ò tún mẹ́lára kálukú ti wa náà ọlọ́run bá gbọ́n dànù.
0: Tọ́ àmì àdúpẹ́ o.
2: Iléeṣẹ́ dáámọ́ǹdì ò ní bàjẹ́
0: o. Àmì o àmì ìlédùá.
2: Ìmáàmù owó ni látàbù tó.
0: Tọ́ bàbá àdúpẹ́ lọ́wọ́ yín o àdúpẹ́ lọ́wọ́ yín lórí ètò tá a pè lámìwò náà làwà lálẹ́ ètò ní kábíyèsí ọlọ́run á ti sì yí sí fẹ̀yìn tẹ́ bá ń gbọ́ wa. Èrò pọ̀ lójú òpó ẹjẹ́ ń wo ẹnìkan tó wà ọ̀pọ̀lọpọ̀ yẹn tẹ̀ ti wà ń bí. Ó dá ẹjẹ́ ń ṣe báyìí kí wẹni tó wà ń bí ẹjẹ́ wẹni ó wà ń bí ẹjẹ́ wẹni ó wà ń bí. Ẹ̀ka lé ó kọ yín bulẹ̀ tí ń pè wá o. Ẹ̀ka lé ẹ̀ kò dídí àkókò ìsà.
3: Àwọn ọ̀jọ́ mi ìsà ọba láti lu àwọn ọ̀gbẹ̀dà.
0: Tọ́ bàbá ẹ káàbọ̀ sórí ìtọ́ àmì wò sà.
3: Àpẹ́ ibi tí ọwọ́ ayé ò ní pẹ́ láṣọ ọlọ́run.
0: Àmì o àmì.

0: Mumura lodun 2027 eyin da. Alaja Bolajoko Travels and Tours. Ile ise to letu le ho yaya. Nipa ka ba ni seto irin ajo lona to ronu gba. Ile gbe to suma arahun ni won ko awon alalaji ti won si. Lati mo ki jijo seto nti tita wa fu folohun oba Allah. Ko lo lai mu inira kankan dani. Our services are flight booking, passport assistance, hotel reservation, travel consultancy, travel insurance, tour packages and many more. Eka si ile ise Alaja Bolajoko Travels and Tours. Lati ba yin seto yike irin ajo. Labele tabi si oke okun. Ile ise mu wa ni dojuko Tinu block along Sobi road ni agbegbe Akerebiata nilu Ilorin tabi ke pe sori awon number yi 0913364253 tabi 0707805-2249 be let's tule pe 0907-8989-1562 Alaja Bolajoko Travels and Tours lilo fun irin ajo aja ti owo moda dironu gba
1: E tẹ́tí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ Alaja Bolajoko Travels and Tours ń fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn síbi ètò ìfilọ́lẹ̀ ìrìnàjò Hajj àti Umra eléyìí ti ń ṣe àkọ́kọ́ irú ẹ̀ ìyẹn first launching of Umra and Hajj tí yóò wáyé ní ọjọ́ Sunday ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà yìí ní dédé aago mẹ́wàá òwúrọ̀ nínú agboolé Balógo Fulani tó ń bẹ nílùú Ìlọrin. Àwọn àlejò àyè sí pàtàkì ọjọ́ náà ni bàbá wa ìmáàmù àgbà tìlú Ìlọrin Asheik al-Imam Muhammad Bashir Dasoke Imam Fulani tí mọ́ bàbá wa tí wọ́n jẹ́ mufti tìlú Ìlọrin Fadilat Sheik Farouk Onikijipa Almiski Belilai àti àwọn èèyàn jankan-jankan mìíràn ni wọn yóò péjú písẹ̀ síbi ètò yìí gbogbo ènìyàn lápẹ́ o ẹ̀jẹ̀ k

bẹ́ bá lámìwò tẹ́yìn náà fẹ́ so ẹ fẹ́ polówó ọjà sọ ń gbọ̀wọ́ ètò yìí àbẹ fẹ́ sì kéde lórí ètò àmìwò nọ́mbà kan tó tẹ́lẹ̀ pèsè lẹ́yìn ètò ní 08062891134 08062891134.

0: wọ́n yìí tẹ́ ń pè wà lálẹ́ yìí náà ládúpẹ́ fún ọ kò ní bàjẹ́ ọ bàbá wa kárìrì balógun àdúpẹ́ ọ ẹjẹ́ ẹni tó wà bíná lórí ètò ẹ̀ka ilé ọkọ̀ ìwé lẹ́yìn náà kó ń bẹ ìpèlójà yìí kì í ṣe látọ̀dọ̀ tèmi ìpèlójára wọn o ẹ̀tùn mú nọ́mbà tẹ́lẹ̀ pè sí lẹ́yìn ètò ni o bẹ bá pè lálẹ́ yìí tí ì bá rí gbé ọmọ bínú o èrò lè pọ̀ lójú òpó ẹ wá lè pè lọ́la àmọ́ bẹ́ẹ̀ bá pè lọ́la ẹjọ́ tó bí aago mọ́kànlá sókè àbí kẹ pè láàrin ọ̀sẹ̀ mi náà ní gbé fúnra mi bóyá ẹ lámì wò ẹ fẹ́ polówó ọjà fẹ́ sọ́gbọ̀wó ètò abẹ́fẹ́ ran àwọn àlejò tá à ń gbé wórí ètò yìí lọ́wọ́ àwọn tó ran ẹni tá a gbé ọlọ́tì tó kọjá lọ́wọ́ àdúpẹ́ o àwọn tí wọ́n dìde ràn lọ́wọ́ fẹ́ni tá a gbé wa lọ́sẹ̀ tó kọjá oní 1000 sí tiẹ̀ oní 2000 5000 àti bẹ́ẹ̀ lọ àdúpẹ́ o ẹ jẹ́ wọn ni wọ́n mi ẹ̀ka ilé ọkọ̀ yín bulẹ̀ tí ń pè wá o ẹ̀lú ẹ̀ka lẹ̀ o. Láti ilé ajé agbọ̀nyìn o àmì ọlọ́run àmì ìlédùn àmì ìlédùn àwọn àmì àṣẹ o àṣẹ ìlédùn àwọn àmì nìyẹn lẹ o. Àmì ìlédùn àwọn àmì ìlédùn àmì o àmì ọlọ́run tọ àdúpẹ́ o àmì o àmì o àmì o àmì àmì ìlédùá.
1: Àwa tá a sì ń gbọ́ náà àwa ní ìlú sọ̀rọ̀.
0: Àmì o àmì o àmì o.
1: Ẹ mọ̀ lọ rí ẹ mọ̀ bọ̀.
0: Àmì o àmì o àmì o àmì o àmì àmì. Ọ̀làkù àtàyìn làbílẹ̀ àlẹ́lẹ́ àti àdúpẹ́ o àdúpẹ́ lọ́wọ́ yín o àdúpẹ́ o àdúpẹ́ o ọlọ́run ó jí àrí mọ́ àdúpẹ́ o àdúpẹ́ o.

0: ètò náà la wà lálẹ́ yìí ta pè lámiwò àkókò yìí sórí tètè sanitipa lókè onígbìn ó mọ̀ tọ́jọ́ mẹ́ta méjì mẹ́ta lórí ètò yìí sanitipa báńkì alàgbà sẹ́gun ẹlẹ́rọ̀ láti ló ògbẹ́ tì ó tọ́jọ́ méjì mẹ́ta lórí ètò ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ ó kọyín bulẹ̀ tí ń pè wá o ọlọ́run ní ṣètò ẹ̀ka alẹ́ sá o ọlọ́run ní ṣe adúpẹ́ o. Oya a ń gbọ̀ yín sàwọ̀ lórí ètò àmì ìwòsà adúpẹ́ o. Àmì àmì elédùá o. Amen. Wọ́n yí tẹ́ ń pè sórí nọ́mbà mi gbogbo ẹ̀ ní mo rí ẹ má bínú pé ń lè gbé lọ́wọ́ tàwọ̀ yìí o nọ́mbà tẹ́ fi lè wọlé yàrá agbára bí ọ̀tọ̀ ni o ní tẹ́ fi pè mí lẹ́yìn ètò ọ̀tọ̀ ní tẹ́ ń pè mí sí ẹ má bínú pé ń lè gbé o ẹ pè mí sí lẹ́yìn ètò ní ìbágbé lálẹ́ ètò ní bí aago mọ́kànlá sókè lọ́lẹ̀ ẹ pè mí àbí kẹ́ ẹ pè mí láàrin ọ̀sẹ̀ má bínú o torí pé kò ní dá kẹ́ ẹ pè mí kí n má lọ́hùn kí n má láǹfààní àtúrò ọ̀fẹ́ láti gbé pè yín ló jẹ́ pé ẹ pè mí aago mọ́kànlá sókè àbí kẹ́ ẹ pè mí láàrin ọ̀sẹ̀. ẹ jẹ́ àwọn ẹnìkan dundo sí i lálẹ́ ètò ní àbí méjì ká máa fi ṣe lọ lórí ètò tá a pè lámiwò. àmọ́ lórí ẹ̀yìn tẹ́ ń pè wá o 0913655692 náà lójú òpó 0913655692 ẹ̀ka alẹ́ ó kọyín bulẹ̀ tí ń pè wá o ẹ̀ka alẹ́ mà o. láti lu ṣàwọ́ àwọn ga agbọ̀nyín mẹ́ka alẹ́ mà o. àmì o àmì elédùá àmì elédùá. tọ́ àmì o àmì o. àmì àmì elédo.
1: nínú àdìmáwò tó ti yọ ọlọ́run ní dá padà síbẹ̀.
0: àmì o àmì elédo. tọ́ ọlọ́run ó jí wa rè má dúpẹ́ o. kábọ̀ múra àti mọ́ lọlé fún talẹ̀ ètò ní adúpẹ́ yìí tẹ́ pẹ̀ wọ́yìn tẹ́ fà tẹ̀rẹ̀ sẹ́sọ wá dúpẹ́ o. orí ètò àmì wò náà ni o ní kẹ́nìdá mọ́dé tí 8.7 FM ní ló ti lọ́rin.

ẹ já ṣe báyìí kí wo last caller lórí ètò ẹ lóò last caller lórí ètò fúta lẹ́yẹ kalẹ̀ o hello ọ̀dà engineer bá ń tójú òun pa ojú òpó òun bá mi ti pa bá ń ti pa yẹn yẹn tí ó bá pè mí kó di lẹ́yìn ètò ẹ pè mí lẹ́yìn ètò àbí kẹ́ ẹ pè mí láàrin ọ̀sẹ̀ àbí kẹ́ ẹ pè mí lọ́la bíi aago mọ́kànlá sókè ìgbéraga kọ́ o torí àwọn ètò míì ni o yóò wò mí kẹ́ ẹ pè mí kí àjọ ní gbólóhùn kájọ bára wà ní gbólóhùn kò ní dára kẹ́ ẹ pè mí kí mọ́ lórí ọ̀fẹ́ àti gbé kọ́ọ̀lù yín ni o adúpẹ́ o àlejò tá a gbé lálẹ́ tòní náà adúpẹ́ lọ́wọ́ yín o mà adúpẹ́ o ó tiẹ̀ jẹ́ pé àkálẹ̀ náà la fohun talẹ́ ìṣe náà bákan náà àfi ṣe ní àkálẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ àlejò tá a gbé wá o tó jẹ́ pé tàkálẹ̀ ni o ẹ jẹ́ ṣe báyìí lórí ètò

0: ẹjẹ́ ò ṣe báyìí lórí ètò lálẹ́ yìí ẹjẹ́ ní àìjá mọ́ lọ díẹ̀ díẹ̀ fún talẹ́ ètò ní. Ayé tó tó ayé mà le. Ó dá ìyẹ́ ròyìn kápá o, apá ò kápá ròyìn kó sì apá ò kó sì ròyìn ká kànga kàngan ò ṣe bá wọn bínú kó sí. Àwọn ò lọ lálẹ́ yìí á padà lọ́sẹ̀ tí mò ń nígbà tí ìṣògùn ọlọ́ọ̀lẹ̀ lẹ́dùn àná làbójúlé. Ọ̀sẹ̀ tí mò á tó pàdé lórí ètò ta pè lámìwò lógo tọ́lọ́hun ẹ̀yìn ò ní kú èmi náà ò ní kú o. Tọ̀sẹ̀ tí mò èmi náà ní sọ o ẹ̀yìn náà lẹ́gbọ́ o. Wọ́n ní sọ lẹ́yìn mi ẹ̀yìn náà wọ́n ní gbọ́ lẹ́yìn yín o. Ọ̀làríwájú Ògùn ní Yọ̀pá ẹ̀bì tí lèmi ń jẹ́ o. Alákàfẹ́yìnrí ìjálogun international president ọmọ láti ń fabọ́ lámọ̀kọ yẹn gan òkú papàpà fírẹ̀ nàkànàkà gbára ẹ̀ lọ kànákànà.
1: Ayé yìí ogun ni ò fẹ́sọ jáyé.
0: Àfikà àfẹ́sọ jáyé o, ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a pàdé. Ó dárọ̀ só dárọ̀ ọmọ, ó dárọ̀ gbogbo èèyàn o. Èyí ò ní jásùmọ̀ fún mi, kò ní jágbọ̀ ọmọ fẹ́yìn náà níbi tẹ́ ti lórí ọ̀fẹ́ àtàǹfààní láti máa gbọ́ wa. Bí mo ṣe ń sọ lógo ọlọ́run eré àtàlọ́ ọlọ́run ní fi wálẹ̀ o, àá pàdé lọ́sẹ̀ tí ń bọ̀. Ọ̀pá ẹ̀bìtì lé mi yá o, mo kì í yín ẹ̀yìn ara àlétẹ̀ ń gbọ́ wa pé ó tún dìgbà kan o, lọ́sẹ̀ tí ń bọ̀ náà lápàdé o.

0: dara ọba imọlẹ ti gbogbo aye mọ si baba da pada wọlude pẹlu owa agbara baba dabi ara ti wọlude
1: pẹlu iwosan iriran ti o lẹgbẹ
0: oju ẹni ni mọlẹ ni edumọre mo so wadi tan wole o
1: gbogbo ni ti iriran rẹ n wo baiba
0: ti oriran daada
1: ori kurukuru
0: ore ni to wa lọọkan
1: tabi be eyan ba sun mu o da mọ
0: itọju iriran pamele
1: eledun wa fi da baba wa
0: baba dabi ara
1: ọba imọlẹ lọla
0: o wa siru aisan iriran to gbe dodo won
1: to ni gba lafia
0: gbogbo ni ti iriran yọ lẹnu
1: ona bayo ti de o
0: e tara kan si baba dabi ara ọba imọlẹ
1: baba da pada
0: ele gbe baba dabi ara sori ago 0706221250
2: lorukọ ọlọrun ọba imọlẹ to da imọlẹ to fun wa di imọlẹ to ni ka ma fi ri imọlẹ ti imọlẹ wo si ni dokunkun lai lai na la fi ki gbogbo eyan pe e ku dede asiko yi ni gbogbo tete lanfani lati ma gbọ mi gbeto fun ta koko yi oju lo ba ara alawura bi dakun ma gba imọlẹ lọwọ wa ma so wa di ta nwole eh baba n soro nipa iriran abala kan to ti pataki ninu igbesi aye omo eda ni ide yi pataki gan ni mo fi ni alejo pataki nile agbara pelu mi nbi baba imole baba dabi ara baba da pada won wa pelu mi lori ero agbagbe fun ta koko yi lati mo da wa leko bo la si le sitoju oju wa bo la si le sitoju imole wa ti imole yi ti o fi ni wo kunkun titi doju ale ati pe eni ti o ti ni wahala bi soro kan abi keji pelu iriran re kini ojo na abayo gan tori ka ma ba jiya la se nya mu jiya lo fa alejo wa e ku dede asiko ye ba nki gbugbu ara ale
3: anu olohun alafe olohun ore ajenje ton olohun ko ma ba gbugbu eyin olugbo mi o
2: ami ami
3: oruko mi ti mo n ba yin soro ni baba dabi ara ti gbugbu aye to ma pe mi ni oba imole abi baba da pada ti mo je alase ati oludari ile ise baba dabi ara life care nibi ti a ti n fi ewe atebo ti a ti n fi se omo araye lore
2: to e seun ibeere mi akoko fun toni ni wipe kini a n pe ni aisan iriran gan
3: oju ohun ni imole ara
2: bẹẹni
3: iriran si lagba nile aye mo n fi akoko yi mo fi n bẹ lọhun fun gbogbo eyin olugbọ eto yi oju wa ko ni orilede wa o
2: ami
3: ki n wa pada sori ibeere te beere aisan iriran jẹ awọn aisan abi kudiẹkudiẹ ti o le ba oju abi iriran ẹni ti o fi di pe iriran to ti n ri mọlẹ kedere ti o wa ni mọlẹ kedere mọ
2: baba gẹgẹ bi n tẹ n sọ ni pe awọn nkan kan ma n de ba oju tojo wa ni mọlẹ mọ njẹ o ṣeeṣe kẹyẹn ti ma riran tẹlẹ gẹgẹ bi ibeere mi ko wa buse gada ko buse gede koluwa re o mọ wa riran mọ.
3: bẹẹni ti ẹlòmíì a máa bẹrẹ díẹdíẹ ti ẹlòmíì sì rèé ìmọ̀ wa lẹ́ẹ̀kan náà ni àmọ́ kì í sábà wa lẹ́ẹ̀kan náà eléyìí tó kọ́mọ̀ jù nbẹ̀ náà ni kó bẹ̀rẹ̀ díẹdíẹ.
2: kó bẹ̀rẹ̀ díẹdíẹ.
3: Gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé lẹ́ẹ̀kan àìsàn ìríran ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń ló lè fà á ẹlòmíì àbímọ ni tiẹ̀ ẹlòmíì àìsàn ló fa tiẹ̀ ẹlòmíì kẹ̀rẹ́ àfọwọ́fà àbí ìjàmbá òun ló fa tiẹ̀ ẹ ti abẹ́rẹ́ látòrí àbímọ. tí wọ́n bá pe àìsàn ní àbímọ ihun tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ náà ni pé ó ṣeéṣe kó jẹ́ pé ìyá àbí bàbá irú ẹni bẹ́ẹ̀ ó ti ní irú àìsàn bẹ́ẹ̀ àbí kí nǹkan bẹ́ẹ̀ ó ti wà nínú fámìlì yẹn
2: kó jẹ́ àjogúnbá
3: bẹ́ẹ̀ ni tó jẹ́ pé wọ́n ti wá bímọ ọmọ ẹlòmíì àti kékeré kékeré lọmọ yẹn ó ti wà
2: tí wọ́n ti rí pín nísín
3: bẹ́ẹ̀ ni
2: wọ́n ti dá àwòjú fún yín gíláàsì
3: bẹ́ẹ̀ ni tójú náà ò ti ní ríran dáadáa ẹlòmíì sì rèé yóò ti máa dàgbà kó tó di pé nǹkan bẹ́ẹ̀ yóò máa jẹyọ sí.
2: tó ẹ̀yin èèyàn wa ẹ súnmọ́ bí dáadáa kíláàsì ìmọ̀lade yìí tí bàbá wa ọba ìmọ́lẹ̀ tí wọ́n máa là wá lọ́yẹ̀ wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ lórí kíni ó lè fa àìsàn ìríran ẹni àti pé bẹ́ẹ̀yàn bá ní àìsàn ìríran tó ń da ojú rẹ̀ láàmú àwọn àpẹẹrẹ wo lèyàn máa rí.
3: Àwọn àìsàn tí ó lè kó bá ìríran ẹni ó bẹ̀rẹ̀ látòrí kí èèyàn máa ṣe ẹ̀yọ́ àṣejù.
2: ẹ̀yọ́ àṣejù.
3: bẹẹni ẹ̀yọ́ àṣejù ó lè jẹ́ ti ìtọ̀ ṣúgà. Ìtọ̀ ṣúgà a máa wọlé sí lára látara àwọn nǹkan tá à ń jẹ àti nǹkan tá à ń mu òun náà sì máa jẹ àjogúnbá
2: kéèyàn máa jẹ dídùn dídùn gbogbo ìgbà
3: bẹẹni títọ ṣúgà bá wà lára yóò kó bá ojú ẹni ẹlòmíín rèé ẹni tó súnmọ ni ó mọ rí kò ní rí ẹni tó jìnnà sí.
2: bàbá kẹ ẹ tó tẹsíwájú àwọn èèyàn ó ti fẹ́ mọ ọmọ ibi tẹ ẹ wà pé ẹ dákun ìbò ni wọn wà ibo lọfíìsì yín wà àti pé ẹ bá fi nọmba yín tẹ̀lé.
3: iléeṣẹ́ bàbá dàbí ara bàbá dá padà ọba àmọ́lẹ̀ a wà ní sùúrù lérè nílùú ìlọrin.
2: sùúrù lérè ńlọrin bí.
3: bẹẹni ládojúkọ àgọ ọlọpàá b division. ìdojúkojú pẹlú b division police station lẹgbẹẹ rota medic pharmacy.
2: ibẹ̀ni
3: nílùú ìlọrin ibi tí iléeṣẹ́ àbádà bí ara wà nù.
2: nọmba yín
3: 0700 622 622 125 125 02 02 tí ìyẹn bá ń ṣe ẹ̀yọ́ àṣejù ó lè jẹ́ ti òkú àtọ̀sí òun làwọn yorùbá tó máa ń pè ní àtọ̀gbẹ.
2: àtọ̀gbẹ
3: tó jẹ́ pé kéèyàn ó tó dijú kó tó lajú ó ti lọ́ọ́ tọ̀ elomi laarin alemoju yo mo to emerin e marun abi ju be lo
2: ki lo de
3: aise yo ase ju bayi oni je ke lomi o sonrun asun ba
2: lo lai so ke ngbe mo di
3: pe me wa ni o mo ni mo se yo ti awon kan yo ba ri amojuto yo pada ko bayi ririn ni ti o wa fi di pe elomi mo ye so le kan en to wa to si ni ori ko ni ri en to jina si elomi en to jina si lo le ori ko ni ri ti to si elomi to ba ti bota bayi kurukuru ni gboju ojo bi eni pe gbugbe efin bi eni pe julo fero elomi te yan ba yo si lo nkan yo mo pe yan bo ko ni den ton mo elomi ori la telewo elomi o mo number tan ko owo omo lo nfe lo mi ka ka kiri iriran lagba nle aye olodum mo fo wa loju
2: ami
3: olotu oju se koko nu ara
2: ami
3: e ja se toju ara wa gbogbo yike yi to lewu ke mo ke finu awon isan iran yin e mo bo lodo baba dabi ara emi oba amole ti mo je apase isegun fun gbogbo agbomo la lo erin osun number 116 suru lere ladojuko agolopa b division odun baba dabi ara nlu lorin lorilede nigeria aisha imofoloko
2: be ni mo ti e mo pe
3: okiki
2: yin ti kan kaakiri nipa ka toju oju
3: beeni
2: nipinle osun nipinle ogun nipinle eko nipinle ekiti ipinle ondo ipinle oyo to fi depinle kwara ti anbi kaakiri orilede nigeria amo okiki yin kan olohun si gba fun yin esin toju awon eyan pelu oro oju won si n gbadun olo je ki awon eyan mo gba ti yin e ba n tesiwaju sa
3: olohun ni ki sa wa
2: adupe adupe
3: e yo asoju ti mo so lekan ti yin o ba moju to to ba je le to ku ato si ba fa ni ti o ba ti si amoju to o lo mo fa prostate enlargement ti won pe ni iseto ti to mo wa seri seri elomi to ba ri bi ti o ti se yo bayi yo kokko fowo gbare mu fun bi iseju marun te yo ni wa toju ara e o yo ju si tabi ara elekeji nu awon aisan to le ko ba oju eni o ni ifunpa giga elomi ko to rin busokan si keji yo ti simi elomi ayo o mo lu ni pipipipipipi
2: aya jija
3: be ni elomi yo kan ti e mo re lati nu wa nitori pe ifunpa giga o mo ko ba oju
2: be ni
3: oju bi ara se ni ifunpa ti e oju na ni ifunpa o ni pressure to do maintain to ba ti ju normal pressure lo
2: dede to e ko debe
3: be ni o na pe ni adake foju ayokele boju je to je pe elomi bayi oju riro ni sa
2: oju
3: elomi opon ni kan kan kan kan oju
2: ereyin
3: be ni oju elomi a ma wa mi oju elomi yo mo gun ni pinpinpinpin bi eni pe ye pe da si
2: kokoro nu eje te nwo tawon baba wa tun mo npe ni narun ajaka oko elewu gbedu a ma ko ba oju
3: e mo fi owo tun dun yin e mo fi si abi aso
2: to
3: tu mi sita kin fi o sile nlo ko aisan nje
2: be ni
3: bo mi mara kin pa olori ki re elomi o ti lo ohun o ti lo ohun o ti ohun gan ti dalago
2: ni
3: o ti ka ka kiri e mo so gbagbo nu
2: e mo so gbagbo yin nu
3: e mo so gbagbo nu e mo bo lodo abada bi ara suru lere ladoju ko b division police station te ba ti de suru lere gbogbo bi te ba gba wo lorin ele nlo suru lere te ba ti de suru lere e bere agolopa suru lere
2: adojukoju e e ri ya to nta iso ogede osan nkankan e bere lowo ya to nta iso yen pe baba dabi ara le nbere e ti ri bana wa lotun losi ton ya oju si e ti odo wa niyan
3: phone number mi ni
2: 070 622 622 125 125 02 070 622 622 125 125 02 02 to baba akaimoye awon eyan ti won te popa dodo yin lori oro riran yi to si je pe loni won ti ju popa le won ti n kaakiri bo se wu won wa rin so tun wa rin so si lai lo popa abi won fa won tete mo bo le se n se gan to fi ri be
3: olotu olohun ni ki sa wa na amo ise ti yan ti n se lai mo yo odun seyin elomi ati e wa sodo wa a ri pe da ba ti foju kan oju na la mo so pe bayi lo sin se o bayi lo sin se o even lai ti je pe o salaye nkan to nse o mo wa wo pe abi baba dabi ara ni agbara kan ti so
2: abo weju ni
3: ko ri be olohun ni ati pe ise ti yan ti n se ise ton bi wa sinu e ni ilu osogbo won ma gbole wa n ta n toju nu ise iranadiran ni
2: kabiyesi
3: baba temi jogun e lowo baba ti e ni baba yen na jogun so bo se wa titi dori emi ti mo wa doko ina ni
2: abajo ti yoruba fi so pe atole dole n ta dan o ma jana kukan oni yarara omo te ya ba bi aya na ni ojo etesiwaju baba
3: elomi ija lo lola ti kuku ba loju
2: won so kuku loju oju ba wo balabala
3: oju ba din tin wo balabala
2: elomi sire latara se tin se for example ni sin ise okada ko lo mo dabo awon lokada wa ise yen mo o mo pada se akoba fun oju baba julo awon to ba mo si oju won le ti won o ni nkankan tan fin dabo boju won ti iyan ba je nti o ba mo so ekun pupo ju yo ko ba oju re ti iyan ba si je en to nsi ise to je pe efin papa julo awon to nsise to ndanu nje to nta nje to je pe ina gina si nda ti efin se si won loju yo ko ba oju e je mo se akisi awon kan won yi pelu go olohun eledumaro ni fo wa loju
4: baba bi nkan ba wa gbon si yan loju bi eruku bi yepe bi awon sepe igi to run si yan loju nje o se se ko ba ni loju je bi
3: be ni kódà ẹlòmíì ojú ẹlòmíì tibẹ̀ ó ti ní nǹkan funfun tóńtó láàrin ojú tó yẹ olórúkọ táwọn eléyìnbó ń pè tá a lè dá lórí atẹ́gùn gbogbo eléyìí tó bá wù kó jẹ́ ńbẹ̀ ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá dàbí ara pẹ̀lú ògo ọlọ́run funfun tóńtó àárín ojú rẹ hùn láìpẹ́ ọjọ́ ò ní rí ńbẹ̀ mọ́
4: pẹ̀lú
3: ògo ọlọ́run lágbára lọ́wọ́ ọlọ́run àti ewé àtẹ̀gbò tẹ́lẹ̀ dùmarè virgin kimi.
4: bẹ́ẹ̀yẹn bá ní àìsàn ìríran àwọn àpẹẹrẹ míì wo ló ṣeé ṣe kó lúwa rẹ̀ ó tún máa rí.
3: ẹlòmíì ò lè wá mọ́tò lálẹ́ ẹlòmíì tí bá ti ń di bí aago mẹ́fà àbọ̀ sí méje kò lè jáde mọ́ nítorí pé kò lè rí nǹkan kan mọ́. ẹlòmíì sì rèé tó òórùn bá ṣẹ̀ṣẹ̀ ń jáde òun nìṣòro tiẹ̀ mọ́ ń bẹ̀rẹ̀ tí kùrukùru ó gba gbogbo lẹ̀lẹ̀.
4: kábíyèsí
3: ṣe rí kinní òun ó yàtọ̀ láti ara sára àmọ́ gbogbo eléyìí tó bá wù kó jẹ́ ńbẹ̀ gbogbo orúkọ tó lè wù kan ti pè fún ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá dàbí ara ọlọ́run ó tu yín sílẹ̀ ẹ̀rọ ìgbàlódé ń bẹ a ṣe àyẹ̀wò fún yín àyẹ̀wò ọ̀fẹ́ àyẹ̀wò lọ́dọ̀ bàbá dàbí ara gbogbo àyẹ̀wò wa ọ̀fẹ́ ni
4: lẹ́yìn tẹ bá ti gba káàdì
3: tán ọ̀fẹ́ lẹ́sàyẹ̀wò a ṣàyẹ̀wò ojú fún yín tìfúnpá ọ̀fẹ́ ni àyẹ̀wò ṣúgà gbogbo ohun tó jẹ mọ́ tẹ́sì tá a ṣe fún yín
4: ọ̀fẹ́
3: lẹ́sì tẹ́sì ni ó sì ṣáájú torí òun ní òjì àmọ́ kókó ilé tó ń ṣe yín bẹ̀.
5: basic test náà wà táwa náà lè ṣe fún ara wa nílé torí ẹlòmíì ò mọ̀ pé nǹkan ti sojú òun ẹ dọ́ bójú ọ̀tún kẹ́ ẹ fi tòsí wo nǹkan ẹ dọ́ bójú tòsí kẹ́ ẹ fi tọ̀tún wo nǹkan ẹ wo méjèèjì wò síra wọn tí ìmọ́lẹ̀ kan bá ti jù kan lọ ojú ti ń ní wàhálà nìyẹn tètè gbéra mọ́ bọ́ o.
3: pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó ti ṣe tàwọn ará ṣáájú ọlọ́run ó ṣe tiyín náà ẹ mọ́ sọ̀gbàgbọ́ nù ẹ mọ́ bọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ ìtì nù ẹ mọ́ bọ̀ lọ́dọ̀ bàbá dàbí ara ní sùúrù lérè ńlu lọrin.
4: tó bàbá ká tó máa ń lọ ǹjẹ́ gbogbo àìsàn ojú náà ni ó ní ọ̀nà àbáyọ.
3: ẹ ṣe olóòtú ṣe rí ẹni tí ó bá fẹ́ purọ́ ni ó ní ẹlẹ́rìí ohun ọ̀run ló wà. ọ̀pọ̀lọpọ̀ náà àìsàn ojú òun ló ní solution. àmọ́ eléyìí tí ò ní náà ń bẹ o.
4: ẹ̀sẹ̀ àwò.
3: ṣe rí wọ́n ń pe àìsàn kan ní adákẹ́fọ́jú. tí ó bá ti fi di pé ó bá fi lè mú ojú. tí ẹ tan iná sí ojú tí ojú ò rí iná kankan mọ. ojú bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run nìkan ló kù sí kéèyàn ọmọ dààmú. yàtọ̀ síbẹ̀ tí ìjàmbá bá sí ojú tí omi tó wà nínú ojú tó bá fi lè jò dànù.
4: tó bá jò dànù.
3: kò sí ní tí mo lè ṣe sí mọ́ ẹ mọ́ wulẹ̀ gbé dọ́dọ̀ mi. pàṣẹ wa ń sọ náà. olótú.
4: yẹsà.
3: àìsàn ìríran wa máa fi ṣe yán o. bẹ́ẹ̀ ni.
5: nítorí pé n tá n pè ní ọfà ń bẹ o ọfà oríṣiríṣi ló wà ayé ò ní fi ọfà fọ́ wa lójú o ọfà sakatu ń bẹ ọfà àfòtá ń bẹ ọfà gẹ̀lẹ́ ó ń bẹ lóríṣiríṣi ẹ rí ẹlòmíì yóò sùn ni yóò kàn jí báyìí náà ni ó rí pé wàhálà ti dé bá ojú ojú tó sì lò títí títí dalẹ́ àná irú nǹkan bẹ́ẹ̀ àfi kí wọ́n tètè ṣègbésẹ́ o nítorí pé ìjáfara léwu ni pẹ̀lú ògo ọlọ́run gbogbo ilé tó bá wù kó jẹ́ ńbẹ̀ agbára ọlọ́run ó kà ẹ̀yin ẹ yọjú sí wa ẹ yọjú sí wa ń sùúrù lérè lọ́dọ̀ bàbá dàbí ara ládojúkọ àgọ́ ọlọ́pàá b division police station pẹ̀lú ògo ọlọ́run tí náà ò ní sọ̀rọ̀ ṣe.
3: lọ́dọ̀ bàbá dàbí ara àyè kan kan síyàn lójú o gbogbo oògùn tẹ́ lò ẹnu lẹ́ ti lò pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ó sì jẹ́ wàrà rẹ̀.
4: bó bá rí bẹ́ẹ̀ bàbá ká tó máa lọ àdírẹ́sì yín ibi tọ́fíìsì yín wà àti fóònù nọmbà táwọn èèyàn pè yín sí.
3: gbogbo ibi tá bá gbà wọ ìlú ìlọrin ẹgbẹ́ ọ̀kadà kẹlẹ́ ń lọ sí sùúrù lérè tẹ́ bá ti dé sùúrù lérè ẹ béèrè àgọ́ ọlọ́pàá b division adójúkojú pẹ̀lú àgọ́ ọlọ́pàá b division ni bàbá dàbí ara wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìtajà rota medic pharmacy ẹ rí ìyá kan tó ń ta èso ẹ béèrè àbí lọ́wọ́ ẹnikẹ́ni pé bàbá dàbí ara lẹ ń béèrè ẹ ti dọ́dọ̀ wa nìyẹn.
4: nọmba yín sà.
3: 070-622-622-125-02
4: tó ẹ̀yìn ẹ̀yìn wa kò jẹ́ bó ti lóhùn ó jẹ́ mọ́ fọ̀rọ̀ ara rẹ ṣàwàdà ìríran rẹ mọ́ mu ní bíntín torí pé ojú lọ bá ara bójú bá ti láàyè gbogbo ara ti ní wàhálà gbogbo ara ti kàn jàgbọ̀n bójú bá ti ní problem ìwọ náà tètè tara kàn sí bàbá dàbí ara bàbá dá padà ọba ìmọ́lẹ̀ lónìí elédùmarè ò ní gbòde ọ̀sán lọ́wọ́ gbogbo wa o ire.